tó fẹ́ sọ ẹ́ di tòkùnkùn láyé agbára yẹn kó tẹríba lórúkọ jésù ò ní di tòkùnkùn lórúkọ jésù ò ní di tòkùnkùn ẹgbọ́n ọ̀sẹ̀ yìí olúwa ní kí n bá ẹ̀mí ìdílé ìwọ̀n ẹgbẹ́ ọwọ́ yín ní àyà yín gbogbo ẹni tó ń gbọ́ mi ọfà ìdílé ó yá kó jáde lára rẹ ọfà ìdílé ọfà fi àkókò ẹni ṣòfò ọfà ìdílé bóyá kò yé yín sà mọ́tò ni bọ́ títí ó lòun lọ sẹ́kọ̀ọ́ láti ìlú ìbàdàn ó jí o nídájí kùtùkùtù ọfẹ́ sáré nílùú èkó ṣùgbọ́n bó ṣe ń lọ bó ṣe dé tóògéètì àárín lójú ẹsẹ̀ táyà rẹ̀ fò yọ táyà jò tàbí kí mọ́tò ṣe ovaítì ẹ̀sà ẹni tó ti jáde ńlẹ̀ láti ìdájí ó láyé mà tó ń bá láàrin títì yìí kò tí ì débi tó ń lọ ọfà ìdílé ti bà á ẹnìkan ṣàmì ọfà ìdílé tí máa ń fi àkókò ẹni ṣòfò lọ́sẹ̀ yìí ó yá kó jáde lára rẹ̀ gbogbo ẹni tó ń gbòhun olúwa lẹ́nu mi èmi sọ̀rọ̀ mi ò dasọ èmi rán àṣẹ mi ò darán mo dúnà májẹ̀mú olúwa ọ̀rọ̀ agbára ní ń jáde lẹ́nu mi ọ̀rọ̀ àṣẹ ló ń jáde lẹ́nu mi mo gbàdúrà agbára tó kùkù ń lò láti fi dá ayé rẹ dúró agbára tó kùkù ń lò láti fi wéṣì ọjọ́ orí rẹ láti fi wéṣì ọ̀la rẹ mo wí lónìí o gbogbo agbára náà ó yá kó tẹrí bàbá yìí ilẹ̀kùn tí ọ̀tá tì ó yá mo lọ nínú agbára olúwa ilẹ̀kùn yẹn ṣí o sàmí ilẹ̀kùn yẹn ṣí o sàmí ilẹ̀kùn yẹn ṣí lórúkọ bàbá ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tọmọ ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tẹ̀mí mímọ́ ilẹ̀kùn yẹn ṣí ẹgbọ́ o agbára tó lòun ó da ayé rẹ dúró tó lòun ò ní jẹ́ kó o débi tó yẹ kó o dé lórúkọ jésù agbára yẹn fi ayé rẹ sílẹ̀ ẹ̀mí tó fẹ́ sọjọ́ ògo tó fẹ́ sọjọ́ ojú ẹkún àwọn inú aeroplane lọ́jọ́ kan gbogbo èèyàn ti wọlé ìrìn àjò yá aeroplane wọn pa ilẹ̀kùn dé wọ́n ti ànánsì o wípé kẹ́ ẹ jókòó dáadáa aeroplane wọn pa ilẹ̀kùn dé bẹ́ẹ̀ ni wọlé wá dán ní Mr. Kunle Olaosebi kan can you please rise up wherever you are lọ́nà dìde tẹgbọ́n inú aeroplane wọ́n bá ní please can you come down we want to have interview wọ́n fẹ́ bá sọ̀rọ̀ kan ẹ sà ọ̀gbẹ́ni yẹn sọ̀kalẹ̀ nínú mọ́tò ó sọ̀kalẹ̀ nínú aeroplane o ó fẹ́ dé kò dé bí eré bí àwàdà aeroplane palẹ̀kùn dé ẹrù ẹ̀ ń bẹ nínú aeroplane o aeroplane gbéra wọ́n ti já arákùnrin yìí lẹ̀ ogun wo rèé ogun tó dọ́jú ayọ̀ tó dúró jẹ ìwọ màmá yìí lórúkọ jésù ogun yẹn lana láàárọ̀ yìí ogun tó dúró di ọ ní ọjọ́ ayọ̀ mo wá láti súre fún ọ ni mami mo wá láti súre fún yín dádì mo wá láti súre fún yín torí mo mọ̀ pé àdúrà ní ń gbà agbára kọ́ lórúkọ jésù ogun tó dúró di ọjọ́ ayọ̀ yín lórúkọ jésù ó yá ogun yẹn lana láàárọ̀ yìí ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi láti ìṣẹ́jú ìlọ ẹ̀mí àfàrà sínú kú akọ aláǹgbá ó máa ń lérí ni òun fẹ́ ṣe báyìí bọ́ tí ó fi kú láyé kiri sí ẹ̀mí tó ní kó o máa dára nínú ṣùgbọ́n tí ò jẹ́ ọ dára níta lórúkọ jésù lónìí ni o ẹ̀mí yẹn fi ayé ẹ sílẹ̀ lónìí ọjọ́ ajé mo pe ire sọ́nà rẹ mo pe àánú sọ́nà rẹ mo pe ìyanu sọ́nà rẹ mo pe ìgbéga sọ́nà rẹ mo pe ìbùkún sọ́nà rẹ látòní lọ ìbùkún kójọ́ náà rẹ agbára tó lòun fẹ́ sọ ẹ́ di abọ̀rìṣà ó yẹ kó tẹríba bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ ẹ máa pariwo kẹ́ ẹ máa sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi mọ mímí ìmọ̀bọ́yẹ lérò owó kan bẹ̀ yẹn kẹ́ ẹ mú owó yẹn ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè rí mú lọ́wọ́ ẹ̀yin náà lẹni nǹkan yín sà àní ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá ti mú lọ́wọ́ ẹ máa sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ yìí ẹ ní àmọ̀ǹtì ló lè jẹ́ ẹ sáà mú lọ́wọ́ ẹ máa wojú owó yẹn báyìí bẹ́ẹ̀ bá ti ń sàmí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn kẹ́ ẹ máa fi kan ẹlẹ́dàá yín ẹ máa sọ báyìí wípé ìwọ owó níbi gbogbo tó o bá wà láyé máa bọ̀ lọ́dọ̀ mi owó iṣẹ́ mi ayé ò gbọdọ̀ fi dùn mí ẹ̀tọ́ mi ọjọ́ pípẹ́ ayé ò gbọdọ̀ fi dùn mí níbo la gbé ire mi pamọ́ sí ẹ̀tọ́ àwọn bàbá mi dà áńgẹ́lì olúwa ò máa gbébọ̀ sọ́dọ̀ mi ire ọjọ́ pípẹ́ tó ti sọnù ìbùkún tó ti sọnù ti pẹ́ máa padà bọ̀ sọ́dọ̀ mi ìwọ áńgẹ́lì ìrànlọ́wọ́ máa bọ̀ sọ́dọ̀ mi ojúrere ọlọ́run sáré tètè kó o wá mi rí àánú ọlọ́run sáré tètè kó o wá mi rí ìrànlọ́wọ́ olódùmarè sáré tètè kó o wá mi rí láti òní lọ ìwọ owó o gbọdọ̀ dọ̀tá mi láti òní lọ ìwọ owó máa sọ̀rẹ́ mi ẹ sọ pé owó tútù owó gbóná máa wà o ní náwó gbóná láyé rẹ ọpẹ owó tútù ẹ̀sà tá ń gbé èèyàn tá ń gbowó lọ́wọ́ wọn náà sọ̀rọ̀ gbowó rinú sọ pé owó tútù máa bọ̀ sọ́dọ̀ mi ìbùkún ọlọ́run àánú látòkè ojúrere tí ò ṣeé dá dúró máa bọ̀ sọ́dọ̀ mi láti òní lọ èmi yóò sin ọlọ́run láti òní lọ èmi yóò ní ànító àti ànísẹ́kù ayé kan tí mo wá yìí owó ò ní sá fún mi mọ́mí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé kan tí mo wá yìí ìbùkún ò ní sá fún mi àánú kò ní sá fún mi bẹ́ẹ̀ ló máa rí
ma nawo doju ale mi ni mo ma nawo doju ale mo ma nawo doju ale ipinu ota oni se lori mi loruko baba omo atemi mimo loruko jesu iri oni sa fun o ri ti ese o ti ri be de pa gbara to nbenu ejo lagutan gogo bi oba yasi irin ajo anu lo ma ba pade gogo bi oba yasi oju rere lo ma ba pade gogo bi oba yasi rere lo ba pade laye re o ti se be loruko baba o ti se be loruko tomo o ti se be loruko temi mimo mo wu eleyi si yin lose yi e ri ti yin se o ti se be e da owo yen po mo owo yin e ri pe iran lowo o de dide fun yin o ti se be o se be jesu oluwa wa ke to son kon loni e ka sam 1 ibukun ni fun okunrin na ti kore ni ma fun yan buburu ti ko do ni ona awon elese ti ko si koko ni ibujo ko awon elegan sugba dido na re wa ni ofi oluwa ti ni ofi re lo sasaru lo sa ti loru yo dabi igi ta gbese ti pa odo to su esu re jade lakoko re o ni ewe re ki yo re danu atun gbogbo to ba se ni o se dede awon eya buburu ori be sugba won dabi yan gbogbo ta fe fe lo o ni tori na ni awon eya buburu yo se yo le duro ni idajo be ni awon elese ki yo le duro ni awujo awon olododo o ni tori pe oluwa mo na awon olododo sugba ona awon eya buburu ni o sebi e ka sam 1 yen nigba meta ke to jade laaro iri ati anu koni sa fun yin God bless you and you will never go down in the name of Jesus to ba di aro toze gbogbo omo olorun pata ejajo pade ni lu badun ni challenge oh my God program yen ti ni agbara ju ni challenge ni ago meje aro si agogo mewa abo wakati emi mimo nso kale o ntu aye awon eyan sile brother iwo na ma bo pelu pure water eyo kan lowo re ibade je bottle water lo le gbe lowo ma bo laaro ojo toze isi agbara to nse oluwa se ntu sile ta sin fi ona igbalahan awon eyan loruko Jesu iyanu o ti sele gbogbo eyin te so pe e fe baba lo si Jerusalem osu kesan ni o tete pe kanu awon number wa o tete join yo dara fun o be lu ma ri Jesu oluwa wa ami ami ami loruko Jesu aye kan to wa yi o ni je temi be o no more war Jesus is coming.

balẹ̀ gbọ́ tí bíbélì wí mo wà nínú ìwé Genesis chapter 47 ní verse 27 ẹ̀gbọ́n kan tó sọ ó ní Israẹli sì jókòó ní ilẹ̀ Egypt ní ilẹ̀ Goseni wọ́n sì ní ìní púpẹ̀ ó ní wọ́n bí sí bẹ́ẹ̀ sì ni wọ́n rẹ̀ gidigidi ìbùkún ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mú dání ẹ̀yẹ sókè ẹ̀yẹ sísàlẹ̀ èmi ń sọ tẹ́lẹ̀ ìwọ́n máa sàmí mo pa láṣẹ ilẹ̀ máa gbé ọ lókè èpè wá serere lókè èpè wá dé ńlá lókè èpè wá ní ọlá lókè èpè wá ní ọlá lókè èpè wá sàṣeyọrí o ṣe dá dúró ẹni tí ń gbé òkè èpè kò ní lè dá ẹ dúró mo ní kò ní lè dá ẹ dúró ẹ fẹsẹ̀ tẹ́lẹ̀ dáadáa mo bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí rẹ máa sàn fún wàrà máa sàn fún oyin ilẹ̀ tó tẹ̀dó sí wàá pọ̀ nbẹ̀ ayé máa gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ilẹ̀ tó wáyé àwọn kan ń bẹ wọn rẹ́ǹtì ilé ni àwọn kan ń bẹ half plot là ń lò àwọn kan ń bẹ wọn lórí di plot mo gbàgbé pé àwọn kan ń bẹ acres làwọn ń kà ìlú kan mọ̀lẹ́ ń gbé àmọ́ ní ilẹ̀ yẹn wọ́n mo pa láti àyè máa gbà ọ́ àyè máa gbà ọ́ àyè máa gbà ọ́ àyè máa gbà ọ́ wà á yóò gòlò yóò dẹ̀ dára fún ọ jésù olúwa wá mo kí gbogbo ẹ̀yẹ ọmọ ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo bi tí ẹ bá ti ń gbọ́ mi àní ní ibi tí ọwọ́ jà àdúrà yìí tó bá ti dé mo sọ fún yín ẹ máa ra àánú gbà orúkọ mi ò yí padà apostle yín ni dr smo mustapha jp bàbá síbi ọba láti iléeṣẹ́ ìránṣẹ́ seed of Christ Golden Church land of reality gbárẹ́mú ìdíòbí airport area ní ìlú ìbàdàn ìbẹ̀rẹ̀ kọta sí wáwà mo bá ti dán rẹ̀ méjì agugu sọ pé òun lọ sí sebi ọba kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ kò mú rárá àní kẹ́yìn bá ń bọ̀ láti ilẹ̀ haúsá tó bá ń bọ̀ láti ilẹ̀ ibo ìwọ ọmọ wulẹ̀ dáwọ̀rẹ̀ méjì dúró ní jackson airport níwájú biuri sọ fẹ́nìkẹ́ni pé sebi ọba ló ń lọ òun sọdá sí òdì kejì tó bá gbọ́kọ̀ wà lọ tọ́ọ̀nù lókè níwájú biuri kọ́ ọmọ padà bọ̀ sí jackson airport wọlé ń bẹ̀ sọ fọlọ́kadà pé sebi ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ọ̀rọ̀ tẹnu mi jáde ayé rẹ̀ á dìde káàpù wa wà ní ọ̀nà èkó tọ́ bá ti ń lọ séko tọ́ bá ti kọjá interchange kọ́ tó dórí dim ìṣẹ́jú márùn-ún ló fi rìn lọ́wọ́ ọ̀tún rẹ̀ owó ti rí sábọ́ọ̀dù láyé ń bẹ̀ ìbẹ̀ náà ń pè sí bí ọba àwọn ká máa pè ní ap bus stop àwọn ká ní lufa pẹ́ bus stop àwọn ká ní sẹ́bí ọba bus stop kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ wọ́n máa ní agbára

0: Mbubu ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì.

0: méjì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káṣíẹ̀. Ṣo ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.

ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Kini gan ni won se timotimo fun se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia se fun pipa adehun owo pataki de tabi fun pipa oju de ko run gbe e lo ye se fun iwo jamora pelu irori iwo na lo se dajo oro ni royal phone ati se timotimo to le se ohun gbogbo nitori pe a wa lati je ki igbe aye rorun fun o royal phone Imolara ojulowo igbadun lati odun 1980.
2: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
3: You won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
3: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill.
2: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
6: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
11: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè àyọ̀ tó jí ire kẹ́ ẹ̀ sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Lupo iba, awon eyan ki mo bi data won se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun, ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo. Apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: tó ojúmọ aláyọ fún gbogbo ọmọ kóòtù òjíire.
1: Ojúmọ rẹ ni o, ojúmọ rẹ ni.
0: Ọmọ kóòtù òjíire tí o wá sí ní ilẹ̀ káàárọ̀ òjíire.
1: Tó
0: bá ṣe pé lẹ́bòmíì lẹ bá wà, ó lè jẹ́ pé ìdájí lẹ wà, ó sì lè jẹ́ òru gànjọ́. A kí n pẹ kú dédé àsìkò yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣáwòrò idẹ, bó bá balẹ̀ a máa ró.
1: A máa ró ṣẹrẹṣẹrẹ ni.
0: Ṣáwòrò ayọ̀ ni kó máa ró lẹ́ẹ̀dẹ tiwa àti tiyín.
1: Àṣẹ ìdúmọ̀lẹ̀.
0: Tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá ń sọ pé omi ilé wa ò ní tòrò. Àdúrà ni kì í ṣèpè. Nítorí pé ilé tí omi ibẹ̀ bá ti ń tòrò jù, a jẹ́ pé bíbí ò tí ì kàn wọ́n ń bẹ̀ nù. Ìdùmọ̀lẹ̀ kó pèsè bíbí fún gbogbo ẹni tí ń wá. Gbogbo ẹni tó sì ti bí kí wọ́n má ṣe fojú sunkún ọmọ.
1: Àṣẹ o, àṣẹ o.
0: Àwa tún gbé dé láàárọ̀ tòní ti fún tẹ̀dọ̀ ròyìn ní ń jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa gbàǹjo. A gbé edé náà nu ìbé ní ìròyìn.
1: Náà
0: ń gbé jiná ọ̀tọ̀rọ̀ kú orí máìkì. Ẹ káàbọ̀ sí ìkànnì Splash 105.5 FM, the integrity station promoting right values. Ìkànnì alára àgbàyídá àkọ́kọ́ rédíò tó pé ọmọ ọdún mọ́kàndínlógún. Àkọ́kọ́ rédíò tó jẹ́ taládàáni nípínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ẹni ẹ bá rí ẹ bí. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì lorúkọ tí mò ń jẹ́. Elephant Olóyin rèé ọ̀kan ṣoṣo àjànàkútẹ́gbà àgbòjẹ́ ẹ̀fọn papọ̀jọ G Square Arco Sky Gíran Global Radio King of Skoro Continental and Intercontinental. Ẹ lẹ́m̀bẹ̀ ẹ kú kalẹ̀.
1: Tọ́ èmi náà ń kíwa mo ní àkú ojúmọ́ àtúnkú ojúmọmọ. Òní náà ni ọjọ́bọ̀ ọjọ́ kẹrìndínlógún nínú oṣù keje ọdún 2026. Ohun rere, ohun dáadáa náà sì ni yóò mọ̀ sùn wá bọ̀ láṣẹ Ilédùmarè. Tèmiládé àlòkò òun ló kọ ti tèmi o. Kani ọmọlúàbí náà sì rè é Splash FM 105.5 FM. Gbàǹkangbì ìròyìn ẹ mọ̀ bínú.
0: Ẹpẹ̀lẹ́ ti fún tẹ̀dọ̀ ni.
1: Ti fún tẹ̀dọ̀ ìròyìn òun náà là gbé kayé mọ́lẹ̀ ẹ kú ojúmọ́.
0: Ok now.
1: Ọlọ́run ló ní kó jẹ pàwá náà là ní gbàǹkangbì. Akílódé ẹ̀rín ìsinmi abẹ́ mọ̀ lákọ̀ọ́.
0: Ó já mi jẹ láti inú agbáríwá ni torí pé n tí ìbádà ni pé àní wọn ò lè má bì tí wá sí
1: yìí.
0: A ti kó sí wọn nímú.
1: A ti kó sí wọn lórí.
0: A ti kó sí wọn lọ́pọlọ.
1: A ti déṣu tí mú wọn.
0: Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o. Tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọkànòjọ̀kan àwọn ìwé ìròyìn náà ni a máa ń gbà yẹ̀wò, tí a sì máa mọ àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli inú rẹ̀ jáde fún yín ní gbígbọ́ lọ́lọ́kan ọjọ́ kan. A ti gbé edé Punch wà ń bí lóòrọ̀ tòní, The Nation náà wà ń bí, bẹ́ẹ̀ náà na ní ìwé ìròyìn The Guardian, a ní wọn lóníranran Vanguard náà wà ń kalẹ̀. A ti ṣòkú lọ́run lọ̀rọ̀ ìròyìn tí ń bẹ ń bí lóòrọ̀ tòní o. Wàyí o, ẹgbẹ́ àkọlé ìròyìn tí ń bẹ ń bí ọjàre.
1: Okay.
0: Níbi tí wọ́n ti sọ wípé tọ́ lórí ọ̀rọ̀ ti ọlọ́pàá ìpínlẹ̀, ìròyìn yìí ń bẹ ní ojú ìwé 16 ìwé ìròyìn The Punch. Lórí ọ̀rọ̀ ti ọlọ́pàá ìpínlẹ̀ o, wọ́n ní ǹjẹ́ mọ̀ pé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì, wọ́n ní àwọn náà fi ọwọ́ sí i o. Wọ́n ní wọ́n fọwọ́ sí àwọn àtúnṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tí ó níṣe pẹ̀lú òfin tí a fi máa gbé níní ọlọ́pàá ìpínlẹ̀ kalẹ̀. Bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà bó ti ṣe ṣe àtòjọ àti àkójọ àwọn onírúurú ọ̀nà tí ètò ààbò ọ̀hún yóò fi ṣiṣẹ́ tí yóò fi jẹ́ kó dìrọ̀rùn nígbà tí ìfìdímúlẹ̀ àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí tó bá ti ń wáyé. Ìròyìn tó ń bẹ ní ojú ìwé 16 The Punch láàárọ̀ yìí nìyẹn.
1: Wọ́n ní wípé ohun tó bá jọra wọn báyìí òun náà la fi ń wéra wọn. Ẹ jẹ́ kémi náà kí n mú láti gun bíi ti ọ̀pẹ̀lẹ̀ tó fi gúnlẹ̀ sẹ́hùn. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe kọ́ lóòrọ̀ yìí, wọ́n ní ẹni tí ṣe olórí ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Ọ̀pẹyẹmí Bámidélé àti Abbas, wọ́n ní àwọn náà ti sọ̀rọ̀ nípa àbá eléyìí tí ó gbé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ dúró. Oníṣẹ́ rí àbọ̀ ọ̀hún náà ni yóò pèsè àwọn ìlànà eléyìí tó dúró dáadáa, bẹ́ẹ̀ sì ni yóò tún pèsè nípa bí wọ́n ṣe máa ṣe ètò ìnáwó fún ẹ̀ka náà. Eléyìí ò ní ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ wọn ní ta bá ń sọ̀rọ̀ nípa ààtò ìlànà ààbò àti ètò ìnáwó rẹ̀ ó ní gbogbo ẹ̀ pátá náà ni àlàkalẹ̀ rẹ̀ yóò yé wa yékéyéké nínú àbá tí ó gbé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà dúró ìwé ìròyìn the nation ló gbé ìròyìn ọ̀hún.
2: mo bù ọ.
0: ó dá bákan náà lójú ìwé kejìlélógún ẹ̀wẹ̀ wọn ni báńkì àgbáyé ló sọ̀rọ̀ world bank ló sọ̀rọ̀.
1: bó ló ṣe wí.
0: wọn ni tòun ti bó ṣe jẹ́ pé onírúurú àwọn ìlànà àtúntò lóríṣìíríṣìí ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń gbìyànjú gbé kalẹ̀ fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà síbẹ̀ wọn ní ìjẹ́ mọ̀ wípé 89% ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni ìṣẹ́ àti ìyà ní ń fẹjú tó tó mọ́ tí ń dúnkùkù lájà mọ́ báyìí o 79%. Poverty threatens 79% of Nigerians despite reforms. Báńkì àgbáyé ló sọ a ṣe àtúnṣe àmúdàgbàsókè wá àṣegbákan àwọn tí wọ́n rà kàrà ẹni tí ó dín kàrà àwọn tí ó rọkọ ẹni tí ó gbà gúlí àwọn tí a gbọ́kọ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tòun ti bẹ́ẹ̀ náà 89% ó túmọ̀ sí pé a kúṣẹ́ pọ̀ jọ lọ́rọ̀ lọ.
1: 79%.
2: ó
1: dìbò wá o. ó dìbò. Tọ́ ẹ jẹ́ ká lè ṣó níbẹ̀ ìwé ìròyìn the punch náà ló gbé ìròyìn eléyìí wọn ni wípé ilé ẹjọ́ náà ló ti pa á láṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé ó yá ẹgbẹ́sẹ̀ lé àwọn dúkìá tó jẹ́ ti máàlámí tí wọ́n ti tọpinpin rẹ̀ tí wọ́n sì rí wípé òun ló ní ó ní ẹgbẹ́sẹ̀ lé ṣùgbọ́n àwọn dúkìá òun kọ́ náà ni bẹ́yàn bá ní ká mọ̀ ká ní méjì méjìdínláàádọ́ta 48 properties òun náà ni wọ́n tọpinpin rẹ̀ dé ọ̀dọ̀ máàlámí amòfin àgbà tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni máàlámí wọ́n ní ilé ẹjọ́ sì ní kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kó gbẹ́sẹ̀ lé àwọn dúkìá ọ̀hún ìwé ìròyìn the punch náà ló gbé ìròyìn náà.
2: wọ́n ń bá wa tọ́jú rẹ̀ ni wọ́n ń bá wa tọ́jú ẹ̀ ní ẹ ṣe gan-an.
1: bẹ́ẹ̀ fi eléṣe bá yín tọ́jú ẹ̀.
2: ṣé gbogbo ẹ̀ náà kọ́ láti gbà padà yìí ó gbé wa padà fún fọ́lọ́hún ara ìdí ẹ̀ tí mọ́kàndínlọ́gọ́rin.
1: gbígbà ọ̀hún ṣé kò ní dàbí gbàgbós.
2: gbàgbós lọ́nà
1: gbàgbós.
2: gbàgbós.
1: kí ló ṣẹlẹ̀ àgbáwo.
0: ara ti ń bí ìdúnkòkò ìṣẹ́ mọ́ 89% ọmọ orílẹ̀-èdè nàìjíríà nù ṣùgbọ́n bá ti ìròyìn kan bẹ́ ń bíbà yìí o níbi tí Soludo ti sọ̀rọ̀ gómìnà ti ìpínlẹ̀ Anambra sọ wípé ǹjẹ́ mọ̀ pé ààrẹ Tinubu mọ̀ ń ṣe àwọn àtúngbékalẹ̀ ìsọdọ̀tun lára ọ̀tún bá apá ìlà oòrùn gúúsù ilẹ̀ nàìjíríà ni bẹ́ẹ̀ ni pé àmọ́mọ̀ pilẹ̀ ṣe ni látọ̀dọ̀ ààrẹ tinubu ọ̀rọ̀ látọ̀dọ̀ Soludo leléyìí o tí ìwé ìròyìn punch tí ó gbé jáde báyìí o àmọ́ wọ́n ní nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí oṣù ọ̀wẹ́wẹ̀ nù wọ́n ní ààrẹ tinubu náà ni ó wà ní ilẹ̀ amẹ́ríkà fún ti ètò àpérò alágbára ńlá ni tọ́jẹ́ ti tọ́jẹ́ ti àjọ ìṣọ̀kan àgbáyé tí máa wáyé United Nations General Assembly ó ti ẹ̀dá bẹ́ẹ̀ gómìnà ọ̀yọ́ wulẹ̀ ti ń ké sí United Nations tẹ́lẹ̀ àkókò wa lọ rèé pẹ̀kí rẹ̀
1: pẹ̀kí ó ní pẹ̀kí àgbọ́dá ìpàgbà wo fẹ́ lọ sí ojúde ọjà ṣùgbọ́n ẹ̀jẹ̀ sáré mú ilé ìka tó lọ wọ́n ní ẹni tí ṣe alákòóso fún ètò ààbò abẹ́nú nílẹ̀ yìí ọmọwé Olúbùnmi Túnjí Òjó náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà ló ń jẹ́ kí àwọn ọgbà ẹ̀wọ̀n ilẹ̀ yìí kí ó kún ní àkúnfàyà wípé àwọn ẹ̀sùn míín kọ́ kò tó eléyìí tí àwọn tí wọ́n fẹ̀sùn kàn yóò lọ mọ gba rúmọ palọ tàbí tí wọn mọ lu ọdún mẹwàá nínú ọgbà ẹwọn náà pé àwọn ẹsẹ kéékèèké òun náà ló ń fa àkúnfàyà àwọn ọgbà ẹwọn lórílẹèdè ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà ẹ jẹ ká sáré dé ọdọ àgbáwo nígbà tá a bá padà dé ti fún tẹdọ ìròyìn yóò gbéra tán ló ní pátápátá kó kalẹ̀.
3: Ẹ kú ilé o, ẹbí ń pa ká sí nǹkan sí mi la.
4: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
3: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sokutu o, kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
4: Bẹ́ẹ̀ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. Haba, you know the tire.
6: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
8: Olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì, ojúlé ifẹ̀, ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ, ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa Ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire, kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
9: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹ̀ka àbọ̀ padà láti ojú ọjà. Agàdá máa dàrú kí kán máa fa aṣọ ọ̀sán ìmú báyìí ni o. Kó máa fi aṣọ ọ̀sán ìmú tí fún tẹ̀dọ̀ ròyìn náà láti bọ́ sínú rẹ̀ rékọ́ṣọ́ báyìí. Tó ìròyìn náà rèé o, ẹ máa gbọ́ wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ó ṣe wà lápò ọ̀dọ̀ mi ń bí, wọ́n ní ẹni tí í ṣe aṣojú kan pàtàkì sí àjọ ilẹ̀ àjọ tó ń mójútó ọ̀rọ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè lágbàáyé fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìyún aṣojú Ambassador Jimoh Ibrahim ní ọjọ́rú Wednesday ló sọ̀rọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun wà ń kalẹ̀ o níbi ètò àpérò ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé ni ẹlẹ́ẹ̀kọkànléní 80 rẹ̀ ní New York ní orílẹ̀-èdè ti Amẹ́ríkà, èyí tí wọ́n ti ní yóò wáyé nínú oṣù kẹsàn-án oṣù Ọ̀wẹ̀wẹ̀. Ọ̀rọ̀ náà rèé o, nígbà tí wọ́n ní onítọ̀hún tó ní ìmọ̀ nípa gbogbo bí nǹkan ṣe ń lọ ló tún tẹ̀síwájú sọ fún oníròyìn wípé àǹfààní bẹ́ẹ̀ láti rí Ààrẹ Donald Trump náà ni ó ṣeéṣe kí ó wáyé láàrin Ààrẹ Tinubu àti Donald Trump ti ṣe Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tí wọ́n ní fún bí àwọn ìṣẹ́jú mélòó kan. Lára àǹfààní bẹ́ẹ̀ náà ni wípé àwọn ìjókòó bí wọ́n ṣe máa tó kò ní jẹ́ ohun tí ó fẹ́ jìnà púpọ̀ láàrin Ààrẹ Tinubu àti Ààrẹ Donald Trump. Nípasẹ̀ èyí, ó súnmọ́ kí àjọkòóso ọ̀rọ̀ kó tó jọ padà wáyé láàrin àwọn méjèèjì. Ibrahim náà ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ wípé nígbà tí òun náà ló ń jábọ̀ ìròyìn yìí fún àwọn oníròyìn ní iléeṣẹ́ Ààrẹ gangan lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú Ààrẹ Tinubu ní ilégbèé Ààrẹ ti ń bẹ ní ìlú Àbújá. Wọ́n ní ẹni tí í ṣe aṣòfin náà tẹ́lẹ̀ rí ni ó ti ṣe àbẹ̀wò ní ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè Ìjẹta, tí ó sì padà ní ọjọ́rú Tànà láti lọ rèé bù ṣe àjókòóso ọ̀rọ̀ láàrin òun àti Ààrẹ Bọ́lá Tinubu. Ó sọ̀rọ̀ ó ní Ààrẹ Tinubu náà ni ó ti fínúfíndọ̀ gbà láti fojú hàn farahàn níbi ìpàdé àpérò eléyìí tí ó wáyé ní ilẹ̀ Amẹ́ríkà, níbi tó ti jẹ́ ìpàdé àpérò orílẹ̀-èdè ìṣọ̀kan orílẹ̀-èdè lágbàáyé. Ó wá sọ ọ́ di mímọ̀ pé ètò gbogbo gẹ́gẹ́ bí Ààrẹ Tinubu bó ti ṣe píyamọ rẹ̀ sílẹ̀ òun náà ni yóò máa wáyé ní nǹkan bí 11:15 òwúrọ̀ ni ó súnmọ́ kí wọ́n kalẹ̀ sí New York ní ìgbà náà, èyí tí í ṣe déédéé 4:15 gẹ́gẹ́ bí àkókò tiwa lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó sọ wípé yóò jẹ́ kí ó rọrùn fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nù ni ó láti lè máa wo gbogbo bí ètò náà ṣe ń lọ, nítorí wípé a ò tí ì bọ́ sí alẹ́gbẹ̀rẹ́, bẹ́ẹ̀ sì ni kì í ṣe kùtùkùtù. Àárọ̀ ìyálẹ̀ta ni yóò jẹ́ nílẹ̀ Amẹ́ríkà o, ṣùgbọ́n ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ yóò máa jẹ́ ní orílẹ̀-èdè tiwa Nàìjíríà. Èyí ni tí Punch gbé jáde nínú oṣù Ọ̀wẹ̀wẹ̀ tí í ṣe oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ààrẹ Tinubu ti ṣe é ní ìlérí láti darapọ̀ mọ́ àwọn ààrẹ orílẹ̀-èdè gbogbo tó kù wípé tọ́ àjọ lulẹ̀ yìí pẹ́ ni o. Ìpàdé yóò máa wáyé gẹ́gẹ́ bí ìpàdé àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè lágbàáyé o.
1: Tọ́ ẹ jẹ́ kí a tún tẹ̀síwájú. Wọ́n ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ọjọ́rú náà ló ti ṣe àtìlẹ́yìn fún akitiyan eléyìí tó ń lọ lọ́wọ́ láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sì ṣe àpèjúwe ìgbésẹ̀ àtúntò eléyìí tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan gbòógì láti jẹ́ kí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ àti láti tún ní àkóyawọ́ ohun ìjígìrì sí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà o, pàápàá jùlọ ní agbègbè ságbègbè. Bákan náà ni ẹni tí ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí Tajudeen Abbas àti ẹni tí ṣe olórí ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Ọ̀pẹyẹmí Bámidélé, àwọn méjèèjì náà ni wọ́n wá mú dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé òfin eléyìí ti yo gbe idasile ile ise olopa ipile ohun duro ohun na ni awon eto abo eleyi ti koni je ki awon gomina ki won ma si ile ise na lo tabi ki won ri gege bi ona lati se agbara lo ati awon mi ti won ja lenu loro tabi ti won lagbara lati ma lo ile ise na bi o se ye won ni gbogbo ilana yi ohun na lo ti wa ninu abo ohun o bakan na si ni oro yi na lo si waye o lasiko ipade eleyi to ni se pelu eto abo eleyi ti o je okan lara eto olose kan eleyi to wa fun ile igbimo asofin agba eleyi todun 2026 eleyi to nwaye ni ilu abuja nibi ti awon asofin awon oga ni eka eto abo awon gomina awon alakoso ati gbogbo awon ti oro idagbasoke eka iye ti o kan ti won ti peju pese si o lati fi oro jomi toru oro ti won si kawo sori tabili lati fikun lukun lori atutu ohun eleyi ti o mu ayipada ati ojutu deba ipenija eto abo wa ni orilede Nigeria o won ni ipade ohun na lo se je atileyin eto eleyi ti ile gẹẹsi gbe kale fun iro lagbara alaafia ati ifese mule re ni orilede Nigeria eleyi to n gbajumo idasile ile ise olopa ati ipinle atuto eka eto abo ifowosowopo awon ajo oniruru ati akoyawo awon ajo na to fi mo agbekale lati ile igbimo asofin agba lati le fi je ki eka eto abo orilede yi ki ironi lagbara re ohun ki o duro re ki o si moyan lori won ni awon ijiroro eleyi ti won jiroro nbe ohun na lo si se pataki ni asiko yi o gege bi ile igbimo asofin agba ile yi to si se nje ko di mimo wipe awon atuto yi eleyi ti o de ba iwe ofin ile yi ohun na lo si se pataki o tori wipe ta ba ni ka wo lati gba ta ti nje amulo isejoba awara wa lati odun 1999 eleyi ti ofin yi ti wa nle na ni ko si atuto kan gbogi eleyi to dabi eleyi fun idi eyi o ile gẹẹsi na ni o ti se atileyin fun idasile ile ise olopa ipinle lorilede Nigeria
0: oya mo tun lo tarabaun o di apa ila orun gusu orilede wa Nigeria nibi ti gomina ti ipinle Anambra Ojogbon Chukwuma Soludo ti o ti soro wipe nje mo wipe afojusun akanse amudagba soke ba ilu ona ni are Bola Ahmed Tinubu mo ni ti o si gbe kale fun isodotun ati idagba soke ekun ti ila orun gusu le Nigeria nipasẹ awon okan ojokan awon akanse ise gbogbo to je ti amaye derun amulu derun amuludun to gbe kale ni ekun ohun gomina ona lo nsapejuwe awon ifi ontelu otun ni latodo are Bola Tinubu yun fun awon opopona meji ototo kan gbogi to je ti opopona ijoba gege bi igbese ifitan bale ni eka ti ila orun gusu le Nigeria nipase ojupo ayelujara ti X re lojobo Thursday Wani Soludo, ona ni o ti fi idunu nla han o. Ile to si je wipe won fe o fi han wipe ifontelu latodo ijoba apapo le Nigeria lati ri wipe awon opopona bi o tocha Anam Abaji. Ile to ma sopo mo ipinle Anambra wo ipinle Kogi ati Oba Nnewi Uga Ihube Road opopona yen to ma so papo mo ipinle ti Anambra be ni o si ma lo wonu ipinle Imo to si tun ma to popona marose Enugu wo Port Harcourt lo ojulowo ifitan bale ise ni gege bi gomina o se wi o onise re awon akanse ise ta nwi yi na lo mun je bi eri ma je mi ni so isami ati igboriyin fun ifilokan are Tinubu lati mu atuto isodotun idagba soke ba apa ti ila orun gusu le Nigeria ati ni pataki gbogbo awon bi kudie kudie wa fún ìdàgbàsókè ti apá ẹkùn ìwọ̀ oòrùn ìlà oòrùn gúúsù lẹ Nàìjíríà náà ni wọ́n ní láti mú ìdàgbàsókè ọ̀tún yìí bá nítorí tí wọ́n ti gẹ fìlámọ́ ọbẹ̀ sí àwọn ààyè wọ̀nyí láti ọjọ́ tí ó ti pẹ́ ni. Ó wá fi kún o ní fún ìdí èyí dájúdájú ààrẹ Tinubu òun náà ni ó jẹ́ pé ó ti fi ìtàn balẹ̀ nínú ìtàn sìré láéláé náà láò máa sọ o. Ó ní pàápàá jùlọ lápá ìlà oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà ká má tiẹ̀ tí ì sọ gbogbo ibi tó ti ṣiṣẹ́ dé tẹ́lẹ̀ tí ìtàn sì ti ń kó àkójọ rẹ̀ jọ. Ó wá tẹ̀síwájú láti túbọ̀ fi àìfẹ̀mífaraṣe papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ó ní ẹ wá máa wo Tinubu o, Tinubu ti gbé ìgbésẹ̀ ó sì tún mú ìgbésẹ̀ náà ṣe àti ṣe. Ẹ wá rí i bí ó ti mú ìdàgbàsókè bá ìlà oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà ni eléyìí tó jẹ́ pé gbogbo àwọn ojú ọgbẹ́ ti ogun abẹ́lé tó ṣẹlẹ̀ ńgbà náà tí ò fẹ́ tètè san ìmọ̀ ti ń fo ògùn sí i ń fo ògùn sí i ó sì ti ń san náà nù. Àjẹ́ pé ká máa jó ká máa yọ̀ ká sì tún máa dúpẹ́ ogun tán lọ. Soludo tọ́ka nú ọ̀rọ̀ rẹ̀ wípé ọgọ́rọ̀ àwọn kò ṣẹlẹ̀ rí unprecedented àwọn àgbékalẹ̀ ìsọdọ̀tun àtúbí ìmáyédẹrùn ìmúlùdẹrùn eléyìí tó jẹ́ pé ó ní gbòǹgbò tó fẹsẹ̀ rinlẹ̀ ó náà ni ààrẹ Tinubu o ni ó tún ti fi sójú ọ̀nà tí ń tì í bọ̀ látọ̀nà tó jẹ́ pé kọ́dé tán náà ló kù wáyé o. Ó ní ẹ ṣẹ̀ṣẹ̀ wo eléyìí tí wọ́n fòǹtẹ̀lù yìí ó ní èyí fi hàn wípé n tó jẹ ààrẹ Tinubu lógún gangan ó náà ni ìdàgbàsókè ẹkùn ìlà oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà jẹ́lẹ́ bó ti jẹ́ pé bẹ́ẹ̀ ló ń ṣe ní àwọn ẹkùn gbogbo tó kù jákèjádò ìwéèrè punch náà ló punch ìròyìn yẹn o.
1: Tó àwọn ní ilé ẹjọ́ ọ̀dà èyí sì pọ̀ ohun magogo lẹ́nu o.
0: Ọ̀pọ̀ ẹ̀ ọmọ ẹ̀ mú nǹkan rẹ̀ àbí ẹ̀yọ́ yọ tẹ̀wájú.
1: Ẹ̀dà wọ́n ní ilé ẹjọ́ gíga tilẹ̀ yìí eléyìí tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá tó jẹ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ náà ló ti pa á láṣẹ wípé kí wọ́n gbé ẹsẹ̀ lé o pátápátá leléyìí kì í ṣe fún ìgbà díẹ̀ lé àwọn dúkìá eléyìí tó tó 48 eléyìí tí wọ́n tọpinpin rẹ̀ dọ́dọ̀ ẹni tó ti fìgbà kan rí jẹ́ amòfin àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà àti alákòóso fún ètò ìdájọ́ nílẹ̀ yìí rí Abubakar Malami fún ìjọba àpapọ̀ onídàájọ́ Joyce Abdulmalik nínú ìdájọ́ rẹ̀ eléyìí tó gbé kalẹ̀ ní ìlú Àbújá ní ọjọ́rùú náà ló ti sọ di mímọ̀ wípé àjọ eléyìí tó ń gbógun ti ṣíṣe owó ìlú kúmọkúmọ eyín ni EFCC náà ló ti fi àwọn ìdí rẹ̀ múlẹ̀ o tó sì jẹ́ wípé gbogbo àwọn ìwádìí rẹ̀ àti àwọn ohun tó ń fura sí eléyìí tí òfin nílò láti fi ṣe ìdájọ́ rẹ̀ òun náà ló ti fi ẹsẹ̀ múlẹ̀ láti fi rí dájú wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń kọ́ ó gbẹ́sẹ̀ lé àwọn dúkìá náà o. Àdájọ́ ọ̀hún tún wá jẹ́ kó di mímọ̀ wípé Malami àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó fi mọ́ àwọn iléeṣẹ́ eléyìí tí wọ́n tọpinpin rẹ̀ dọ́dọ̀ wọn náà sì ni wọ́n ti kùnà láti tako àwọn ẹ̀sùn eléyìí tí àjọ EFCC fi kàn wọ́n wípé ibi tí wọ́n ti rí owó fi kọ́ àwọn dúkìá náà jọ bí kì í ṣe wípé ọ̀nà èrú náà ni wọ́n gbà tí wọ́n fi rí owó ọ̀hún o. Kó tó wá di wípé ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Abdulmalik náà ló wá wọ́gilé onírúurú ìbéèrè àti àwọn ìpèsè àkíyèsí eléyìí ti ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn tí ó ń pè ó torí wípé gbogbo rẹ̀ ń kọ́ náà ni kò fẹsẹ̀ múlẹ̀ o. Ó tún sọ̀rọ̀ síwájú wípé ọ̀rọ̀ tó wà níwájú ilé ẹjọ́ kì í ṣe nípa ẹni tó ni àwọn dúkìá yìí ṣùgbọ́n ibo gangan ni wọ́n ti rí owó tí wọ́n fi kó àwọn dúkìá yìí jọ kì í ṣe pé torí pé o jẹ́ Malami tàbí torí pé o jẹ́ iléeṣẹ́ rẹ tàbí torí pé o jẹ́ ìyàwó rẹ tàbọ́mọ rẹ àní àwọn owó iṣẹ́ wo lẹ ṣe iṣẹ́ kí lẹ ṣe ẹbí civil servant ni yín àbí o tẹ́ ẹ ti wá kó àwọn owó yìí àwọn dúkìá yìí tẹ́ ẹ fi kó wọn jọ ó ní eléyìí gangan ló wà níwájú ilé ẹjọ́ bẹ́ẹ̀ sì ni pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó eléyìí tí wọ́n kó wá síwájú ilé ẹjọ́ ó ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀jẹ̀ kí ìjọba àpapọ̀ kó gbé ẹsẹ̀ lé wọ́n ní eléyìí náà ló sì fi kára lé ẹ̀ka 17 ìwé òfin eléyìí tí ó ń gbógun ti ṣíṣe owó ìlú kúmọkúmọ wọ́n ní onídàájọ́ Abdulmalik náà ló wá fún àjọ EFCC ni ase wipe oya se be gbese le ranpe die ni igbese le fi die ni tele interim oni sugbon ni baye e gbe interim kuro ke wa gbese le patapata oni amo ile ejo na ni o wa tu wogile ti interim eyun ni to nigba die to si ni wipe ki ijoba apapo ile yi ko gbese le awon dukia na patapata awon dukia ohun na lo si wa ni ilu Abuja ipinle Kano ipinle Kebbi ati ipinle Kaduna lo ba ni court
0: arise
1: ejo pari

0: kó gbá yagiyagi mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe é sà
1: bẹ́ẹ̀ ni ìyá mi golden penny noodles ló lè ṣe
2: golden penny noodles

0: nbo la si ti mu se kin koko le le na ni bi igba ti yan ba le fufu loja oje ah ola gba po o eyan ara omi adi o lagbegbe ori okuta ba ba koja muludun atopinpin wobe lana ati koko wa nbe ni eyin ati pe ojobo thursday to koja ni se wadi ohun ti bere ha ṣùgbọ́n ọfọ̀ náà sójú kẹ̀kẹ̀ lánàá orogún òwò wọ́n ni wọ́n fẹ̀sùn kan ẹni tí àwọn jọ ń tajà tọ́jọ́ gba ìsọ̀tira wọn ó sì wọ́n gẹ́gẹ́ bí àlàyé wọ́n fẹ̀sùn kan wípé ó gbé ọmọ ọdún méjì jù sínú kànga nígbà tí yàá lọ ṣọ́ọ̀ṣì kó tó ti ṣọ́ọ̀ṣì dé wọ́n jọ gbà sọ ìwọ́n ń tàrẹ́ sí èmi náà ń tàrẹ́ sí nǹkan kan ẹgbọ́ rìnrìn láàárọ̀ yìí o ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ ẹja padà ságbègbè májẹ̀ níjọba ìbílẹ̀ olúyọ̀lé ní yànà ọ̀fà ọ̀rọ̀ kan bẹ tá ń bá bọ̀ nípa ẹ̀yìn ọmọ tí wọ́n fọ ilé tí wọ́n sì lọ rèé jí gbé olúwa kẹ́mi olúgbẹ̀ngà ló kọ ọmọ ọ̀hún ọmọ bíi ọmọ ọdún márùn-ún ni ṣé ẹ gbàgbé ibi tá a bá a dé àbí táwọn tí wọn jí gbé wá pè pé ẹjọ bútó rò káàkiri nkankan ẹyin 10 million lọ́sàn o mọ láyọ̀ láti sọ fún yín pé wọn ti rọmọ ọ̀hún o wọn ní kíyà rẹ wá kọwọ mọ́tò láti ìbàdàn wọn ní kọwọ mọ́tò òṣogbo ìyáde páàkì òṣogbo èlò iye báyìí ni kó tó wọnú ọkọ̀ wọn tún pè padà má wọ mọ́tò òṣogbo mọ́ ọkọ̀ ọ̀fẹ́ ní kọ́ wá wọ̀ báyìí ìyàbá tún sáré jànàjànà ó tún wọ ọkọ̀ ọ̀fẹ́ èló ní bẹ lọwọ rẹ ó ní bàbá ọkọ mi ẹ sàánú mi mo lọ rèé yá 1 million naira ni ẹ jẹ́ ń transfer àtiyan ni àwọn wá jẹ́ mú gùn ọ lọ rèé gbà wá ń káàsì ni ọ̀ǹtọ́ọ̀ṣì bí àṣà kàmọ́ ń kówó òun lọ nígbà tó kù díẹ̀ tí ọkọ̀ gbéra ó di hanyin ó kù díẹ̀ kí wọ́n wọnú fẹ̀ wọ́n tún pè wo sọ lójú ọ̀nà igbó sùúrù kan bẹ tó wọnú ẹ ìyá yìí bá bẹrẹ sí ní rìn inú igbó ẹ gbọ wìrìnwìrìn ẹ sì rí nǹkan tẹ ẹ fẹ rí láàárọ yìí lórí ètò ẹja lọ ságbègbè májẹ ìyànà ọfà níjọba ìbílẹ tìlágelu ẹja gbọbi tó ti bẹrẹ ibi wọn ti jí ọmọ ọhún gbé àwọn tí wọn jí gbé ọmọ ọhún gbogbo ẹ pátápátá lẹẹrí àti ọjọ tuesday mo ti ń kó bẹrẹ fún iléeṣẹ ọlọpàá ìpínlẹ ọyọ àkókò yìí kò sọmọ náà o wọn ń ṣe gudugudu méje àti yàyà mẹfà ẹyin ara májẹ ẹkú kalẹ.
1: Abiyeye rẹ máa gbà wọlé náà ti jí ọmọ bí mọ́júmọ́ o. Abiyeye rẹ máa gbà wọlé náà ti jí ọmọ bí mọ́júmọ́ o.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Wọ́n ṣe ń dúnlé kan fi gbọ́ ọmọ lélẹ̀ yìí o. Ṣé ń dúnlé kan fi gbọ́ ọmọ lélẹ̀ yìí o.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Hello. Hello.
3: Ẹjọ́ tí òun rò kí ìbọn ẹ lọ́wọ́ tí wọ́n fẹ́ wí sílẹ̀ fún mi ìdáná.
2: Mi ìwé sí láìwọ̀ ẹ̀ mi ìrójọ́ kiri ẹjọ́ nítorí ọlọ́mí ìrójọ́ kiri.
3: Ǹjẹ́ ní kò má rìpọ́tù ọlọ́pàá? Rìpọ́tù ọlọ́pàá?
2: Àárọ̀ ni ìgbésẹ̀ táwọn kan gbé láàárọ̀ ni. Àárọ̀ táwọn kan gbé gbèsè ni mi rìpọ́tù. Àárọ̀ táwọn kan gbé gbèsè kẹ tó pè lọ́sàn-án ni. Àárọ̀ ni ẹjọ́ ẹjọ́ ṣé mo lè bá sọ̀rọ̀? Ẹjọ́ ẹjọ́ má fi nǹkan ṣe ẹ̀ sànú mi ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yín ni tó bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ni tó bẹ́ẹ̀ sànú mi. Ẹjọ́ ẹjọ́ ẹ bá ń reduce ẹ máa ṣàgbé kí ẹjọ́ ibi tí mà ti rí máa ṣàgbé kí ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wa ńlẹ̀ yìí. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní àti wo fọ́nrán ọ̀hún níjẹ́jọ́ ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ẹjẹ́ àkọ́kọ́ lọ sílé tí wọ́n lù ú ná. Yóò yá ó ní ẹ sàánú ohun òun ṣàgbé káàkiri ṣówó lè wà lọ́wọ́ ẹ̀ kó lóhùn ọ́ ṣàgbé ẹ tiẹ̀ wá wọlé ọ̀hún náà bó ṣe rí ṣẹni tó ní 10 million ṣé yóò fìlí ẹ̀ lẹ̀ báyìí yóò sì máa wòran kò ní rẹ kọ́dẹ kò rè tiẹ̀ kó gbé fúláwà díẹ̀ sí ọmọ Nàìjíríà ti ń gbọ́ mi ọya ọbálànà àti lisi ẹjọ́ darapọ̀ ẹ foríkorí

0: ẹ̀yìn kí gbogbo ẹ̀ kọ́tàmọ́lẹ̀ rokoṣo lórí ìkànnì facebook ilé ọ̀hún rèé o ọmọ nàìjíríà ibi wọ́n fọ́ rèé tí wọ́n fi gbé ẹ̀yìn olúwa kẹmẹ̀ olúgbẹ̀ngà tí wọ́n gbé lọ lákòókò ìgbà náà bó ni wọ́n ṣe rí ìgbà ẹja kọ́kọ́ wo bẹ̀ ná ń bọ̀ ẹ kú kalẹ̀. Ìbílẹ̀ ọ̀hún náà ń lọ yìí o. Ẹ wo mọ́ ṣe lu ilé olé. Wọ́n yọ búlọ́ọ̀kù lẹ́yọ kọ̀ọ̀kan. Mo rò pé ó ń tọ̀hún ti kọ́sẹ́ bíríkì làrí. Ó tó lọ rí iṣẹ́ láabi náà. Bó o gan ni wọ́n ṣe wá rí ìgbà padà. Àwọn tí wọ́n mú ẹ rí wọn o. Ń bọ̀ ẹja gbàlàyé bọ́n ṣe rí ìgbà padà. Ẹ kú kalẹ̀.
1: Bó ṣe pè nírọ̀lẹ́ Sunday ó lè lò láti rí àwọn èèyàn wá ní kí n máa sọ pé ìgbà yẹn ó ti reduce ẹ̀ sí 7 million. Wọ́n wá ní kí n sọ pé mo ti rí 1 million pé bí mo ṣe wá ní 1 million ti wà lẹ̀ ó ní kí n máa bọ̀ lọ́ṣọ́gbó kí n gbéra báyẹn. Mo dẹ̀ pé àwọn èèyàn mi kọ̀ọ̀kan wọ́n dáwó fún mi 1 million yẹn pé bá ṣe wá dé wo road wọ́n wá ní transfer ni ó wà lọ́wọ́ ó ní kí n lọ gba cash. Mo ní láti wọlé epo sàfá lọ láti lọ gba cash yẹn. Bí mo ṣe wá gbó ní kí n wo òṣogbo mo ní òkè. Bí mo ṣe wá ó tún wá pè ó níṣẹ́ mo ti dé car park mo ní mo ti débẹ̀ ó ní ìfẹ́ ni kí n tún wọ̀. Tá a fi wá gbéra láti ìwo road afẹ́ awọ gbọ̀ngàn díẹ̀ ní kọ́ rẹ̀ wọlé ó ní kí n má lọ fẹ̀ mọ́ kí n sọ ní ti gbàgbé Akinlalu junction pé kí n sọ níbẹ̀. A wá sọ ní Akinlalu junction yẹn mo wá dúró ní ẹ̀gbẹ́ títì ó wá lèmi àti ta ló wá lájọ wá pé mọ́tò wo ló já mi mo lẹ́nìbọdì ò já mi pé mo wọ mọ́tò láti car park ní ìwòròdù ó ní òkè ó ní kí n tún gbé ọ̀kadà kí n gbé ọ̀kadà lọ sí Wákàyáyé junction. Àwọn ẹni tí mò ń kọ́ nẹ́ẹ̀sì ọ́fíìsà yẹn náà wọ́n ní wọ́n ti bá mi pa àwọn kan látòṣogbo pé kán wá pẹ̀lú mi kó má yé mi nìkan dájú wa náà làwọn àbúrò mi náà tẹ̀lé mi òun ò yọjú àwọn yẹn sá àwọn mọ́nítọ̀ mi bí mo ṣe ń rìn. Mo ṣe wá dé Wákàyáyé junction yẹn ó wá ní aṣọ wo mo wọ̀ mo ju aṣọ tí mo wọ̀ fún ó ní òkè ó ní mo gbé pólíbàgì dání mo níbẹ̀ ó wá ní kí n fèsì títì yẹn kí n máa tọ̀ bọ̀ ìrìn yẹn máa lé ní 40 minutes tí mo fi rin inú igbó yẹn àti wọn ní tó 12. Ìgbà tí mo wá dé bí odò kan mi rí ojú pé bóyá kọ́tà wà bí àbí nǹkan mo wá ó wá pè mo wá ní ẹ̀rú tí ń bá mi pé oríṣiríṣi sandy ni mo ti gbọ́ pé ó jọ̀ pé kó má pa èmi gan pé odò yìí mi lè kẹsẹ̀ bọ̀ pé torí mi rin bí ìrí mi mọ bódò yẹn ṣe rí ó wá ní kò sí problem kò pẹ́ mo wá rọ́kadà kan tó wá ọ̀kadà yẹn gba inú odò yẹn ó jẹ́ kí n mọ bí odò yẹn ṣe jìn sí kọ́kadà yẹn ṣe lọ mò ń wò pé kọ́kadà yẹn padà mi rí kó padà mo wá kẹsẹ̀ bọ́ inú odò yẹn odò yẹn mú mi dé ibi bí ìbàyẹn mo ṣe kọjú odò yẹn mo tún rí kékeré kan náà wájú mo wá ó tún wá pè mí torí mi lè pé ó wá ní mo wá ní mi lọ mọ́ ipe ṣé kí n gbé síbì kí n padà ó jọ kó bá mi ti ọmọ síta ó ní mo ti fẹ́ẹ́ débi tí mo lọ pé màá rí ewé ọ̀gẹ̀dẹ̀ kan ò máa nà síta pé tí má ti rí ewé ọ̀gẹ̀dẹ̀ yẹn orí ẹ̀ ni kí n gbé owó yẹn lé bí mo ṣe rin bí 5 minutes mo kàn rí ewé ọ̀gẹ̀dẹ̀ yẹn láàrin títí mo wá gbé owó yẹn lé mo dẹ̀ tán tọ́sí láìsí fún mo wá dúró pé ó fẹ́ẹ̀ jáde padà pé láti wá gbé owó yẹn gba tí mi rí kó bọ́ta mo ṣe wá kọ́yìn tí màá yíjú padà bá mi rí owó yẹn níbẹ̀ mọ̀ mo wá ń lọ pé báyọ̀ ti lọ fi ọmọ sí iwájú mo wá fẹ́ẹ̀ já títì ọ̀kadà yẹn èdè ó tún wá padà sí mi ní ẹ̀yìn ó wá ń lọ mo sì ń dáwọn dúró pẹ̀jọ ẹgbẹ́ mi dé títì kò dúró ní alẹ́jọ́ yẹn ó wá pè mo wá ní àmú ní mo ti ń retí kẹ́ ẹ pè mí padà látẹ̀kan mi rí kọ́yìn ó wá ní máa lọ ó rọ̀ mẹ́ ẹ lọ́la bó ṣe wá díjọ́ kejì kọ́ ẹ̀ wọlé kò pè mí rárá tó fi di ibi tó tù ní ọ̀sánjọ́ tuesday ó wá ní madam owó tó kówó tó wàá sanwó mi ní ìtarawá ta mi pé ìgbà tẹ mọ̀ gbówó yín yẹn ò tí pè kí ló dé tẹ dààmú mi wá sí inú aginjù lọ́gànjọ́ rú pé ẹ sì dúró lórí iye tí ẹ fẹ́ gbà àtijọ́ tuesday la tó ti jọ wá negotiate owó mi pé wà wá 1 million sí mi ti máa tó ti sọ pé 30,000 mo tí rí ẹ sànú mi màá ṣá máa bẹ̀ẹ́ màá máa sunkún sí lọ́rùn tó fi wá bá wa rí mú ní ọjọ́ sátọ̀dẹ̀ẹ́.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: Ẹ̀yin àgbààgbà tí à ń gbọ́ wa ń lẹ̀ yìí ẹ̀ tí gbọ́ nǹkan kan láàárọ̀ yìí o. Ṣẹ́nu igbó ni wọ́n gbọ́mọ̀ yìí sí ni àbáàrin ìgboro. Ta ló gbówó tí ìyá yìí gbélẹ̀ oníbòun ṣe gbówó kalẹ̀ bá òun kojú sẹ́yìn kóun tó wẹ̀yìn padà wọ́n ti gbówó lọ àwa nínú igbó láì sálùjọ̀nù. ẹ gbọ́ wọn rẹwọn láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ jẹ́ ń polówó ọjà náà àwọn tí wọ́n mú tí wọ́n jọmọ̀ yìí gbé ẹ rí àwọn náà láàárọ̀ yìí ilé ayé tótó ẹrù ń bà niyan ayé lókun o kò má ṣe gbé wa lọ ẹ wo bí ọmọ ẹ dáadáa mọ́ ṣe ń ṣera wọn. Nígbà ń bá tójú ọjà dé á fi àwọn fọ́nrán bí wọ́n ti rọmọ ọ̀hún àbí àti ìpè náà àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n jọmọ ọ̀hún gbé àti bó ni wọ́n ṣe rí jígbé gan-an ń bọ̀ ẹ̀kú kalẹ̀.

0: ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o.
1: Nigerite Castisil tó táwọn yọjú.
2: Castisil sílẹ̀ntiléṣẹ́ Nigerite fìmọ̀ ẹ̀rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹ̀ ní pé kì í mòoru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gẹ́sí ìpele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nàìjíríà. Nigerite Castisil ojú sílẹ̀ lásán lọ.
3: 2 years ago, the biggest radio raffle hit we always do.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí tẹ́ ẹ sì ń gbọ́ wa, a kí yín káàbọ̀ láti ẹka ìpolówó ọjà lọ́hùn-ún, ètò ń tọ̀ ẹ̀ síwájú o. A wà lórí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn, Splash FM 105.5 Ìbàdàn. Ẹ láǹfààní àti máa wò wá ketekete, live and direct bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá. Ẹnì kọ̀ọ̀kan ẹ bá ń ṣí ààrẹ mẹ́wàá mẹ́wàá, ẹnì kọ̀ọ̀kan mẹ́wàá mẹ́wàá, ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa o. Ṣé ẹ gbọ́ ibi tá a bọ́rọ̀ ọ̀hún dé? Àní bóná gbọ́mọ sí gangan. Ọya, ká tó fojú àwọn tí wọ́n gbọ́mọ ọ̀hún, ká tó fi fọ́nrán wọn síta, ẹja gbálàyé ibi tán gbọ́mọ sí, bí wọ́n ṣe rí ìgbà, ètí iléeṣẹ́ ọlọ́pàá tó kẹ́yìn nìyún. Ọya, ẹ kú kalẹ̀.
2: The incident was reported on the 3rd of July at Yanofa area, and it was reported at Yanofa as a case of child stealing. Ìyá ọmọ ó sọ pé àwọn ọmọ òun wọ́n sùn sí the other room, àtọkọ ń sùn sí another room. Ẹ̀kílẹ̀ tó mọ wọn rí pé wọ́n ti yọ block, wọ́n ti break ilé wọn wọlé, tán ti gbé ọmọ obìnrin yẹn lọ, Olúwàfẹ́mi. Wọ́n lu agbẹ̀mí ga, wọ́n ti gbé ọmọ náà lọ. Then immediate incident yẹn tá gba report yẹn, commissioner of police, Ọyọ́ police kan sí pé Abimbola Adéjì ló gbẹ̀yìn lọ, DSN NNPS pàṣẹ pé kí case náà ká transfer lọ sí state àti kìnnà case board. Eléyìí tí ìwádìí tẹ bẹ̀rẹ̀. So ìwádìí ló gbé wa lọ sí Ọ̀sun state, ibi tí ọ̀kan lára àwọn ẹbí àwọn arákùnrin tí ó ṣiṣẹ́ lábí tán sí ọwọ́ ti tẹ̀, tí ó dẹ̀ jẹ́wọ́ pé nítòótọ́ ni ọ̀kan lára àwọn náà ó mọ̀ sí ọmọ ti gbé wọn ọmọdébìnrin, kó lè ti gba sọ́mọ̀ one million naira ní Ìkirè Lọ́sùn state tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n sì ń demand for additional payment. So through technological and intelligence led operation, we were able to arrest the second one. Tó ó yí ipò àwọn kan tá sí wa lára àwọn tó ṣiṣẹ́ yìí, wọ́n lọ́wọ́ tẹ̀ wọ́n. Tọ́ fi wá sọ ibi tí wọ́n gbé ọmọ débìnrin yìí ṣe, tí wọ́n gbé pamọ́ sí, tá fi gbọ́ ọmọ ilẹ̀ àti tá fi pápẹ́ òfin gbé àwọn ọkùnrin méjèèjì.
3: Ṣínú gbọ́dọ̀ tó wá rọ́mọ yẹn gbà ní sá?
2: Inú gbókọ́ ibi tí wọ́n fi gbé pamọ́ sí àárín gbòòrò.
1: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí, ngbà tí mo kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nù tìpínlẹ̀ Ọ̀yọ́, dansaki yín o, Kunduz ńlá fún iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́nu lọ́ọ́lọ́ yìí, ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà, bí n bá ní máa kà á lé ní èjì. Ti pírísípà tí wọ́n jí gbé ní gbọ́jàyè náà nǹkan, wọ́n ti gbàyún náà lẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, bí bọ́mọ ẹni bá ṣe dáadáa, ẹ̀jẹ̀ á wí. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Bí n bá rí champion ni n bá pílè rẹ̀ fún yín, ṣùgbọ́n àsìkò tí ń bẹ lórí ètò yìí kò tó nǹkan. Ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí. Ṣé wọn bá lànà bá ń fi fọ́nrán àwọn amòòkùn ṣe kàún, bá ń fi ìta? Ngbà ẹ̀rọ ọmọ tó sì dáa báyìí, tọ́ wáyé wá ṣayé titi ẹ̀ tẹ̀yìn wá rò pé kẹ́ ẹ jí gbé lọ́kàn. Ó ti gbé fọ́nrán ọ̀hún sí o. Bàbá wọ ọjọ́ orí àwọn ẹni tá à ń sọ yìí, ọjọ́ orí wọn ò tí ẹ ń bá pé fọ́ọ̀tì inú wọn ṣe sí ni. Àwa tẹ̀ ń gbóhùn wa lórí rédíò, tá à ń gbìyànjú, tá à ń làkàkà yìí náà, kìí ṣe pé nǹkan kan bẹ lọ́wọ́ wa. Ẹbẹ́ àjọ ń gbàdúgbò ni, ẹbẹ́ ẹ dá wa mọ̀. Àwa náà ń gbìyànjú pé àbọ̀mọkùnrin já ń ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ bá tó àkáǹtì ẹlòmíì nù wa, ẹ̀pìtì ẹ̀ pé àwọn títẹ̀ ń ṣe give away, àwọn gan nílò give away, ayé tí wọ́n gan ó nílò give away. Ṣùgbọ́n nígbà tí wọ́n jíǹdì ayé títì ẹ tó sọ pé ṣe ìjínigbé lọ fẹ́ yàn láàyò, kí lè excuse tó fẹ́ give? Bọ́bá ni ẹ ó kàwé kinní kan, àwa náà kàwé. Ọ̀pọ̀lọpọ̀ ló sin gbà láàrin ọdún mẹ́ta ọdún mẹ́rin kó tọ̀ tó di pé orí kan ṣèkan. Ẹ já na sùúrù sí o. Àbáhùn tẹ́ ẹ̀ ń wò lórí ìkànnì Facebook wa yìí, ẹ̀yin náà gẹ̀ẹ́sì ọjọ́ orí wọn. Wọn ò tí 50, wọn àti 40 ẹlòmíì 27 30 kíní wá ń lé ọ léré ńbọ lọ ń sáré lọ nlé ayé àti ẹdúpẹ lọwọ ọlọrun bá ń gbé píkítọ ọmọ òun náà bá ń gbé píkítọ rẹ sí wọn ti rí ìgbà padà o abáyọ ọmọ ìyá báyọ abáàdúpẹ abáyọ abáàdúpẹ láàbí òní kángun sódẹdẹ yín mọ o àti gbogbo ẹni tí ń gbọmẹ bàbá kan máa ń pè ohun tí ọkọ sọ ni pé wọn ò ní jí yín gbé o wọn ò ní jí mi gbé wọn ò sì ní jí ẹyin náà gbé bá ń gbé píkítọ ọmọ òun náà sí bá ń gbé píkítọ rẹ sí ẹrí pọmọ kékeré jòjò lónìí ẹ má sọ nàìjíríà lẹnu ẹ má sọ ìpínlẹ ọyọ lẹnu ọmọlúàbí gbogbo wa kò sí èèyàn bí lára wa alápá má ṣiṣẹ ẹyin ọlẹ ẹ tún wà yín ṣe ẹ ọ sùn nú ayé bá a sì ṣe ń gbìyànjú náà gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lẹ́gímẹ́tẹ̀ lẹ́gàlẹ̀ ọlọ́run olódùmarè kọjọ́ kó fèrè ṣiṣẹ́ wa láàbí òsè ní kángun sọ́dẹ̀dẹ̀ kó wà wá jẹ́ n sójú òpó lẹ̀ kí n mú pè kan sí méjìlá bàlábẹ̀ hùn kí n sì ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì facebook àbí àti ẹ̀ ṣe ń back to back ni ẹja ṣe back to back bẹ́ẹ̀ ṣe ń wòyún báyìí làásìgbò kan náà tún ṣẹlẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè lórí òkúta lọ́mí àdìó mo sọ fún yín pé kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ni o ò ní òrò ìyá kan ní ń ta àìsà ló kọ̀ yá tà ń sọ yìí bí n bá níyà kìí ṣe pé àgbàlagbà tọ́da arúgbó là ń sọ o ẹbí omi dan ẹyin náà láàpẹ́ ó sì gba ṣọ́ọ̀bù níwájú ilé ọkọ ilé bàbá ọkọ rẹ̀ ń ta oògùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn oògùn èèbó ni o ń ta ráìsì tàbí sí kí ìpápánu àwọn wòsíwòsì tọmọ jẹ wọn sì ní arábìnrin kan náà bá tún wá òun náà wá gba ṣọ́ọ̀bù nítòsí ẹ̀gbẹ́ ọ̀dọ́ rẹ̀ òun náà bá ń ta ráìsì ta gbogbo ẹ̀ ẹ̀yìn ará òkúta ẹ̀ ńlẹ́ o pẹ́pẹ́ yẹn mà pọ́n mọ́ wọn láti gbà tí arábìnrin tó wá gba ṣọ́ọ̀bù kejì yìí ti dé ìjà ní bí òrò àti ẹni tó bá ń bẹ̀ orogún òwò ni yóò bá pè é ń ta ráìsì wọ́n náà ń ta ráìsì ẹ dákun sọ yẹ kó le tó bẹ́ẹ̀ ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìjà òun ti ń bẹ́ ńlẹ̀ tipẹ́tipẹ́ ẹ ti àlàyé òun pọ̀ ẹ jáwọn èèyàn gbọ́n tó ṣẹlẹ̀ gan ẹ ǹlẹ́ o ẹ̀yin ará omi àdìo lágbègbè amúlòdùn bá a bá kọjá amúlòdùn síwájú ẹ kú kalẹ̀.
4: Ẹ wọ́n ju ọmọ kan sínú kànga ni ó ṣẹlẹ̀ wípé àwọn obìnrin yẹn ọjà kan náà jọ ń tà papọ̀ so wọ́n jọ ń se oúnjẹ papọ̀ ni so òun ò jọ rẹ́ ìkan wá fọmọ́lẹ̀ ó lọ ṣọ́ọ̀ṣì kí kan tó dé wọ́n ṣáà ti ju ọmọ sínú kànga àwọn èèyàn ṣáà ti ń ba ogbó ṣọ́ọ̀bù ẹnìkejì jẹ́ báyìí ìgbà tí wọ́n ṣe fáńdíìsì ó jẹ́ ẹnìkejì yẹn ló ju ọmọ rẹ̀ sínú kànga.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Ní ọmi ní orí òkúta tẹ bá ti dé amúlùdùn bus stop amúlùdùn lọmi tẹ bá ti sọ pé ń lọ sí orí òkúta pọ lọwọlọwọ tá à ń sọ ìtàn ba gbogbo tá à ń sọ yìí jẹ tá à ń ba ṣọọbù yẹn jẹ lọwọlọwọ báyìí.
5: ṣé wọn ti wá yọ ọmọ tí wọn ti sunu kànga.
4: wọn ò tí ì yọ ọmọ yẹn kúrò ní kànga o àwọn kan ní pé wọn lọ kọ ọlọpàá àwọn kan ní pé kán sì fi lẹnu àmì ilé sọ yọ ọmọdún ẹ̀rọ tó rí nù kànga la ti ń wò ó.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
6: Orúkọ tèmi ni Rasheed Akani Oladepo. Èmi ni bàbá ọmọ tọ́jú sí kànga. So ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀ ní ọ̀sán Wednesday tó lọ. Mo wà níbi iṣẹ́. Mo kàn rí kọ̀ọ̀yà ẹni tó pè mí pé wọ́n ti gbọ́mọ mi sí kànga. Wọ́n ju ọmọ sí kànga kẹ̀kọ́ tí ẹ sọ fún mi bá ọmọ ti kú gan. Wọ́n náà ti jọ ọmọ sí kànga. Mo ṣe ń bọ̀ nìyẹn. Ìgbà tí mo ṣáà bọ̀, mo ti bá àwọn arádùúgbò wa ní police station mi. Tí gbogbo wọn ti wà mẹ́ta ti wá mú ọlọ́pàá. So bí mo ṣe wá dé police station yẹn, ẹ mọ̀ tí mo ṣe rí àwọn èèyàn tó sọ mi pé ọmọ yẹn ti kú. Èmi mo ti bara jẹ́ mo ti ń sunkún tó yẹ pé mi ò lè dákàn tu ara mi mọ́ rárá. So ìgbà tí a fi gbófò délé. Tí mo wá gbọ́ pé kí ló ṣẹlẹ̀ báwo lọmọ ṣe kú sí kànga o. So àwọn tó wà ládùúgbò tí wọ́n rí ọmọ yẹn torí bí ọmọ yẹn ṣe dé láti skul àwọn tán fọ́n fojú kan ọmọ yẹn wọ́n ní ọmọ àwọn tíṣà rẹ̀ mú ọmọ yẹn wá sílé wọ́n fọmọ yẹn sí ṣọ́ọ̀bù ìyá ẹ̀ ó jókòó síwájú ta ìyá rẹ̀ gbogbo àwọn yẹn tó kọjá gbogbo ọ̀nà rẹ̀ ọmọ yẹn so uma kan da wa legbe so gbia re tan jo ntaja to ye pe o ti n leri si ya re ti pe ti pe po won pa pe to won ba ri pa won pe mi abon mo pe yo sa ri pe kawon jo ma wo bo
0: me wan sele ni duniya
6: iyan tun fe je sun gbogbo awon aradugo ko kan gba won pe eni yi o wa bo won bi to won tin taja ni o ki kan gba won o tin leri so won lati je ko won po won arugbo ni o gbe ile lo gbe sobe wa waju tale e sobe lele sobe ya o temi lele yi lo wa legbe ajo ni sobe papo legbe ara won so o sa di osan ojo yen ta won teacher yen momo yen de won fo mo yen si waju sobe ya e o joko sori bag gbogbo awon yen to koja lo tele ibi mefa pan foju ko mo yen pe yes omo yen wa shop o na wa shop won fo shop to wa legbe re yi toro ese gba shop to wa legbe re yi ni won lo fo lowo losan ojo yen ti gbogbo awon yen koja lo ton ri omo yen so bi awon aburo mi kan ladugo yen wa nkoja boyan se nlo omo yen wa ri yen o tele yen pe on fe tele yen lo sibi to nlo tori ko si yare shop yare titi shop won kan fo mo yen si waju shop yen nigba ta won teacher de ton re ni kankan ni ile school ede wa to si le wa so bo mo yen se wa tele yen yen wa ri pe ibi to hun lo jina yen wa fo mo yen ni 200 naira pe ko fi lo ra biscuit so bi yen se bo mo yen se wa mu 200 yen to mu fu lo so tori ya yen o na ta biscuit bo se move lo si shop ya get on wa legbe re to move lo si shop e bayi ti yen koja lo so gba ti yen ma de na gbo pe won ti jomo si kanga so gba ti a wa se wa di pe ibo lomo yi lo o be wa so pe won ri omo yen ni odo eni yi pe odo me odo eni yi ni omo yen duro si to won fi lo ni to won so gba ta wa awon to wa to wa le won na tan gbe le won gba ta won na de lati church to fe wole won pade woman yen lona to ti momo yen wole so won ro mo yen lowo e won pade woman yen lona to fe jade ko ninu ile so bi awon woman yen se wonu le won lo ta won lo si awon lo si program won lo si church gba to diro owo yawo mi na therapy o ta laaro gba tan lo si church gba to diro osan tan de na pade woman yen lenu ona gate ile won toro nikan lo wa le ko se anybody nle o re for shop yi gba ti baba yen ko ja lo baye lo je ka mo pe omo yen wa legbe pe o n for shop won lo n fo mo yen ni 200 pe ko fi ra biscuit lo do re so gbo woman yen ti wa wonu ile lo gba to wa fe jade awon ara ile won ton de lati program na pade o pade e lenu ona ton wonu ile lo sun so bawon yen se wole lo sun o ti sise to fe se o ti wonu ile o ti lock ilekun toro si ilekun lowo lawon woman to gbele won won ka mo enu ilekun to fe si ilekun to fe jade wa ta pada so bo se jade sita to joko si shop awon woman yen awon ti wonu ile won lo sun ti won so bi awon mo woman yen se de lati school lo lo ji awon mo mi re pe ohun fe fa omi ohun fe pon mi ti ohun fe fi fo aso school won bo me se wonu bo se wonu ya to gbe kan doro bayi to wo to de idi kanga to si kanga to ju kanga sodo lori aso blue ah bo se ju kanga doro yen sodo pe ko hun fa omi yen jade lori apa ma to ya o tu ri ese bo me se sai ju doro yen sile niyan bo si lo ba awon mo mi re ni pe ohun mo re yan ninu kanga awon yen se sai ki bi jade pe ah eyan ke so awon dadi mi awon na wa ni titi mi mo boya ara loro fun won ni awon na tu wa lati titi yen won wa si shop e won kan joko ti won awon kan ra climax awon joko won mo climax yen pe ile ti won lele yi pe ka won wale tu boya ara loro fun won ni jo yen awon na fi wa won sa joko si waju shop woman yen ti sise yen o kan sojumo so ba awon yen se kegbe jade lati ta pe omo ninu odo omo ninu kanga koda ba awon dadi mi yen se gbo ba awon wa gba awon yen lo ladugo pe ta lori ba awon yo omo bayi koko nu sobo o joko nu sobo na ni so gba tan sa ri eni to ti o ba won yomo won sa yomo gba tan yomo lo de mo mi ba won yen se pare won se sunkun bayi koko nu so ko ta ara de bi pe yo ti e san kankan ntaja lo ni ba won yen se ni pe woman yi awon bo le ni omo yi de ri gbugba won yen to koja won ni wa ti elejo wa ni ile awon to de lati church na ẹnu ọ̀nà ilé náà ti pàdé rẹ̀ tó fẹ́ sílẹ̀kùn tó jáde kò dẹ̀ pẹ́ táwọn ọmọ wọnú ilé lọ́mọ àwọn dé láti skul tó lọ́ọ́ fa mi ó ṣàṣojú mọ́nrán tó bọ́ ṣe bí báyìí pé ṣó rọ́mọ yìí ló ní àṣóhun ní kòkó ni òun ò ní kòkó tóun ń tọ́ lọ́wọ́ pé kí ló kó òun sọ́mọ òun ni bọ́ ṣe pé ọlọ́pàá ni báwọn ọlọ́pàá ṣe wá gbé nìyẹn.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Kábíyèsí Olódùmarè. Ṣàlàyé ohun tí ẹ̀ ń yé eyín rárá àbí kò yé eyín. Ọ yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook. ẹja kọkọ ibi tí kànga òun wà bó ṣe ga tó. Wọ́n sì ṣàlàyé pé kẹ́ ẹ tó wọnú géètì ọ̀hún jam kì ní jam lọ́ọ̀kì ni wọ́n fi ń tilẹ̀kùn kì í ṣe pọ́mọ ọmọ ọdún méjì àbí nǹkan ló ẹ̀rọ ọmọ ọ̀hún náà kẹ́ ọmọ kékeré ni ta ló jọmọ sínú kànga. Bá ń gbé fọ́nrán ilé ọ̀hún àti ibi tí kànga òun wà gan bá ń gbé sórí ìkànnì Facebook fídíò ni ọkọ́kọ́ lò já kọ́kọ́ lo fídíò òun náà ó rí fídíò ńbẹ̀ ẹ̀bọ̀ bá tẹ̀síwájú dáadáa ńgbà tí a débẹ̀ lánàá òde yìí tá a sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára. Gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá ọmọ yìí náà o bẹ́ẹ̀ lẹ sì gbọ́ ìsìnlẹ̀ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó rá ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá náà tó kànga ọ̀hún rèé o ilé tó sì wà náà rèé lórí ìkànnì Facebook Life and Direct lágbègbè orí òkúta lọ́mí ọmí àdìo nìbàdàn apátmẹ́ǹtì ẹni tí wọ́n fẹ̀sùn kàn rèé nílé tiẹ̀ rèé. Ńgbà débi kànga rèé o ọmọ Nàìjíríà ẹ rí pé kànga ọ̀hún àgbàlagbà gan tó dàgbà dáadáa bí ọba fi nǹkan ti sẹ̀ èèyàn ò lè fà á. Kànga láṣí yìí o ẹ rí bó ṣe jì tó tọmọ bọ́ sínú ẹ̀ kànga ń rèé o ọmọ Nàìjíríà.
7: Inú ilé tí arábìnrin tí wọ́n ní ojú ọmọ sí kànga yẹn ń gbé ni fúláàtì tiẹ̀ ni ṣùgbọ́n kò sí nílé báyìí wọ́n ní ó wà ní ìyàgànkù bí àwọn ọmọ wọn ti wá gbé láti ìyàgànkù ìbẹ̀lẹ̀ yóò ṣì wà.
1: Ẹ rí pé géètì òun kìí ṣe géètì tọmọ kékeré ọkẹ lọbẹ tí ó sì fọwọ́ fà ńgbà tí wọ́n tún wo ẹ gbàlàyé ohun dáadáa fún ara yín ẹ gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí já wá gbọ́rọ̀ tí ìyàwó aṣọ gangan dẹ́ sí já gbọ́rọ̀ tí ìyá ọmọ yìí tọsọ má ì gbé fídíò òun kúrò ńbẹ o ẹ láǹfààní àti sí ara ẹ mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan já gbọ́rọ̀ tí ìyá ọmọ yìí tọsọ ọni agbára ọlágbà á pọ̀ o omijé sì bọ́ lójú omi pòròpòrò béèyàn bá wo wàhálà àti lóyún àti rọbí.
8: Àti níbo lọ́wọ́ aṣọ tí ò ṣe ká àjọ gbélé kanna tó rílé bàbọ́kọ mi ló fèsì ṣọ́ọ̀bù tí mo gbà ṣọ́ọ̀bù yẹn dẹ̀ ni ọkọ̀ iléeṣẹ́ yẹn wọ́n fẹ́ǹsì ẹ̀ mọ́ra wọn inú ẹ̀ ní kànga yẹn wà àjọ gbélé ṣọ́ọ̀bù ni mo wà tí mo ti ń tajà látìgbà tán ti fẹ́mi dé àdúgbò so òun ló dé ló dẹ̀ gba ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ mi mo dẹ̀ ń wòran ṣùgbọ́n tí mo bá ti lọ́jà lọ rajà tí mo bá ti dé báyìí wàhálà ni ó mọ bá mi pò ó lé ní mo ranjú ó lé ní mo tẹsẹ̀ ó lé ní mo ṣe gbá ó ní gbogbo kókó ìjà wà lórí ọjà ni ṣùgbọ́n ìjà tó bá mi jà lẹ́nujọ́ mẹ́ta ọmọ ló ń tẹnu mọ́ fún mi mí ìdẹ̀mọ́ pé ibi tó máa gbàyọ sí mi nìyẹn torí mi ò kì í fẹ́ kọ́mọ mi lọ bẹ̀ gan kó lọ ṣeré gbogbo àwọn bàbọ́kọ mi ló bá mi sọ̀rọ̀ wípé kí n fílẹ̀ pé ọmọ kékeré ò mọ́lé olódi kò sí ní ibẹ̀ lọmọ yìí mọ fẹ́ lọ tó ti lọmọ ṣe ní ṣọ́ọ̀bù ẹ̀ mo máa ń lé ọmọ yìí mo dẹ̀ máa tẹnu mọ fún kó má lọbẹ̀ torí mi ìmọ̀ owó inú tó ní nígbà tí mo bá lọ rajà tínú rí odù mi ìmọ̀ owó nǹkan tó lè ṣe fún mi gbogbo wọn náà bá mi sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ dẹ̀ ti rí bẹ́ẹ̀ mo ti gbéra mo lọ sí police station mi kódà mo ti dé ìlàjì ọ̀nà báyìí kí bàbá ọkọ mi tó pè mí padà pé kí n jọ kí n má lọ mọ́ pé kí n má lọ police station mọ̀ káwọn máa yanjú ẹ̀ nínú àwọn ìjà yìí wọ́n ti wá fi ọlọ́pàá mi láti police post torí bí ìwádìí ó yẹ kán mọ ẹni tó wá sí police post wá fi ẹnu sọ pé mò ń ta àwọn oògùn olóró mi ń ta omi ìdẹ tàrí ó yẹ kán mú ẹni yẹn ibẹ̀ ni investigation gangan ti máa dìde pé kí ni mo ṣe fẹ́ nìyẹn wọ́n ti wá gbé mi láti police post nínú oṣù kọkànlá ọdún tó lọ wọ́n ti wá gbé mi ní 22 wọ́n ní pé mo ta àwọn oògùn olóró àwọn gbọ́bẹ̀ wọ́n dẹ̀ ṣẹ́ẹ̀kì gbogbo inú ṣọ́ọ̀bù mi wọ́n rí nǹkan tó jọmọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bèrè pé orúkọ dárúkọ àbúrò mi tàjọ ń gbé wọ́n lọ sẹ́nà náà yàrá mi torí ilé bàbá ọkọ mi mo gbé gbogbo gbà yín wọ́n lọ sẹ́nà náà yàrá mi wọ́n lẹ́yìn wọn ní bẹ́ẹ̀ ni mo gbé wípé àwọn ọmọ ṣọ́ọ̀bù mi ẹnìkan náà ló wá fún àwọn information pé mo ń ta nǹkan báyìí wọ́n dẹ̀ lọ wọ́n wo gbogbo ṣọ́ọ̀bù wọn rí nǹkan kan wọ́n wọlé wọn rí nǹkan kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó àwọn oògùn kodoní tutoní àwọn oògùn ikọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn pé oògùn olóró ni wọ́n kó gbogbo ọjà mi lọ wọ́n gbé mi lọ wọ́n gbowó lọ́wọ́ mi nígbà náà gbogbo àwọn police station àwọn ọlọ́pàá police post wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo ọgbà yẹn ibẹ̀ ni mo rò bó tún máa gbà yọ sí pé ìkúkúta kan báyìí tí wọ́n bá wá dé ṣọ́ọ̀bù lẹ́nu ọjọ́ mẹ́ta bí kí n bá kíní kóró àwọn kíní tramadol yẹn kí n bá lẹ́nu ọ̀nà torí èmi ò dáa mọ̀ gan àwọn tó wà tó súnmọ́ mi gan ni wọ́n máa níyà lágbájá kíní yìí nìyí lẹ̀ mo ní mi ìrírí ibi tí mo ti kọ́ṣẹ́ wọn fi kọ́ mi ìrírí àwọn náà jẹ́ kọ́ yé mi pé kíní yìí ọ̀nà pẹ̀ nìkan báyìí mo dẹ̀ kó kíní yẹn pé mo ń lọ police station bá wọ́kọ̀ mi ni pé kí n filẹ̀ àwọn máa yanjú ẹ̀ pé kí n filẹ̀ torí àwọn ni olórí gbogbo àwọn community àdúgbò wa pé kí n filẹ̀ nígbà táwọn wà bíi pé kò dákì ó mọ́ dàbí pé kinní kan ni kinní kan ni ó mọ́ tún fi filẹ̀ gbà yẹn pé kí n lọ dákì níyẹn nù mi ìmọ̀ pé bí ọmọ ló máa padà gbà yọ sí mi mo ń ta chemist àtẹ ló pa ẹ̀mí àti ẹ̀ papọ̀ àtẹ ló pa wá pọ̀ àtọ̀tí mo ń ta ráìsì mo ń ta provision mo ń ta foodstuff mọ́ tó ṣe dé báyìí ni mo ń ta cream ó lọkọ mi sọ fún mi nígbà tí já ìpọ pé mi gbọdọ ta ráìsì gbọdọ ta gbogbo ẹ mọ pé kí n filẹ fún mo dẹ tún filẹ fún mo ń ta cream mo kankan tí mo fi ń ta cream gbogbo ayé lórí pé tí mo edé tí mo ta nìyẹn ọkọ mi tún ní pé kí n filẹ fún nígbà tí já yẹn pọ ọmọ tún fi filẹ fún o ló bá tún ní mo tún mọ tí mo pé mo ń tọtí kinní kan mo ti ń tọtí mi kó tó dé kí ni wàá fẹ jẹ kí n ṣe kí ló fẹ jẹ kí ló fẹ lọwọ mi ó ní mo ń pé kí ló fẹ ó bá mi bíbí ni ṣé o fẹ́ jẹ́ kí n jẹun kí ló fẹ́ gangan lọ́wọ́ mi ó ní àfikún mi bá wọ ẹgbẹ́ mo dẹ̀ ní mi lè bá wọn ṣẹgbẹ́ mi ìṣẹgbẹ́ mi lè ṣẹgbẹ́ wọn torí òun ti wọ ẹgbẹ́ mo ní.
1: ẹ rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí ẹ tiẹ̀ já wo bíṣọ́ọ̀bù ọ̀hún gan ṣe rí bí wọ́n ṣe mú lé tira wọn wọ́n yá bá ń gbé fọ́nrán ṣọ́ọ̀bù ń ṣe bá ń gbé fọ́nrán ṣọ́ọ̀bù sórí ìkànnì Facebook Splash FM 105.5 ẹ tí ì gbọ́ nǹkan kan láàárọ̀ yìí ẹ sì gbọ́ rìnrìn torí pọ́ lágbàá pọ̀ àwọn ṣọ́ọ̀bù ọ̀hún lẹ̀ ń wò lórí ìkànnì Facebook yóò bí ṣọ́ọ̀bù ọ̀hún ṣe ríre ṣọ́ọ̀bù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àti tí ń bẹ láàrin tí wọ́n ní ọmọbìnrin ọ̀hún ṣẹ̀ṣẹ̀ tún gbà lágbègbè Ọmí Àdìo tí wọ́n ń pin agbègbè ibẹ̀ ní orí òkúta Lọ́mí Àdìo àwọn ṣọ́ọ̀bù ọ̀hún lẹ̀ ń wò lórí ìkànnì Facebook wa yìí Splash FM 105.5 Ìbàdàn ẹ jẹ́ ń polówó ọjà náà ńgbà ń bá padà dé ìyá yìí sọ̀rọ̀ ilẹ̀ kún o ó tó gbà kan omi bọ́ lójú ẹ̀ pòròpòrò abiyamọ kú ọ̀rọ̀ ọmọ o láàbí òní kángun sọ́dẹ̀dẹ̀ kó wà wá kọ́lọ̀ ń jọ ọkọ́ bá ń rọ̀ ìyá yìí lẹ́kún ṣé gbà tí ń gbóyún káàkiri ni kọ́ sọ ni ṣé gbà tí ò lè sùn àwọn ohun tí eléèbó ń pè ní morning sickness yún àìsàn àárọ̀ àárọ̀ ọlágbàá pọ̀ o ṣùgbọ́n mò ń bọ̀ ẹjẹ́ ń polówó ọjà tí ń bá tẹka ìpolówó ọjà dé yóò fọ̀nà sojú kẹ̀kẹ̀ láàárọ̀ yìí dẹ́ sí jà lọ.
9: Indomie wrappers on your table.
10: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
9: Something big, just like that.
10: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
9: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
11: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
12: Kí ni gan-an ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kòòrùn gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam. Ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
13: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If e no be Panadol, e no fit be like Panadol.
14: Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
15: Omi ni ra kọfí ọwọ́ ta. Ǹjẹ́ gbogbo ti gbówó lórí báyìí? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. ₦500 ko kan kankan lati ra mo
16: ta lo so be fun ore wa
17: emi ma ti drop that
16: pelu edegbeta naira ₦500 nje lo mo wi pe itangbesi aye re le yi pada
15: se lo to bawo sa won sese de ni mi o gbo nipa e so fun mi si
16: afi bi eni wi bi ana ni odun meji seyin ni kaashi e ti bere awon to gbagbo ti won si nta ni gogo igba awon yen gan ni won gba ope lowo kaashi e asiko to lati se ayeye odun keje kaashi e kaashi olori ilu tun ma san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olori re ti won ta won tun ma gbo pe lakotun ayeye na ma lagara to ni ugbayugba owo to le ni 1,000,000 naira ₦50,000,000 lo wa nle lati pin kaashi e ti wa di alagbalugbu omi okun ti ko se gbon tan o se gbogbo eniyan mu kewe wa gbon nbe bo se n ta ayo mẹta lo ma gba anfani ogbon ta ayo kan gba anfani marun to ba tun pe ọrẹ re wa o tun gba anfani ọfẹ ayo kan
15: eyi bo gan o ejo ba o le mi se le ta
16: o le sa pẹlu kodu e lori splash fm *347*1004*1# lori ilagelu fm *347*1004*2# bẹẹ lo si tun le ta lori website www.kashe.ng ẹyin eniyan mi ẹ ma duro ẹ ma rosẹ akoko yin re lati kaashi e ayẹyẹ ọdun keji kaashi e ogunlẹgbẹ eyan lo ma kaashi e so ti kaashi e mo ti kaashi e.
18: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
19: Ọkọ ìyàwó, gé ìyàwó ẹ mọ́ra.
18: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
19: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
18: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ káàbọ̀ látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún, ètò ń tẹ̀síwájú pẹ̀lú Ṣéwọ̀n Máríbikọ́lá Nánjò Ògiri Ọ̀sá, iná gorí ẹlẹ́fẹ̀jú tuntun. Ẹ bẹ́ẹ̀ ń gbálà yọ̀ wọ́n bọ̀. Ọ̀rọ̀ burúkú àti eléyìí kọjá mi téèyàn ti ẹ̀ rẹ́rìn-ín sí tó lágbára pọ̀. Ọ̀ya jáṣe báyìí, ẹ̀yìn bá ń gbé fọ́nrán ọmọ ọ̀hún gan sí i kẹ́ ẹ rí ẹ̀yìn lẹ́sọ iye ọjọ́ orí. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣàlàyé fún wa pé kéèjọ bá ń gbé fọ́nrán ọmọ ọ̀hún náà sí. Èé ṣe tọ́rọ̀ yìí fi rí báyìí. Bó bá jẹ́ pé lóòótọ́ a sọ pé ọmọbìnrin ọ̀hún ló jọmọ sínú kànga o. Ilé ẹjọ́ ló láṣẹ àti convict ẹ̀ pé tó ìwọ ló ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n ṣe ìwádìí ńlá wa ṣe. Abẹ́ ẹ̀rọ ọmọ ọlọ́mọ. Ọmọ ọlọ́mọ tọ́wáyé wá jayé títí ẹ̀. Ọ̀dájú mà lèèyàn o. Ìkàsílẹ̀ dáadáa mọ̀. Máa bá ń gbé àwọn píkítọ̀ ọ̀hún sí lọ́tùn-ún lósì. Ẹja tún gbàlàyé tí ara ẹ̀ tún ṣe. Ọmọ tó kọ́kọ́ sí kànga gangan tó ṣe tọ́rọ́ tó ráṣọ blu ẹ gbọ́rọ̀ títí ẹ̀ náà. Kò sí bí èèyàn ó sì máa gbọ́ nǹkan báyìí tómi ò ní bọ́ lójú èèyàn. Ẹ kú kalẹ̀.
2: Orúkọ mi ni Ọládékù Aisha. Ọjọ́ Wednesday tó lọ ní mo yẹ jí mo múra fún mi dẹ̀ mo wá sí ṣọ́ọ̀bù torí tò sí ṣọ́ọ̀bù náà ní skúl wa. Mo dẹ̀ mo lọ sí skúl. Nígbà tí mo dé skúl wọn mo jẹ́ kó yé wọn pé mo jáde o. Kọ́ mọ̀ mo mọ̀ yẹn lọ wá sí ṣọ́ọ̀bù lọ́sàn. Mo lọ prayer. Àwọn náà dẹ̀ mo kó tó yẹn lọ ní ṣọ́ọ̀bù. Mo dẹ̀ dárúkọ ibi tán fi sí pé kán bá mi fi ọmọ yìí síbẹ̀. Wọ́n làwọn ti gbọ́ olè mi fi jáde tèmi. Ìgbà tí mo dé náà ni mo bá bàbá ọkọ mi àti àwọn bíi mẹ́rin ní ẹnu ní ṣọ́ọ̀bù. Mo dẹ̀ rí lunch bag ọmọ mi, school bag àti bàtà ẹ̀ lẹ́nu ní ṣọ́ọ̀bù. Tán káwọ́ lé pé ibo ni ọmọ wà. Mo ní skúl mo mú ọmọ yẹn lọ. Skúl mo mú lọ, mo dẹ̀ ti sọ pé kán wá mú wá lé kí ló ń ṣẹlẹ̀. Ó ní ọmọ kékeré tó wà níbẹ̀ ló wá sọ pé àwọn rí ọmọ kan nínú kànga àwọn. Pé ó wọ aṣọ búlù. Mo ní aṣọ búlù ni mo wọ̀ fún ọmọ mi láàárọ̀. Òun ni mo lọ bẹ̀ mo ṣí kànga yẹn wò mí rí nǹkan tó wà níbẹ̀ dáadáa. Ṣùgbọ́n mo rí pé nǹkan wà nù kànga. Ìgbà tẹ́ni tó lè wọnú kànga ṣáàdé ó wọ inú ẹ̀. Òun náà fi rí pé ọmọ mi ni ó wà nù kànga. Wíwé tán dẹ̀ gbé wọ́n gbé lọ sí hospital. Àwọn hospital kún fáwọn pé ó ti kú pé kán máa gbé lọ padà. Òun náà fi gbé lọ. Gbogbo ìgbà báyìí jáde ni tí mo bá lọjà lọ rajà báyìí tí mo bá dé wàhálà ni láà máa bá mi fa wàhálà. Mo dẹ̀ ń wòran nínú oṣù tó lọ ni àwọn ẹgbẹ́ ọlọ́tí wá kò ṣe ẹgbẹ́ ọlọ́tí pé màá wẹgbẹ́ mi ò wẹgbẹ́. Òun ni ó bẹ̀rẹ̀ sí ní ṣépè ńláńlá ló ń gbọ́ ọmọ mi ṣépè ló ń gbọ́ ọkọ mi ṣépè. Mo fi wá dá lóhùn ẹ ṣé tí mo bá sọ̀rọ̀ tí mi ò sọ̀rọ̀ yẹn ni pé mi ò mú nǹkan tí mo ṣe. Èmi àti Lájọ́ ń tajà kí lóde tó ń gbé ọmọ mi ṣépè. Ó sọ̀rọ̀ sí mi mi náà dẹ̀ dá lóhùn. Ojú ẹsẹ̀ lójú gbogbo ará àdúgbò gan ni. Ó ní nǹkan tí mo bá rí kí n fara mọ́ tó dẹ̀ tàkà pé ohun tó mo bá ti rí kí n fara mọ́. Bọ̀ ní ọjọ́ yẹn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ kò sẹ́ni tó dá orúkọ kò sẹ́ni tó kọjú sí. Ṣùgbọ́n Ọlọ́run tí ó jẹ́ kí á tètè rókòdo rọ̀rọ̀ náà ni. Torí ọmọ yẹn tá a ṣe déèdì kànga ọmọ tó lọ pọn mi jẹ́ kó yé wa pé títí lòun bá kànga. Kànga yẹn dẹ̀ ga gan pé títí lòun bà. Ó ní àwọn sọ pé wọ́n jọ ọmọ ẹ̀ síbẹ̀ ni. Ọmọ yìí ò lè gun kànga kànga yìí ga ọmọ ọdún méjì. Kò lè gun kànga yìí. Ṣọmọ tó wà tiẹ̀ wá gun gan. Ṣọmọ tó wá gun kànga tó wọnú kànga ló tún wà tí. Kànga mọ́ rẹ̀ ó jẹ̀sẹ̀ ló ti ń sọ pé òun ò jọmọ sí kànga o. Òun ò kọ́ lòun pọ̀ mọ́ o. Àwọn èèyàn wá sọ pé ta ló kọjú sí ẹ pé ìwọ ló pọ̀ mọ́. Ta ló sọ pé ìwọ ló jọmọ sí kànga. Ọmọ tó rí ọmọ nínú kànga ní tóun ṣe ju kànga sódò tóun rọmọ. Òun lòun kọ́kọ́ lọ bá pé ìyá lágbájá òun ẹ wá bóun wo tóun rí o. Ó ní èsì tó fóun pé òun ò lọ́mọ kékeré tó lè kó sí kànga. Ibẹ̀ láti wá sọ pé báwo ló ṣe mọ̀ pé ọmọ kékeré ló wà ní inú kànga. Àwọn ọlọ́pàá mítà rẹ lọ́pẹ̀ náà dẹ́dì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ náà gbénu lẹ́yìn. Torí jáàmù kì ni ó ṣí ẹnu ọ̀nà wọn. jamki ni lekun won omo kekere o le si ti won ba fi kokoro owo won si bawo lomo ise riki to fi wole to fi si won ku eri gbogbo won n to sa temi ohun ko lohun po mo ohun ko lohun ni ko mo jabo si kanga gbogbo ta se n damu ta foro ta sunkun lojo na ko ba kedun ni se lo n taja lo awon boys de boyen ipe si o ye kan ti e mo taja bi o ye kan ti bi ni oni ko mo ba shop ohun je o ohun o se ni taja bo ohun lohun ni ko mo lo ko si kanga ni
0: Adetu mewa n sele ni duniya
1: ha eyin ya jam gbo wa jam fara balẹ ba oro yi lo were were ko to di pa soju opo sile baba lanfani re ni o omo to ti eko ko de to ti le eko de to won ni ko won pon mi ko won fo uniform ki loju re kan gan eja gbalaye titi e na e ko kale
3: oyin dele ro keep mo de ni at school ni osan mo de wo le mo lo ji awon ti mi ni inu le pe mo fe pon o mi won de bi mo yo se ma se ni e ti ba de la school ma fo aso school mi to gbe ba ko mo ni aso mi de godo lo si ma de la school mo lo ji at mo ki won mo de gbe ba ko mo lo pon mi mo de de kan ga ko ndo ti wa nu kan ga tele mo yi si kan ga mo ko fa do ye wo mo pe ki lo wa nu kan ga mo ko ra so to mo ye wo blue ni pelu owo mo ro pe boya ju aso sibe ni boya eyan kan se lo fo so to bi ju aso be mo wa fa do ye so ke mi kan se wi owo ni ese mo wa lo pe awon ati mi je to wa mi le mo wa lo pe won jade o wa wo won fi wa pe awon baba ninu shop tan wa
0: mewa n sele ni duniya
1: eyin agbagba ti n be nle yi te si nlanfani ati gbo wa a kan si ile ise ọlọpàá ṣùgbọn ẹjẹ n soju opo le ọmọdé igba ti n ba da yin laga loni kini ohun pọ nle o ati e ti ide idaji rara nu n ta ko wa loni ise iwadii nla pọnja ìkan lọ́hun lódùmarè kọjọ kó máa fi ṣọ rẹ ṣọ wa lórí ìkànnì facebook kọmẹǹtì pọ lọ bí rẹrẹ ṣùgbọn a máa ṣe ni kámùkan níbi kámùkan lọhùn abágbà pè kan a ka kọmẹǹtì a wàá gbọ́rọ̀ ti lè ṣe ọlọ́pàá náà sọ ọ̀rọ̀ ń ti wà níyà gan kú o ti wà níyà gan kú bẹ́ẹ̀ la sì ń fi ara balẹ̀ à ń fọ́lọ́ up gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó 07069493000 tàbí báàsì jẹ́ láti lẹ̀ òkèrè lọ́hùn lẹ ti ń gbọ́ wa ẹ lè pojú òpó kejì +234 7014 7570 +234 7014 5770 lójú òpó méjèèjì tilẹ̀ yìí àti tòkè òkun tó já sí ọ̀dọ̀ wa hàn yín dẹ́ sí ojú òpó méjèèjì ló ti kún bámúbámú yìí jáwọn èèyàn dá sí hello.
4: Àdìsó.
1: Ẹ rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn báyìí.
4: Kódà mẹ́wàá ń ṣẹlẹ̀ gidi o.
1: Àtàkà kọ́kọ́ rèé.
4: Bẹ́ẹ̀ni láti tàgbà kí àwọn yàn bá dàn.
1: Oya.
4: Ẹ dákun, ṣé orogún wò yẹn ó le dé lẹ́vù yìí pé kéèyàn fi ọmọ dára ẹni lágara ṣá? Ẹnu ẹ wò kọ̀ǹga tẹ́ sọ wípé àgbàlagbà gan tí ó bá tiẹ̀ pọn mí bẹ̀ ká tó lọ́mọ ọdún méjì. Ká tó lọ́mọ ọdún méjì. Obìnrin wa yí ọ̀dájú débi pé wọ́n ń sọ̀rọ̀ kódà kó tiẹ̀ mọ́jà sí pòun gan tiẹ̀ ni ó lọ ju ọmọ síbẹ̀ pẹ̀lú ìwà tí wọ́n rò pẹ̀lú ẹ̀ yìí kò ti fi hàn pọ̀ lójú bẹ́ẹ̀ ṣá. Débi pé wọ́n ń sọ̀rọ̀ pé wá wo nǹkan sí ẹ wá wo tí mo rí nínú kọ̀ǹga o. Ó ní òun kan kí ló kó òun. Ó ní ó mọ̀ tajà ọ̀dájú lobìnrin yẹn. Kò sí àní-àní pẹ̀lú iṣẹ́ ìwádìí pẹ̀lú aláyìíká gbọ́ kọ́lọ́ ń ṣàlàyé bí ò bá já sí pé òun ni ó yà àjọ fọwọ́sowọ́pọ̀ ni àbí póun gangan tiẹ̀ ni ó fẹ́ jẹ́. Ìwọ̀ ọ̀dájú gbà ni ẹ kú ètò.
1: Ọ̀dà ẹ ṣeun tó ẹ pè tẹ́ ẹ dá sí i jẹ́ ń mú ìkànsí lónípẹ̀ káwá kí n wá ka kọ́mẹ́ǹtì díẹ̀ náà. Hello. Ó kọyá àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Ọlá èyí tóbìnrin yẹn ṣe ó ti eyín báyẹn ìwà tí ò dáa ni ó ti eyín so na ba ni omo kekere o ti eyin so na ba ni omo kekere lowo te nbo te ma wule da obirin elebi ara e lo mu omo tere lo so sinu kanga ton ba dire so sinu kanga o di san ejo ti wo
1: ashum tepe te da si eyin lori ikani Facebook o ah bo la se fe sawon comment to lo bi rere yi o e je m se bayi afolabi kemi oluwabu kola mi fabi yi oluwabu kola mi fabi oro te m so yi o kile si mi daada se wa sinu dm mi se em abi she will be checking my market time to time abi nkan kan boya ke dm mi o se m so lori nkan ta m so ni abeyin na so experience ti yin na tori kofe fi gbogbo aye mi daada o e le wa sinu e dear mo ti temi gangan ni se wa ri bi kola lori kan ni Facebook se wa ri bi kola e le send message mi lori kan ni Facebook ajilo moto aji glory samuel adejo keba sirat aminat alaja olayinka fun mi adigo mo n sare daruko yin bi ma ni ma ka comment ojo re bi ana orun osi re bi ati wo sugbon kin fe yin na ni kundusi a sa arade ta fun yin e si n feran wa e ma se won olapeju abeke kainde adegoke bamidele fun mi abiodun s oluwa jana olayinka ipade olabolaji oluwa se

0: special 22. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ 24 friday àti ọjọ́ 25 saturday oṣù keje ní o ní dédé aago mẹ́jọ àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ̀.
1: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

ká máa kíra wa kú dáadáa wẹ̀ gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì plus 105.5 FM. Eléyìí tó wà nílé Fọláfẹ́ lọ́lẹ̀ nílé Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí pa ti gbogbo rẹ̀ pápá tó gàzalẹ̀. Ó yá join together. Bàbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ̀ gbà síra wa la. Ìyẹn lọ́sàn-án tèní ni o. Èmi nìkankan mo wà nílé agbára o. Desmond Tudiji, àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Ogan ni mí fi dá wa tí ó máa jẹ́ kí ẹ láfàtí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tunde ọmọ ọlọ́wọ́ lóòótọ́ ètò ìhàlẹ̀ Swagosi nìyẹn. Ọlọ́wọ́lẹ́ Hamzat lorúkọ tèmi di top striker eléyìí tó gallanti rẹ̀. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí. Ìyẹn lọ́sàn-án tèní. Ẹ wo, a tún ti po gbogbo rẹ̀ papọ̀. À ń láǹfààní àti túṣu désàlẹ̀ kòkò. Àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Bákan náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ìfigagbága tó wáyé lánàá láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè England. Níbo logún gbà wọlé? À ń láǹfààní àti gbọ́. Níbo logún gbà wọlé? Kí ni tọ́sẹ̀lẹ̀? Ọgbọ́n wo lórílẹ̀-èdè Argentina dá? Nǹkan burúkú tí ìbáṣẹlẹ̀ sí wọn tí wọ́n fi padà rọ́gbọ́n rẹ̀ dá bó wọn ṣe sọ bí dire. Bó l'Argentina ṣe sọ bí dire. Bó nílẹ̀ Gẹ̀ẹ́sì. Bó làwọn ṣe sọré dibi mọ́ra wọn lọ́wọ́. Gbogbo àṣírí tó wà ńbẹ̀ à ń láǹfààní àti tan ìmọ́lẹ̀ sí. Ìyẹn lọ́sàn-án tèmi. Ẹ wo, èmi nìkan kọ́ mo wà lórí ètò Desmond Tudiji, àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́, ogan mi fi dá wa. Yóò dùn gbẹ́gbẹ́ dẹ̀ máa kán sí o. Bákan náà káàṣẹ́ àwọn èèyàn tún gbẹ pẹ́ lọ́sàn yìí o. Tá a bá sọ nípa ti káàṣẹ́ káàṣẹ́ àwọn èèyàn tún máa gbọ pẹ́ torí gbówó tún ti wà ńlẹ̀ fún pínpín. *347*1004# *347*1004# *347*1004# *347*1004#. Bó ṣe máa jẹ́ nìyẹn lọ́sàn-án tèní. Ó yá pápá olùkọ́ni Abdulmekaba tó jẹ́ olùkọ́ni kan ti Flying Eagles tó lè wà Nàìjíríà. Ó ti jí ó di mímọ̀ o. Ó ní wípé bí ikọ̀ ti Flying Eagles bá ṣe ń gbéra lọ́jọ́ Monday tí ń bọ̀ yìí, ọjọ́ Monday ọjọ́ márùn-ún èní, tí wọ́n máa balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀-èdè ti Cote d'Ivoire fún ìdíje ti wàfúsọ̀nbí, eléyìí tí ọ̀làǹfààní àti bẹ̀rẹ̀. Bọ́bá ti di òpin ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí, ọjọ́ 26, ìyẹn nínú oṣù keje tá a wà yìí gẹ̀gẹ̀, níbi tó orílẹ̀-èdè méje ó ti máa fi wóluwó gbẹgbẹgbà. Tàbá ń sọ nípa wàfúsọ̀nbí Under-20 Championship. Eléyìí ti kọ ti Flying Eagles tí wọ́n ti kópa. Nígbà tó olùkọ́ni Abdulmekaba ti báwọn oníròyìn sọ̀rọ̀, ó ní lóòótọ́ lọ́jọ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní fi ẹ̀yẹ yìí wà lọ́wọ́ rẹ̀ tó gbé lọ́dún 2024. Eléyìí tó wáyé lórílẹ̀-èdè Togo pàápàá jùlọ nílùú Lomé. Ikọ̀ ti Flying Eagles wọ́n wo àṣekágbá pẹ̀lú orílẹ̀-èdè Ghana tí wọ́n sì jáwé olúborí pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan. Ó ní àgbọ̀nrín èsì nìyẹn o. Kò ṣeé jẹ lọ́bẹ̀. Àgbọ̀nrín èsì ó nìyẹn kò ṣeé jẹ lọ́bẹ̀. Èèyàn gbọ́dọ̀ dúró lórí pé ẹyin mo ti ṣe ń tán dáarí torí ayé ò kì ń yàgò fẹ́lẹ́sìn àná o. Èmi náà sì ti wá lẹ́sìn lánàá o. Ẹ kúrò lójú ọ̀nà fún mi, ayé yàgò fẹ́lẹ́sìn àná. Eléyìí tó túmọ̀ sí pé eléyìí tó lọ yẹn ti lọ o. Àwọn máa tún gbé ìgbésẹ̀ torí pé gbogbo ojú ti wà lára ikọ̀ Flying Eagles gẹ́gẹ́ bíi defending champion láti wá yan yọ lọ sí ní ìdíje AFCON tó jẹ́ ti àwọn ọ̀jẹ̀ tọ́jú orí wọn bẹ lábẹ́ 20 ọdún. Àwọn níṣẹ́ tó pọ̀ láti ṣe torí gbogbo ojú lọ wà lára wọn. Ẹ̀sìn wọn gbàgbé pé orílẹ̀-èdè méjì péré
ni oyan yo ninu meje eleti o ma kopa ninu odije isori meji ni won pin won si isori akoko o lo lede tin gbalejo gege olede Cote d'Ivoire Niger Republic ati Benin Republic nigbati olede keyi isori alekeji o ni ko fly igus olede wa Nigeria olede Ghana Togo ati Burkina Faso ba ni yan se je niyan o oya papapa lati be yen Refugio, Refugio FIFA World Cup, Market Challenge, Oti Seti o, awon ja meri ma fi gag gag gag, to ba tin di losun ola, osun ola, eto osun ola, life and direct, asunle bus stop lo ti ma waye makola, office Refugio gangan ni o, Refugio experience, nibi ti awon ja meri o ti ma fi wo luwo gbagbagba, lola, ta ba so nipa Refugio FIFA World Cup Market Challenge. Ele ti o ma waye losun ola ori eto osun ola na ni o ti waye life ni gbogbo bi ba se nlo le lanfani ati mo bo ba tin di lola yen bi nkan se rinu gbogbo bi ba se nlo o na le lanfani ati mo to ba tin di lola bo se rinu yen lapa be yen o awon ja won mo fi gagbaga first semi final

àwọn bíi ìbéèrè ó ti jáde nìyẹn o. Ẹ ó sì mo ti fún yín yẹn o. Ó yá pápá láti bẹ̀ yẹn. Lálẹ́ àná, ìfigagbága, ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì tá a bá sọ nípa ìpele tó kẹ́gùn sí àṣekágbá tó wáyé láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè England. Ẹ̀yìn lóòótọ́ gbogbo wa la wo bí nǹkan ṣe lọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti tẹ̀yìn rẹ̀ jáde o. Báwuyewuye ṣe ń wá látọ̀wọ̀ àwọn agbábọ́ọ̀lù sọ́dọ̀ àwọn pọ́ndìtì náà ní wá látọ̀wọ̀ pọ́ndìtì lọ sọ́dọ̀ olùkọ́ni. Ó ti di gbàgbóòs lórí ẹ̀rọ ayélujára o. Ó ti di gbàgbóòs. Àwọn agun kọ̀ọ̀kan, àwọn agun ti ń bára wọn sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Tóró ti di gbàgbóòs. Bí kálukú ṣe ń gbé wá, òun náà ni wọ́n ń gbé padà fún. Kí ni tó ṣẹlẹ̀ láàrin Rio Ferdinand àti olùkọ́ni Thomas Tuchel? Kí ni tó ṣẹlẹ̀ láàrin Lisandro Martinez, Cristiano Romero àti Gary Neville? Ó ti di gbàgbóòs. Gbàgbóòs tó wá ṣẹlẹ̀ yẹn, n ó gbé yín débẹ̀ lọ́sẹ̀. Ṣùgbọ́n ẹ jásáré rojú ọjà ká lọ pa àkàdé. Bá a bọ́ tójú ọjà dé, ká gbéra wá débẹ̀. Ẹ kú kàlẹ́.

káàbọ̀ padà látojú ọjà ìkànnì ti splash rèé. Splash 105.5 FM tó wà nílé fún Balafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Foisa. Tó bá igbá yín sì ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ já lọ kan ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM lórí Jẹ́kẹ̀mọ̀ fan family àwa ń bẹ̀ lórí TikTok @topstriker100 @topstriker100. Ọyẹ ẹja lọ, ẹja sáré wọnú ikọ̀ ti Barca lọ, ikọ̀ Barcelona wọ́n mọ̀ ti ń bá. Christian Romero sọ̀rọ̀ báyìí o, ọ dàbí ẹni yí pé nǹkan máa padà ṣe ikọ̀ ti Tottenham Hotspur. Bó tiẹ̀ jẹ́ pé olùkọ́ ni Roberto De Zerbi, ó wà Christian Romero wà lára àwọn agbábọ́ọ̀lù tó fẹ́ lòun sáà ti ń bọ̀ gẹ́gẹ́ bí

0: gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: 2 years ago, the biggest radio raffle hit we always do.

0: tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 100,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result oh.
2: Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
3: Eh, hey, thank you, Oga.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní

0: ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
1: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tù ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: ilé ẹ̀kọ́ gíga fásitì èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Bauchi Rebecca Kambai oníyànpọ̀ ọkọ rẹ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé arákùnrin kan dẹ́rẹ́bà ni ó wọ ọkọ rẹ̀ níwàkuwà ó sì lọ rèé kọlù ó sì dágbére fáyé pé ó dìgbò ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀hún bò ló ṣe wáyé gan ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ṣá bàbá àgbàlagbà kan ẹni ọdún 85 years old man òun náà mọ̀ ní ilé ẹjọ́ èyí tó ń gbọ́ gbogbo tó ń ti ẹ̀sùn gbogbo tó ní ṣe pẹ̀lú kòtọ́ ní ìpínlẹ̀ rivers ni a ti gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ báyìí o pé wọ́n mọ̀ mú lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lọ rèé lo ọdún mẹ́wàá kún ọjọ́ orí rẹ̀ 75 ni báyìí nígbà tí ó bá fi parí ọdún mẹ́wàá yóò di 85 kí ni tó ṣe gan tọ́rọ̀ rẹ̀ fi di gbáǹkangbé wọ́n ní ọmọ ọlọ́mọ kan èyí tó jẹ́ obìnrin ọmọ ọdún mọ́kànlá òun náà ló ṣe bẹ́ẹ̀ tó ń ṣe kòtọ́ pẹ̀lú ọmọ ọlọ́mọ bó o gan ló ṣe ṣe kòtọ́ ọ̀hún kó lè jẹ́ ọgbọ́n tó ń ti ẹ̀kọ́ ìní fún àwọn èèyàn tí ń gbé wa lọ́sàn-án tòní gbáǹkangbé tó lágbára ni o ẹ gbọ́ o bákòókò rẹ̀ bá titun.
1: Ní ìpínlẹ̀ Kogi bákan náà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ ọkọ̀ tó ń gbé afẹ́fẹ́ gáàsì ṣàdédé ló rédé fẹ́ ìlélẹ̀ tó sì dúgbàmù ẹ̀mí èèyàn mẹ́fà ó bọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí látàrí ìṣẹ̀lẹ̀ tó padà di gbáǹkangbé náà ọlọ́run kó máa ṣọ́ wa kó sì máa fi ààbò rẹ̀ dáadáa kó máa fi bò wá ní gbogbo ìgbà àmọ́ ìròyìn eléyìí ìròyìn tí ó jáde ni tí a sì ń dúpẹ́ lórí rẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ni ẹ ti dóòlà ọmọ ọdún márùn kan kò ní àhámọ́ àwọn ajínigbé o lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹkọ afurasí ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní ọwọ́ ti padà tẹ̀ báyìí tí wọ́n sì ń wò yóríyórí ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá síbẹ̀ bákan náà ní ìpínlẹ̀ ti ọ̀sun àwọn ikọ̀ afurasí ajínigbé mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ 13 suspected kidnappers àti àwọn míì náà ni wọ́n máa kojú iwájú ilé-ẹjọ́ nípínlẹ̀ ọ̀sun àwọn nǹkan kan ni mò ń rí yìí gẹ́gẹ́ bí ẹ́síbìtì bí àwọn oògùn abẹnugọ̀ngọ̀ tẹ máa fi pè é ta wífọ́gbọ́lọgbọ́gbọ́ yìí ta wífọ́gbàlọgbà gbà àti àwọn nǹkan tó tún fara pẹ́ bẹ́ẹ̀ náà tí ó ń bẹ́ẹ̀ wọ́n kọ̀yìn wọn ò tí ì fojú wọn hàn ṣùgbọ́n afurasí ni wọn lẹ́yìn ẹ̀bẹ́ iwájú ilé-ẹjọ́ tí iwájú ilé-ẹjọ́ bá ti ṣàlàyé kò sí à ń bojú lójú ẹ̀ mọ́ kí wọ́n ṣí ojú àwọn afurasí yìí tí wọ́n bá pè wọ́n lọ́daràn déédéé tí wọ́n bá sì tú wọ́n lẹ̀ wípé wọ́n máa lọ àjẹ́ wípé wọ́n kì í ṣe ọ̀daràn mọ́nù lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ kọ́ wá jáde látàkàtà iwájú ilé-ẹjọ́ ni ìròyìn gbáǹkangbé lélẹ́yìí pẹ̀lú àkòrí tó jáde lápá abẹ̀yẹ o.
0: Ó dá iná ó gorí ilé ó fẹjú kẹkẹkẹ ní ìpínlẹ̀ Kwara àwọn ṣọ́ọ̀bù bíi mélòó kan eléyìí tó tó mẹ́fà níye òǹkà wọn nu òun náà ni ọwọ́ náà mọ̀ bàjẹ́ nílùú ìlọrin o bó o gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkangbé ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ṣá ní ìpínlẹ̀ Kogi wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin kan ọ̀gá ilé ẹ̀kọ́ principal nu àti òṣìṣẹ́ kan eléyìí tó ṣiṣẹ́ fún àjọ NECO wọn ni òun náà ni ẹ̀mọ̀ ti jí gbé lọ báyìí o ní ìpínlẹ̀ Kogi ṣe iṣẹ́ ìwádìí láti dóòlà wọn ṣó ti bẹ̀rẹ̀ báyìí níbo wá níṣẹ́ dé dúró ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ṣá káfe eléyìí sọ láyọ̀ o wọn ni àwọn mẹ́tàlá kan eléyìí tó jẹ́ pé àwọn kanaba ní ẹ̀dá ikọ̀ akọ̀nọ́nà tó lágbára tí wọ́n tún jẹ́ ajínigbé wọ́n ti kó wọn lẹ̀ bára jógán ní ìpínlẹ̀ Zamfara ṣùgbọ́n ṣá o àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà operation fancy yama òun náà ni ẹ̀mọ̀ ti láǹfààní àti dóòlà wọn báyìí kúrò lákàtà àwọn ikọ̀ tó jí wọn gbé àwọn ikọ̀ ajínigbé ọ̀hún bò wá lọ̀rọ̀ tí wọ́n dé dúró gbáǹkangbé tó lágbára ti ṣẹlẹ̀ lórí wọn ẹ gbọ́ lọ́sàn-án tòní.
1: Olúwadé sí òòṣà ká lọ sí àkàtà rẹ̀ ká polówó ọjà ní kété tá a bá dé láti ẹ̀ka polówó ọjà lórí àwọn àkòrí tá a ti láǹfààní àti dàbolẹ̀ fún yín ẹ̀kúnkẹ́kẹ́ rẹ̀ kò ní pẹ́ kò ní jìnà ní kété tá a bá dé náà lẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ kú kalẹ̀ ẹ sì kú ìgbádùn wa lápá bẹ̀rù.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it bust my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kó o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
6: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
5: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
6: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
7: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
5: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
6: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
7: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
8: Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ gbá kọ́ bí gbá kọ́.
9: Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Wow! Ẹ wá jadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn ti ń gbé nínú ìgò ní mìlímítà 210 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú fitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Bobo 100, aṣara lóore dídára.

0: wípé tọ bí ọ bá ti ẹ di kitikitikiti katakata àwọn tí ó lè gbéná wojú wọn àwọn ó lè máa fi ojú wọn wọ̀ ọ́ká o wọn ni bógo ti ń jẹ tọlọrun lánàá òde yìí àwọn ti ní àkọọlẹ àwọn akẹkọọ tó tún ti wọ inú ilé ẹkọ sí bó ti ẹ jẹ pé àwọn ń ṣe ìdánwò nago lọwọ english language ń lè àwọn ń kọ ìdánwò rẹ ńgbà náà lọwọ o àmọ ó tún ti ń gbé pẹ́ẹ́lí sí i kó túbọ̀ á lè gbé pẹ́ẹ́lí sí i dáadáa táwọn bá tiẹ̀ tún rí ètò ààbò tó gbópọn sí i lápá agbègbè ibẹ̀ yóò tún lè jẹ́ nǹkan ìdánilójú àti ìgbóniláyà fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ńbẹ̀ náà wípé ètò ààbò ti ń dúró re dáadáa kò ní lè sí kàtàkàtà kìtìkìtì kankan àbí ìdágìrì kankan láti àkàtà àwọn ikọ̀ ajínigbé o àjẹ́ bí ọ̀rọ̀ ti ṣe jẹ́ o nígbà tí olùkọ́ yìí tó sọ ibi tí nǹkan dé dúró ní àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ níjọba àbílẹ̀ olóore pàápàá ní community high school tó ń bẹ ní oríire nípínlẹ̀ ọ̀yọ́ o.
1: ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé tẹ̀ǹtẹ̀ ilé wa back to back nìkan ni ọmọlúàbí ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba kò ní jó jaláíláí o fún gbogbo ẹ̀yìn èèyàn léyìí tẹ̀ ń gbọ́ àti ẹ̀tún wọ̀ nítakọ̀ ayélujára a gbé fún yín òṣùbà yín rèé láti ìkànnì ọmọlúàbí ẹ̀yin ẹ̀ṣẹ́ máa tẹ̀lé wa ẹ máa like ẹ máa love ẹ máa share ẹ àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ẹjọ́ máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàdé òní mú yín lọ́wọ́
2: o.
1: ẹ wá já lọ sí ìpínlẹ̀ Bauchi torí pé arábìnrin kan eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ti Federal University of Health Sciences eléyìí ti ń bẹ ní Azare ní ìpínlẹ̀ Bauchi Rebecca Kambai iná ní apò ọkọ rẹ̀ kódà ìpele àṣekágbá iná lọ́wọ́ wọn ní ìjẹ́jọ́mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan mọ̀ wáyé o léyìí tíná ni dẹ́rẹ́bà tó wọ ọkọ̀ náà ìwàkuwà lọ́wọ́ akọ rẹ̀ ó lọ rèé rọ́ọ̀lù Rebecca lórí ọ̀kadà eléyìí tó wà ó rọ́ọ̀lù tán ó fẹ̀yìn gbégbá amọ́lẹ̀ Rebecca sì dágbére fáyé pé ó dìgbò ṣe ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí òpópónà Bauchi sí Jos iná ló ti wáyé ní ìpínlẹ̀ Bauchi ọ̀dọ́mọbìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí ẹni ọdún mọ́kàndínlógún 19 years old òun náà ní ṣe o nígbà tí àwọn èèyàn kan léyìí tó sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé wọn ní ṣe rí Rebecca òun náà ló mọ̀ sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ kan o pé ẹ dákun o òun ní àwọn nǹkan kan tóun fẹ́ rà bẹ́ẹ̀ bá ti rí mọ́tò tí ń bọ̀ wá sí ìpínlẹ̀ Bauchi ẹ bá òun fi kinní ọ̀hún ránṣẹ́ kóun lọ rèé gbà lọ́wọ́ dẹ́rẹ́bà náà wọn ní ìjẹ́jọ́mọ̀ yìí pé ẹrù tí àwọn ọ̀rẹ́ rẹ̀ fi ránṣẹ́ yìí òun náà ló fẹ́ lọ gbà o léyìí tí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ó gbà láti fi ọ̀kadà rẹ̀ gbé lọ ìní sí ibùdókọ̀ eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Bauchi kó lè láǹfààní àti gba ẹrù rẹ̀ o wọn ní dẹ́rẹ́bà eléyìí tó wọ ọkọ̀ tó gbé ẹrù rẹ̀ dé lọ́gán tó dé òun náà ló ti pè é lórí ẹ̀rọ ìléwọ́ o pé ẹ dákun o ṣé ni Rebecca kan ń báyìí ẹrù yín tí a fi ṣọwọ́ láti ibìkan táà sì ti bá ń gbé wá sí ìpínlẹ̀ Bauchi ẹ wá gbà o wọn ní lójú ẹsẹ̀ òun náà ló gbéra àtòun àtẹ̀gbẹ́ ẹ̀ lórí ọ̀kadà léyìí tí wọ́n sì lọ síbi ibùdókọ̀ náà wọn lẹ́yìn tí wọ́n gba ẹrù ọ̀hún tán ǹjẹ́ wọ́n mọ ṣẹ́rí padà lọ ilé o òun náà ni ọkọ̀ sharon commercial bus kan eléyìí tó ń kó èrò okun dẹnu wọn ní ó lọ rèé rọ́ọ̀lù ni o ènì ní agbègbè kan eléyìí tí ò fi bẹ́ẹ̀ jìnà sí ilé ìtura èyí ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ náà wọn lẹ́yìn tó rọ́ọ̀lù wọn tán Rebecca kan báyìí ó fọ́n sí orí títì ń bẹ léyìí tó ti fi orí rẹ̀ ṣèṣe wọn ní ṣe ẹ̀rí ẹ̀gbọ́n rẹ̀ léyìí tó fi ọ̀kadà gbé ńkọ́ òun náà ti fara ṣèṣe ó kọjá báwọn o àwọn èèyàn tẹ́ sáré tètè láti lọ rèé wò ó níbi tó wà lórí títì kí wọ́n sì dóòlà rẹ̀ wọn níbi tí ẹ ti ń gbé báyìí òun náà ni ẹlẹ́mìí ló ti gbà o ẹnìkan léyìí tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ jìnà o síbi ilégbèé fàájì eléyìí tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tá a mọ̀ sí police officers mess Rebecca ẹni tí ẹ ṣe lálàyé àtòun àtẹrù tó gbé dání léyìí tí ẹ ní gbogbo ẹ fọ́ndà sórí títì ni léyìí tí ẹ sì sọ pé àwọn èèyàn tí ẹ yẹ wò tí ẹ sì ń pè é Rebecca Rebecca Rebecca kò jẹ́ pé ayé mọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé ọ̀run àlìkíá mọ̀ gbáǹkọ́ gbìròyìn eléyìí àdúrà ló ta bọ́nà rẹ̀ sí ìgboro ayé o pé gbogbo àwa òbí pátápátá gbogbo àwa lágbàtọ́ gbogbo àwa fún iṣọ́ eléyìí tí a lọ́mọ nílé ẹ̀kọ́ gíga èyí tó kù kékeré kí wọ́n parí ẹ̀kọ́ wọn.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ilẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kí ló dé sí láńlọ́ọ̀nù Indomie ṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun-yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: In the West Midlands Communications Calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you were built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
3: Tunde ore mi.
4: Eh?
3: So pe special.
4: Special.
3: Le kan si.
4: Special. Deri to ya ni le.
5: Special.
4: To bi oko.
5: Special.
6: Ate lot me special tun ti de o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ 24 friday àti ọjọ́ 25 saturday oṣù keje ní o ní dédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134773145 lẹ́ẹ̀kan sí 08134773145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
7: Two years ago, the biggest radio raffle hit we always

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Ombo ti gboro ri bayi.
1: E de le ta naira 500 naira. Ko kan kankan lati ra mo.
2: Ta lu so be fun e ore wa.
3: Emi ma ti chop.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lèmi náà ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Kashe. Ṣó ti Kashe, mo ti Kashe.
2: Shade, why are there so many Indomie wrappers on your table?
3: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
2: Something big, just like that?
3: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
2: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
4: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tan.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Station. Here is
3: 105.5.
4: From the very beginning, we just saw the world differently than everyone else.
5: Everyone
4: this
5: else
4: was made obvious in all we do.
6: That didn't sit well with some people.
7: What's our plan?
8: Our plan is to keep going on going and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
7: Yes. 105.5, The Splash.

0: malaria show. No time to talk. I'm at terms of gel at Odogu. Only the best.
1: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rodun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugbu agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama
2: tabo lendi nc HND A level to sife wole pelu direct entry
1: o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afo ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ̀ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí Ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Splash FM 105.5.

dídì ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ìbò ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: na la
1: na lei e kale sa
2: e kale alagba kunle ani fowo se
1: mo ma kiyin o
2: ani kai presenter
1: mo nje o
2: oga agba wa da
1: ah olorun lo ga agba o
2: pata ro
1: olorun lo ba
2: pata ro
1: o jari
2: o de odu bi
1: adupe fo
2: a dupe fun anfani te fun lati wa sori eto yin lale yi
1: olorun lo lo pe
2: olorun je ko baje
1: ade
2: ti akoko na ati anfani ya fi nki awon alase ati oludari ikanni /105.9 FM so .5 FM so anfani ko yi ki won ade ki gbo awon olowo button ni ati gbo awon so ngbe yin na bi so aki eku ise na olorun je ko baje
1: bakan na
2: an ki gbogbo awon ololufe kan ni yi tan gbo ka kiri agbaye so kuni suwa koni rewa
1: ami ese
2: to tere kan ba wa ni slapping ki won ba wa se wa lowo wa le nsin ba awon mi wa lowo aro mi wa lowo
1: be ni
2: mi wa lowo osan
1: obirin laye
2: gbogbo asiko teni kan ba wa ida ba tin gbo wa afasiko na ki olorun ki gba ko tu wa lara
1: ami ese to gba
2: ese o
1: ese o ah ka ma fi oro le soro oro egbe oselu yin yopo no nta so lale yi ti o ba fe gba gbogbo etan lale yi tori awon eyan fe mo aye fe gbo oju nbe lara egbe oselu yin APC asima pe boriba ti to na ni ti fi fo olori abi be ko ni o to se bi owe eyan agba egbe oselu APC ni pinle Oyo eni idojuko ipenija po lowo lowo yi be ni abi be ko
2: e se adupe be ni bo se ye ko mari niye bo se wa lati ko se lo nbe
1: nisinsin
2: eh enemy si mari ti aye ai ni pe okun
1: o ye ke ni ipenija
2: to ba o ye ka ni ipenija nkan to ba pe ni egbe oselu to ba je ko boya oruko to npe yen o to ba je ko be lo je oruko yen yo mo ni ipenija ipenija to si ma ni yo mo wa lori kore awon to ba je alakoso egbe na ton ba se le yanju awon ipenija yen lo ma so ibi ti egbe be to ma gade inu aye ati papa ninu erongba ati saseyori nipa eto ibo ati sejoba tege ba wa tube kan duro sirimu ti o si ogun mi o temi ti o sariwo egbe na a le so ke boya egbe to wa ninu boji ni
1: o tun ma si pe le alaruwo na ni ati pa
2: so egbe to wa ninu boji ni to je pe o ti ku ton ti igbesin egbe wa egbe police disi ni Nigeria wa le ni te ba ni ka wo igba kan ni egbe je mejidinlogun lẹyìn ọjọ mẹta wọn tún ti fọwọ sí àwọn ẹgbẹ mi so fi hàn pé ó súnmọ ká ní ẹgbẹ tó ju ogún lọ tó bá ń sọ pé nípínlẹ ọyọ ọpọ ìpínlẹ ọyọ rẹ kò kéré nínú ayé
1: bẹẹni
2: so tẹgbẹ bá wà ní nàìjíríà tó bá lè hùn sí nípínlẹ ọyọ ẹgbẹ náà kò sí ara ni so nínú àwọn tó bá wà yẹn tán lé bí ní ogún yẹn tó bá jẹ pé ẹgbẹ APC ní gbogbo ayé wa ń sọ jù tán ń pariwo jù ó fi hàn wípé APC ní òmíràn láàrin gbogbo àwọn ẹgbẹ tẹgbẹ ibi tó bá ti dìde dúró báyìí gbogbo ayé ní òrè so àwa fẹ bẹẹ ó sì dáa bẹẹ ó fi hàn wípé àwọn èèyàn nífẹẹ sí nǹkan tá à ń ṣe wọn dẹ nígbàgbọ nínú wa pé ẹgbẹ tó tọ lè gbélé.
1: 2027 ètò ìdìbò sípò gómìnà gbogbo ẹgbẹ òṣèlú ní jíjàdù lọwọ tí ó sì yọ ẹgbẹ òṣèlú APC náà sílẹ ẹ jẹ kí n béèrè lọwọ yín ṣe ẹ ṣe primary láti fa ọmọ oyè kalẹ.
2: Ìbéèrè yẹn mo mọ̀ pé béèrè nítorí àǹfààní àwọn tó ń gbọ́ wa lẹ ṣe béèrè
1: rẹ
2: ẹ̀sùn tó lóyè iná mọ̀ pa ṣe primary tó mọ̀ pé nígbà náà oníròyìn tó bá wà ń pinlẹ̀ Ọ̀yọ́ yóò mọ̀ tẹ̀lé nǹkan tó ń lọ so ara àwọn tá a sì máa ń wá láti wá polongo láti wá kéde so ìkànnì slash náà wà ń bẹ̀ àti sí slash yẹn tó jẹ́ lágelu so a ṣe primary gbogbo ayé ló sì mọ̀ pa ṣe primary so tí a bá wá la ṣe primary tí INEC wà ń bẹ̀ táwọn agbófinró wà ń bẹ gbogbo mọ́nítọ̀ tọ́jẹ̀ kan rìpọ́ọ̀tì wọn.
1: tọ́rọ́ nídìí tí mo fi ń béèrè.
2: tó wà nìkan ni bá bá yín pọ̀ ṣe primary gbé ń tọ̀ ọ̀hún ó ń sọ òótọ́ kù sínú ó ń parọ́ àbí kó mọ lo òṣèlú fún yín ni. ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bíi tọ́lọ́ ń kó àkóso ẹgbẹ́ lọ́wọ́ nílẹ̀ tòní tó mọ̀ye àwa ò ṣetán láti máa bá ẹnikẹ́ni máa ṣe ìtakùrọ̀sọ ọ̀rọ̀ lórí ní tó bá ti kọjá nítorí pé àdójúkọ wa ọjọ́ iwájú ni awa o raye fun oro ba ni se pelu pe anfani ise yi a ba nfo wa go se yi tan yo be npe ni distraction.
1: Okay,
2: so gbogbo nkan ti o ye ka wa se ati se en ti ba la se primary bi wi pe ofin fi ilana sile
1: yeah
2: ofin ta to atele ti gbogbo egbe gbogbo lati tele on do bi meji si meta akoko nbe ni ofin Nigeria.
1: Okay,
2: the Nigerian constitution ekeji nbe ni electoral act iketa nbe ni ofin tegbe. So I need to figure guidelines to ta fun gbogbo egbe pilesi ko bayi sasiko bayi o e se nkan bayi so gbe wa le tele ngba yen awa na fi ilana ta nge bayi lata form o jo bayi la se primary o
1: awon eyan si ra form ngba na
2: won si ra form gbogbo awon ton ra form yen onu ona gbegbe se ko se nkan nu won ti o lo se nkan ta npe ni screening ninu won ta se nkiri je ta se primary pe ke ba so fun ni se pe won se primary a on gan a fe ko joko ko bi awon bi lowo re tori nkan ti o ba sele a so pe a n tako pe a fe pe ninja nitori pe mari waye
1: na kan mari waye
2: la won kan so pe a ni gba a ni gba a ni gba so elomi opolopo se gbogbo an to n pe awon oloselu ko ni won ni mo oselu o
1: eh
2: so elomi kan je jawa bi a tori pe o ko lanfani aye lukara abi anfani si ori afefe so yo ko bere si ni pariwo yo mo so nkan to ba wu lenu lopolopo gba e to ba je lo se ilu to ye ntan pe democracy ba de ye daada to de ni beru olon yo mo yi pe ko si nkan kan no se ilu to je pe o wa cast in stone te pe adandan wo ko
1: bo se gbodo
2: gbodo je mi gbodo lo bayi ko nsi won lo manual ninu oselu abi kan ti wa kan kokon sile pe after page 1 o oku page 2 e boss page 3 o se lo ri be o be ye ba se fo no se ma nso ko e
1: bo le ye be o se lu apc wa se fo
2: leyin primary e daada bo se te daada na lo se sun le ri e o se lo se ke to ma nse overnight o kan ja wa le kan na lo kan bere si tele gidi gidi gidi gidi iro o oluwa re omi o yo pa egun re lode
1: e je ki mo fe ke ba mi tan mele si bi te ti fule oro yi se mo wi pe mo ti gbo lenu yin bo ti e je pa mo wi pe iroyin gbe awa na si foju ri sugbon mo ma ma beere enu onikan la ti gbo pon leyin eto odibo abenu te se inu mi dun wi pe ina so pe awon awuye wuye kan suyo
2: o normal
1: lati pase be bori basi ti to na ni ma fo olori leyin eto odibo abenu yi pelu awon ti o je awuye wuye to pada suyo yi eyin gege bi enikan omo gbimo ni inu awon adari egbe oselu APC okan gbogi ni yin oju yin to le otoko o to de gbogbo egbe oselu APC nipinle Oyo koda gan ti Idoke tin ba ni si lapabe sugbon lowo yi aye wo wi pe egbe oselu APC ati
2: awu ibi daye ti n wo yen gangan ibe ni oro wa alakoko alakoko na gege bi eni te so pe oju e to le to otoko lori e emi gbagbo wi pe ton ba ni kan ma mark wa pelu ba se primary wa to lo yen
1: yes
2: a le 100% tori pe eyan ni wa
1: o tumo si pe eyan o ni rin kori o mo mi
2: o mo mi ko se se so to pe wa jade so pe a gbogbo e lo mo lo bo se le ko lo o mo wa okay o perfect o ko si abawon kan are o iro le yun o sugbon ma nfi ayan le bi margin of error le ni nkan te yan ba se iyen lo bi npe ta gbe nsin lati fi igbimo kan lele to ma petu sawo ta npe ni reconciliation committee to ra agbagba we pe ninu nkan ta se yen awon die die wa ti o perfect nbe eni to ba de je pe nu o se ilu to ba nwa ipo kan to ma ti je meji meta merin àwọn náà ti mọ̀ nú ara wọn yí pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì àbí
1: báńdéèjì
2: kò dàbí ọ̀rọ̀ àgbàdo tákànkan ayọ̀kan lélẹ̀ yìí méjì ẹ̀fẹ́ ẹja kan ìwọ gborí ìwọ gbàdí wọn yìí ṣe báńdéèjì bẹ́ẹ̀ ẹnìkan lọ́lọ́run ó kà yẹ tí ó gbà sọ́wọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò kà yẹ lásìkò wà yẹn ìyẹn ò túmọ̀ sí pé ń jẹ́ iwájú àbí lọ́la ireti ẹ̀gan ò náà ò ní padà dé tó bá dé gan ó lè tún ní làmìlaka bi ten to gba teni lo si bi toro igbagbo ninu olodun ti wa saye niyan ekeji ni wi pe oloselu te ba gba won laye lopolopo gba te yan ba je adajo ti e ba listen oloselu eni kini eni keji ni o wa confused o oloselu en tenu e ba to ba ti o ba mu dada ti o de do ko le se
1: So,
2: so ka kun ni o wa se suru pe n ti mo n gbo yi e ja se won ta ba le se nbe ka fi ti ba kule ka fi sowo owo olohun nipa be te wa be lowo mi
1: eh
2: to ye awuye wuye ju o ni ipo ti gomina
1: je
2: ri pe ipo marun ni egbe fi omo oye le fun ipo are ipo ti senate rep assembly so awon ipo ye maybe say if you are less fun ye ipo tare o ni eja nba kan ninu
1: ko ni gbogbo yin oju kan na le
2: wa
1: to si odo are bola tinubu abi
2: wi pe enikan yi o la gba fun o lo ga wa
1: unless ife ro ko mo
2: o la fe ro ko mo leader wa enikan o wa je pe to wa je omo wa to wa lati agbon iwo oro southwest nle yoruba ta wa ti wa si ta wa wa leni eni na la wa npe ni leader wa la si waju wa so gbo awon to wa jo mo oye ton fe se governor ni o senator ko gbo awon rep gan
1: eh
2: mi awon assembly nkan ni ro ko gbo won la nfani lati eh sumo are ko se nkan kan nu won ti o ri are abi en ti o sumo are lati lobby
1: ora eh sheri alajo la ole sadari eh eh fun mi ni aye kin sare polowo
2: oja
1: tori nlorun gbese sari bi ta fule oro de yi ibe na lati pada mu latodo awon to je omo oye teni gbogbo won na gbianju lati foju gan ni are kile si to ni kaluku won ri gbabo to wa fi di pe awuye wuye nsele lowo ninu egbe oselu APC yala lori bi pe emi na fe wa nbe emi lo to si wo ko lo to si nipile oyo e jade ka polowo ja mo nbo

0: 61347-73145. See you there.
1: Flash FM 105.5.
2: Gbàgede òṣèlú lẹ́tọ̀ọ́ pẹ̀lú Kúnlé and Nífowóṣe.

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them Aprovite every day.
0: Aprovite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Sade, kí ló dé sí láyàn nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù nídó mi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
6: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Splash FM 105.5.
1: Gbàgede òṣèlú létò pẹ̀lú Kúnlé Anífowóṣe.
2: Mo kí ń kàwọ́ padà sí ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí. Alhaji Sadare wà nínú ilé agbára pẹ̀lú mi. Ibi abárokò tì sí náà láti fabọ̀ sí. Mo mọ̀ wípé ọ̀rọ̀ ó mọ tawọ́tasẹ̀ nú àwọn èèyàn náà láti bí alūkkóró fún ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n bí yín, ìgbìyànjú yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ báyìí lórí àti pé àwọn èèyàn yìí tí ẹ wò pé wọ́n ń fapá jánú àbí tí ẹ wò pé wọ́n ń fi ẹ̀hónú wọn síta lórí ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC, kí ni ìgbìyànjú tẹ́gbẹ́ ń sa?
3: Ẹ ṣe àdúpẹ́. Ṣe rí lọ́pọ̀lọpọ̀ gbà olóṣèlú máa ń lo àwọn ọgbọ́n àtinúdá láti confuse àwọn opponent wọn. So gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lénìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ jẹ́ bí media creation tí ò tó báwọn èèyàn ṣe ń pè é tí gbogbo àwọn tẹ̀ ń sọ yìí náà à ń interact, a jọ ń fara kínra, àdẹ̀mọ́tà jọ ń bára wa sọ.
2: So ẹ ń gbé wa ń gogó ní.
3: So kìí ṣe gogó. So kò tó báwọn èèyàn ṣe ń sọ. Mo dẹ̀ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé kí aráàlú kán má káyà lé nǹkan tó lóṣèlú bá ń ṣe láàrin ẹgbẹ́ wọn púpọ̀ ju bó ṣe yẹ lọ. Nítorí pé olóṣèlú ó ṣòro wọn nílé wọn bó bá ṣe wù wọ́n láti ṣe.
2: Okay.
3: Èyí tó kan aráàlú gbọ̀ngàn jù òní pé àwọn tán wà ńbẹ̀ lénìí tá a ti fún ní mandate tá a ti fi gbogbo wọlé. Bó náà ṣe ń lu mánìta fún wọn yẹn, bó wọn ṣe ń ṣe àkóso adarí wa. Lẹ́nu jẹ́ mẹ́ta yìí gbogbo alákáyà òkè ó tẹ̀ láti kọ́kọ́ kí ìkànnì Splash FM náà fún akitiyan yín lórí ọ̀rọ̀ àwọn tán jí gbé ní
2: oríire.
3: Tán jí gbé mo kí yín, mo dùn lọ́gbẹ̀ẹ́ ẹnu torí kò sẹ́nì kankan tó sanwó nǹkan fún yín.
2: Bẹ́ẹ̀ni.
3: So ẹ̀ ń ṣe ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ṣe fáwùjọ. Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ pé ìgbìyànjú náà Ọlọ́run ò ra láre.
2: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
3: Wípé àṣeyọrí padà wá bẹ́ẹ̀ bí tẹ̀ yẹ pé àwọn kankan ṣẹlẹ̀ ń bẹ̀ náà tí ó dùn mọ́yàn nú ẹ̀mí lọ sí.
2: Bẹ́ẹ̀ni.
3: So ó tẹ̀ bàyàn lọ́kàn jẹ́ pé pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe lọ sí yẹn nǹkan tó wá ń sọ yìí pé wọ́n hack ti ẹ̀ ni wọ́n kọ script ní nǹkan tó mẹ́mi official ọ́fíṣà àwọn
2: ológun
3: tíṣà lọ àtàwọn ológun náà bẹ́ẹ̀ni. Àwọn fijilanté àdúgbò ibẹ̀ yẹn ẹ̀mí wọn lọ sí. Àwọn àmọ̀tẹ́kùn ẹ̀mí wọn lọ sí. Ẹ dákun ẹ̀jẹ̀ wọn fẹ́ kọrú script òsì bẹ́ẹ̀ yẹn ipe kẹ́mi wọ́n máa fẹ̀mí ṣeré. So tá a bá ń sòṣèlú ó yẹ ká máa rò lẹ́ẹ̀mejì ní tá a máa sọ jáde àbí tá a máa wù ní wà torí ẹni kan torí ọ̀la ni torí ẹ ń bá wu wà tí ò dá lé ní tó bá rò pé òun ti mú jẹ nígbà tẹ̀sẹ̀ ẹ̀ bá dé òun gan mọ̀ pé òun fẹ́ tó bẹ́ẹ̀ tó bá dé tán. So à ń fele ṣe ìkìlọ̀ fún gómìnà wa pé kán ṣe gìdọ̀ kán ṣe sùúrù nítọ́lọ̀ ò bá fún yàn dákan ò lè fún yàn láyé. So nǹkan tó ń ṣe ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwòdì òkè ni kò mọ̀ pará wa lẹ̀ wọ́n ń wo òun gbogbo ibi tán ń lọ gbogbo yàn lọ́mọ ìtọ́jú ẹ̀ ń bá fà á kò ń ṣẹgbẹ́ wọn ní lọ́pọ̀ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Ẹ máa bá fẹ́ bá Sinubu forí gbárí o fẹ́ máa blackmail ẹ̀ lórí kí ni. So kán fìyẹn sílẹ̀.
2: Ṣé rò pé blackmail
3: nìyẹn? Àwọn gangan kán ṣe wà yẹn ipa wo náà kó kán wá sọ ọ́ta pé àkópa báyìí àkópa báyìí ẹ̀yin lẹ́wọ́ sọ ń yọ̀kọ̀ wípé òfin kọ́ ayín lápá kò torí pé ẹ̀ láǹfààní láti yan chief of army staff àti IG. So ó mì pé ẹ wà airplanes lórí ọ̀rọ̀ àwọn ọmọ tán jí gbé nìyẹn. So ẹ̀dẹ̀ gbẹ̀kẹ́ diwọ́ tí mo fẹ́ gbàgbọ́ nígbà tó pé mi ìlágbára lórí ẹ̀ o am airplanes. So ẹ̀dẹ̀ wà lóun wà airplanes ó mì pé kò lè kópa kankan lórí ẹ̀ nìyẹn. Ìyàwó wọn tó jábí amọ́ tó jẹ́ mọ̀mọ́ tán láwọn ọmọ tiwọn náà níjọ́ táwọn ti gé àwọn ọmọ ẹ̀ gbé àti jọ́ tán fi wọ́n lẹ̀ láàrin àsìkò yẹn nípa òun náà kó sọ́sọ̀rọ̀ ọ̀tà ni àbí wọn lọ bẹ̀ àbí wọn tiẹ̀ sọ nǹkan lórí rédíò pé gẹ́gẹ́ bí abiyamọ o ẹ jẹ́ ká kó àdúrà kan jọ

0: 50 million naira bo se di ntan gbe pamọ ta je ka ye ori won wa di re
1: bo se le nso le yi
0: bo se di wipe lati 2019 mi 2019 gbogbo owo awon oluwa government ta 3 to wa ni pinle oyo ti o to won lowo topo wa apo bi kan ni nlo won a se wa di e gbogbo pe eyan se nko bonra bonra
1: se nigba e gba pe intel so yi
0: awon loko gbogbo aye lo mo ntan so ke se oro bo nkele abi ma je agbo kan wa nbe gbogbo a se ba jo wa nlu ni omo olujo ni wa jo ngbe ilu ni ade mo bo se nlo so awon nkan mo nso ni pe awon to ka ni won lanfan lati wa se wa di nti won o se wa di e po
1: ada
0: en e ko de beru wa di en ba je eh en to ba se un itufu ni mo kiese e kule bo le yan o se so pe kina fe awon fe achieve n pa pe ka so pe won ka lo se manage kidna abduction to me mi lo to ko awon si pa ni pa pa keke
1: e je ka
0: ilu mo so lati bi osu meji oko won o ba le ngan to fomo yen le ko da to fi de badan bi gan so oro ti o da oro ti won so ko ma so be mo to ba fe ko point of inquiry jade governor lagba lati se kan investigate ngba supreme court ja je njo ni lo yoro lo government autonomy governor set awon committee kan pe ko lo review re bi de pe do ni dola ah ma ko mo review yen iru pa le be kan to set up gbogbo awon to je pe mo pa lowo nu en ta pe
1: si money yen
0: so ko won
1: kan ta bi meji o pe
0: emi no ta
1: lori
0: I saw the reconciliation ni pe
1: ka fi to ka di e
0: nkan to a nse nsin ni pe a mo pe abajade ebo abenu o se se de sumo ko ma te opolopo awon yen lorun ni wa papa lo awon oludije yen so ati wa yan awon awo sasa awon agbagba egbe ton ti ni liriri ninu are n to ti di gomina ri bi awon meta so ti won wole asire n to ti wole ebo lopolopo nu won so any to ba moju ogun a le pa bi nire a de so fun we can prove anybody anything sugbon mo ti wo bara won so elomi to nbi le ni
1: nko nbi ni pe e ti e pe mi ma ilohun
0: ko si ka ma da won to ra won tan ta pe ni gbimo yi e mo so to fe mi lan leyi baba akin oke professor tawid adidoja mrs kemi alawo akala senator brimo yusuf senator osi agbola so eri pa won ojimi leleyi beyan ba peru be iru awon yen ba pe yen o ba da won lo ah o na mo pe to won ba dagba
1: ada 0706949300 0706949300 hello e kale
2: sa ya ko eto
1: o jare
2: seri adikan jupiter lo npe seri ti won ba fe wa di yen kódà gọ́vnọ̀ gan lọ yẹ kí àwọn dss kọ́kọ́ pé torí àwọn ni chief security of the state ohun tí wọ́n sọ yẹn gan ó jẹ́ ká máa wò pé ṣé gọ́vnọ̀ gan ṣé òun ò ṣiṣẹ́ lórí àwọn ọmọ yìí ni ìkọ́ tó bá yẹ pé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ ni òun ò ní máa sọ̀rọ̀ bí àjèjì nípa bí wọ́n ṣe kó àwọn ọmọ yẹn àti bí wọ́n ṣe gbà wọ́n padà bí ẹni pé wọ́n tiẹ̀ mọ nǹkan kan pa rẹ̀ bí wọ́n ṣe sọ pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣèwádìí gbogbo wa la mọ̀ pé terrorist ni àwọn tó wáá kó wọn òun ò sì ṣẹ̀ṣẹ̀ máa kó wọn kò wáyé mi o.
1: Torí ìjọba àkókò ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ jẹ́ kí n tún wo ẹni tó wà lápàbí. Hello.
3: Hello.
1: Hello ẹ̀ka lẹ́sà ìṣẹ́jú kan péré lẹ́mí o pápápá.
3: Ohun ká mọ̀ la mọ̀ báyé a máa ń sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú irú kan náà ni gbogbo wọn. Tí gómìnà bá tiẹ̀ sọ nígbà yẹn pé àwọn ò lágbára láti yan ẹnìkan òótọ́ ni agbára kan wà ní federal agbára kan sì wà ní state. Lórí securities rẹ federal lágbára ju state lọ ìwọ̀nba náà ni state lè ṣe ẹ má jẹ ká fòṣèlú ṣe gbogbo ẹ.
1: Ẹ ṣeun gan mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi ṣe lóní ṣókíṣókí Alhaji Ọláwálé Sadari láàrin ìṣẹ́jú kan ká tó mọ tàtà pésẹ̀ lórí ètò lálẹ́ òní kí ni tẹ fẹ́ fi káàdì ètò ọ̀rọ̀
0: mi lálẹ́. Ẹ fi káàdì ètò ni pé aláàkọ́ adúpẹ́ fún àǹfààní tẹ fún láti wá sórí ètò lẹ́ni kátẹ jẹjẹ torí lẹyìn èní ó tún kọlà àlàáfíà àti ìwà dáadáa ìlú wa ó yẹ kó jẹ wá lógún ju ọrọ òṣèlú lọ torí ẹnìkan ò kì í ró kádún bíyàn bá ní òun lámìlaka lẹ́ni tó yóò pọ́pùlà gbogbo ayé mọ̀ fúngbà díẹ̀ náà ni kádẹ̀ nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn ìjọba tá a fẹ́ ṣe aráàlú la fẹ́ ṣe fún ká má ṣe ní dandan wo oko dú ọ̀dà ẹ̀ ànígbà ni ẹ̀rí rí pé àwọn àlọ́ máa mú àwọn tọ́ọ̀gì wọn máa kóbọ̀ fún wọn kádà fún wọn máa forí pamọ́ sábẹ́nu bá a ṣe ń jẹ́ mẹ́ta yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn látẹ̀yìnwá itawon zuri se ni o itawon osiari se ni o pelu won se tan sin bayi gbogbo ton pangba yen un se ran won de ni mo le bi e ma ja taje sile ka de je pe ajulu oto olunku ta ba nse olohun ran wa lowo
1: ami ase idomare ojo mejo la tojo la nfani ati pade lori eto gbagede oselu number ti o ja si akatodo mi te ba lo nkan tabi meji lati ba mi so leyin eto 08034701911 08034701911 oni number to jase akato odo mi e se nkan kuko Alhaji Shadari fun anfani ti e file lati wa sori eto le ale oni ajinde ara yin o ma je o lagbara lowo Olorun damala kabi nbe nu le agbara be kan na si ni Mr. Bobu alara ko ito ni ajo wa ni inu le agbara ni ago mokanla ni ale oni e pade Lukman Tijani lori eto irin ajo eda yoku odi lojo mejo ire

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ife-ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Láì gbọ́ ti Trophy Premium Lager kan, yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀, kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Flash FM 105.5.

0: Flash FM 105.5.
1: Honorable, ife ẹyẹ agbaye trophy kan wa fun awon honorable. Láì gbọ́ ti Trophy Premium Lager kan, yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀, kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o, kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Brotherly, na today o, 3-3 Connect Bar Tour. No let us hear no seat to you.
5: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
6: 2 years ago, the biggest radio raffle hit we ever

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: Bold, classic, smooth, everything I am poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
9: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹẹ̀lélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀.
10: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgbó ọtí trọ́fì premium lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
11: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
12: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
13: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
12: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
14: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
12: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
13: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
12: ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM.
14: Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
13: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
1: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀!
1: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òun wá fẹ́ máa gbọ́.
2: Splash 105.5 FM, the integrity station.
3: Nǹkan tó bá stand out yàtọ̀, òun náà máa ń pè é náà. Idá gangan rè é tó yàtọ̀ sí dágídá. Idá gangan. Àràbọ̀wọ̀ jàlálá ètò lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM Ìbàdàn ti ṣàlàyé pé amúyànnà náà ohun tá à ń pè ní eré ìdárayá. Idá gangan. Ètò idá gangan ti wá gbára mí ọ̀tún wọ̀ wàyí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò idá gangan. Ẹ mọ pàdé àwọn atọ́kùn ètò idá gangan tí wọ́n wà lódò ẹ̀dẹ̀ ta kọ́fà dànù. Látọjọ́ ajé Monday títí dọjọ́ ẹtì Friday báyìí. Láago mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ alẹ́ 10 to 10:30 PM. Ìdá gangan. Ẹ mọ pàdé ti Jani Oloko dáná, the sport actor. Actor tó wà acti. Ìyẹn látọjọ́ ajé Monday dọjọ́rú Wednesday. Bákan náà, lẹ́mọ pàdé Sikiru Àìdí ojú ìtèrè ọmọ Màkítí Korí. Ìyẹn lọ́jọ́ Àlàmísì Thursdays dọjọ́ ẹtì Friday. Látàgo mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ ní kẹ́ ẹ má gbàgbé. Idá gangan leléyìí. Wúrà ni kò ṣe é fi wégúdẹ láéláé. Idá gangan. Ó yẹ ẹ gbé wa débẹ̀ gbé wa kọjá abẹ̀. Let's go!

0: sí, wala. All right. Eya se a program mi dada. Abala ta koko fe yewo lale yi re. Eja lo keko. Opolopo kan lo ti sele nile Yoruba laye ati yo. Ṣugbọn nitori pe ati so asa ati isenu. Tori pe opolopo omo ogbe lagbo le mo agbo oro lenu agba. Ko je ka mo bi topolopo eyan ti jisofin ninu aye. Yoruba lo si so pe afogun ologbon sogbon ki je ka pe agba ni re. E dokun eyin agba ni mo fe pe lale ikekan ba wa dafi. E kan je ngba ipe bi meji abi meta kin fi lunch abala yi. Ka wa jo we ko to wa be. E gbo mi ye dada o. Mi o ba teni keni wa ni oni je kin dako eni kankan. Abi ohun ti mo so oye. O si ro eyin ya wa dada e dako e ba mi foye tele mi. Bi ti mo nlo re o. To fo wa je pe fe gbo mi ye si fe malaye ohun ti mo fe se lale e je ajo gba bi wole ko le jo yi wa. Okay. Adina yeta iwo asan. Kabile si re ile de mare.
1: Ọgbọ́n àjòyè
0: sọ lálẹ́ wá. Ní ìbámu pẹ̀lú ewì àtẹnudẹ́nu. Àrọ́bá pẹ̀lú ìtàn àti àkọsílẹ̀ eléyìí tó múnádóko. Tàbí ṣùgbọ́n ò sí. Nílẹ̀ Yoruba lánàá. Ọ̀pọ̀lọpọ̀ alágbára ló dìde nílẹ̀ yìí. Nínú ìran Yorùbá. Àwọn èèkàn alágbára akọni ẹ̀dáladá ni wáyé fi jí nkíran Yorùbá tí wọ́n sì padà ja ọ̀pọ̀lọpọ̀ ogun gbà náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n ń gbà láti fi yanjú àwọn kankan àbó míì àbí ohun tí mò ń sọ òye. Wọ́n kàyéfì tó wà ńbẹ̀ ni pé alágbára tí bá ń tabíran lójú ogun tí ń pa lógún lógún tó ń kógún lógún tó ń pa lọ́gbọ̀n lọ́gbọ̀n tó ń kó wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ìjẹ́ fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin ni wọ́n fi mú wọn. Ẹ má bínú ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa o. Ẹ̀kọ́ ni mo fẹ́ ká kọ́ mi ìbátẹnikẹ́ni wá o. Èmi àtàwọn ikọ̀ mi la jọ foríkorí lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n a fẹ́ kọ́ ayé lẹ́kọ̀ọ́. A fẹ́ wo ibi tí àwọn aṣíwájú ti jì sí kòtò. Kó lè bá a kọ́ èrò ẹ̀yìn kó lè kọ́ wọn lọ́gbọ́n. Kódà ń bẹ nínú òye wọn tó jẹ́ pé ìyàwó ilé wọn ni wọ́n fi mú wọn.
1: Bàbá mi mọ́.
0: Gba ìwà nídè nẹ̀pẹ̀nu. Ìbéèrè tó jẹ yóò ń bẹ̀ ni pé.
1: Ìmọ̀ àtòyé.
0: Ṣé ká sọ pé ikú lobìnrin ìgbà yẹn lọ́hùn ni? Ẹ má bínú o. Ẹ̀yin ìyàwó ẹ forí jì mí o. Ṣé ká sọ pé àwọn obìnrin ìgbà yẹn lọ́hùn ọ̀dàlẹ̀ ni wọ́n ni? Àbí ní ìdàkejì. Ìyá a lè sọ pé àbáwọn bàbá yẹn ni wọ́n ṣàṣejù. Àbí kí n tún padà sọ́dọ̀ ẹ̀yin ìyá wa pé lóòótọ́ ẹ̀yin tòde òní olúwa ti ṣe wọn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lánàá ibẹ̀ nínú ìtàn tí ò dẹ̀ rújú. Ṣé kìí ṣe pàwọn ìyá ńlá wa ti pàtàn fún yín wípé àwọn bàbá yẹn ṣe ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì. Tá a bá sì ibi ni ṣẹ̀ṣẹ̀ kan ń bẹ tó jẹ́ pé ìyẹn lè ṣẹ̀yàwó ẹ̀ tí ò ní dáríjì inú ayé. Ọ̀rọ̀ rẹ̀ ẹ má bínú ṣé bá fẹ́ jọ wa gbolé ọgbọ́n ni a fẹ́ jọ lọ ìlú ìmọ̀ a fẹ́ jọ kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí. Ẹ kí n ṣojú òpó lẹ̀ kí n gbà pé bíi méjì àbí mẹ́ta lórí ẹ̀ káwa agbára kà sí ìdàkábọ́ sàgbàlà lákọ̀ọ́kọ́ káàbọ̀ olóyè bà mí dáadáa. Sẹ́yìn fẹ́ pọ̀ jù lẹ́. Olóyè Adédọ̀kan ẹ̀ ká alẹ́ bà mí tí yín ò ní bàjẹ́.
2: Ẹ̀ma tẹ̀síwájú.
0: Ẹ ṣeun bàbá mi.
2: Àní ìròyìn àjò ẹ̀dá ẹ ń lówó ọ̀tẹ̀ rù.
0: Ìwọ̀nba tó fẹ́ fi taná ló mú ni.
2: Ẹ bá fojú kọ̀gá òkè òkè láyà.
0: Òkè ọkà láyà ó ti kà wọ́n láyà báyìí. Okun bàbí. Àwọn èèyàn ti ń pè àṣẹ ìdùmàrè mo dúpẹ́ bàbá mi. Àmì ilé ìdùmàrè àtẹ̀yìn náà.
2: Lójúmọ́ náà ń kọ́ alẹ́ kọ́. Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adédọ̀kan
0: bàbá dọ́kítọ̀ rè é káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bàbá mi.
2: Ẹ rí ní ayé ìgbà ni.
0: Nígbà ni ẹ ṣeun.
2: Ẹ já bẹ̀rẹ̀ látòrí Ádámù.
0: Bàbá ńlá gbogbo wa.
2: Àti nànà wa wò. ọ̀nà tí obìnrin gbà mú àwọn ṣe kò tó yàtọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni ṣubú ọjọ́ kìíní àná látọwọ́ obìnrin náà. Ẹ jẹ́ lọ sí ọ̀dọ̀ Solomon Samsoni. Ìyàwó rẹ̀ Delila. Ẹ wá jẹ́ kó mẹ́rin, ẹ jẹ́ wá síbi ẹ̀dẹ́ ń bí.
0: Tó.
2: Nílùú ẹ̀dẹ́ lónìí. Ọba ò gbọdọ̀ gbé ọmọ lọ́wọ́ lórí ìtẹ́.
0: Ọba ò gbọdọ̀ gbé ọmọ lọ́wọ́ lórí ìtẹ́.
2: Ìmọ̀tọ́ bá jẹ́ ẹlẹ́dẹ̀ kò gbọdọ̀ gbé ọmọ lọ́wọ́ lórí ìtẹ́.
0: Kódà kọ́ jẹ́ wípé àrẹ̀mọ rẹ̀ gangan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bí.
2: Kàbíyèsí
0: kí ló fà á.
2: Orí pé ẹ̀kan ni ìgbà tí àwọn atẹ́ wọn fẹ́ wàjẹ́ agbára tì mí. Ìyàwó tó kọ gbogbo agbára wọn. Ìdàgbò tí bàbá máa wẹ̀ ó ti lọ dànù ó ti lọ kó àwọn nǹkan yẹn lé àwọn ọ̀tá lọ́wọ́.
0: Kábíyèsí Elédùmarè.
2: Ọwọ́ agbọ́mọlé ọba lọ́wọ́.
0: Bàbá lọ́wọ́.
2: Bá ń gbọ́mọ yìí sọ́wọ́.
0: Ẹ máa bọ́mọ ṣeré.
2: Àwọn ọ̀tá bá dé.
0: Káyì.
2: Obìnrin yìí dà wá gbọ́mọ. Wá gbọ́mọ.
0: Ká
2: wá gbọ́mọ.
0: Ká.
2: Ọba kú ségiri lọ́ba kúkú sún ọmọ òun. Ó sì ní ọba pọn ọmọ.
0: Ó ṣe ọ̀pọ̀n. Ọ̀pọ̀n ọmọ sẹ́yìn.
2: Ọ̀pọ̀n. Ìgbà tó wá ń lọ tó ń lọ tó ń lọ tó lọ ó wá dé ibì kan pé ọwọ́ ọ̀pọ̀ tẹ ọ̀hún rè é. Ó sì ní oúnjẹ kan alágbára ọkàn lé oúnjẹ yẹn mọ́lẹ̀ ìbẹ̀lẹ́wọ̀n àtọ́mọ́ ọ̀pẹ̀lẹ̀ dídò ni.
0: Ibẹ̀ ni wọ́n wọlé sí dàárọ̀ yìí.
2: Kábíyèsí.
0: Nílùú ẹ̀dẹ́.
2: Ẹ wo pati obìnrin kọ́.
0: Tí yóò ní bàjẹ́.
2: Tí fẹ́ rí àwọn obìnrin ìgbà yẹn ẹ̀tàn náà ni a ti mú wọn o. Tó bá mọ̀ di agbára tó bá mọ̀ ká bá ti sọ bá ti sọ pé agbára ọkọ rẹ fún wa. Àápọn nìkan báyìí. Ẹ̀tàn ni o.
0: Ẹ̀tàn ni mo dúpẹ́.
2: Ẹ̀tàn ni kí ló fẹ́ nu wọn ń gbà ní ẹ̀wọ̀n Delila ọtí láti mú Sálúmọ́nì.
0: Tí yóò ní bàjẹ́. O kún bàbá
2: mi. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin abẹ́òsọ̀rọ̀ dáadáa.
0: Ká ṣọ́ra ni.
2: Ká sọ́ra gidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigidigid fẹ́gbà ṣùgbọ́n tó sì súnmọ́ wa jù náà lóbìnrin wa.
0: Káì
2: ọkùnrin ó sọ dáadáa.
0: Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. Ẹ ṣeun tí yín ò ní bàjẹ́. Ẹ ṣe bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. Nǹkan ṣe ọ̀rọ̀ rẹ̀ káì. Gbélé náà. Ẹ̀lẹ́ o ta ló wà lójú òpó yìí? Ẹ mà ká lálẹ́. Ṣé o ti fún spíkà ṣá? Ẹ̀lọ́ sà. Tí yín ò ní bàjẹ́ bàbá mi ọ̀rọ̀ rẹ̀ o. Ológun àrà ọmọ Adeleke ẹ ká lẹ́bà mi.
3: Obìnrin ń mú ni. Obìnrin ń fọkọ ẹ̀. Nǹkan kan ni wọ́n bá débẹ̀.
0: Kò ṣàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
3: Kò ṣàdédé obìnrin ṣe èèyàn burúkú.
0: Láfiní ẹ ṣàlàyé ẹ̀ fún wa ojàre ẹ má jẹun ó sọ wọ́n ló kọ bú.
3: Sẹ́rí bàbá wo nínú ọgbà àjọ kínní ayé àtijọ́ Adámàdéfà. Ìfẹ́ ni obìnrin yẹn lò.
0: Sí ọkọ rẹ̀.
3: Tó fẹ́ pàdé àgbákò.
0: Ìyá yìí.
3: Kírísítẹ́nì kan lọ sí ìwé Jẹ́nẹ́sìsì orí kẹta. Wọ́n wá farabalẹ̀ jókòó tì í. Nígbà tí ọlọ́run bá sọ fún èèyàn pé ilé ń torí ọkọ ẹ̀. Ọkọ̀ tó fẹ́ràn yìí.
0: Ìgbọ́dọ̀
3: sí ni ọlọ́mọ yìí. Ọ̀dọ̀ ọkọ̀ náà ló ti máa ráyọ̀. Ṣáyọ̀ kan ń bẹ lọ́dọ̀ ọkọ̀ tóbìnrin mọ́ nìyẹn. Ọkùnrin jẹ́ pé olójúmọ̀ kò ní jẹ́ gbà lé bá ń dùn. Tóbìnrin ní lẹ́kọ̀ọ́ máa rí àjọ tó lọ́wọ́ sọ pé yóò máa rí ìlọkùnrin ọ̀dọ̀ ọ̀fẹ́ ìyàwó.
0: Nígbà náà lọ́hùn-ún. Tẹ̀síwájú ojàre ẹ má bínú mo kàn ní ẹ má bínú ojàre.
3: Ìyàwó fẹ́yàwó lóbìnrin ìfẹ́ tán.
0: Ìfẹ́ ti fẹ́ tán.
3: O ti fẹ́ kọ́ o ti tán.
0: Torí
3: pé ọkùnrin ó yan ààyò.
0: Nínú àwọn méjèèjì.
3: Aṣọ tuntun ó ṣe olówó ọkùnrin níwọ̀nìwọ̀nì.
0: Gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bá ṣe ẹ̀bí náà ṣe máa ṣe àwọn obìnrin.
3: Bí ó ṣe bẹ́ẹ̀ inú ìyálò inú anu àtipáṣe òsì ní dùn. Bá kí àwọn obìnrin káyìn wọn ni
0: ọ. Mo dúkà bá mi. Ẹ ṣeun.
3: Oúnjẹ ọ̀yẹ́ ká pín ara. Máa pín sí mẹ́rin márùn-ún.
0: ti yin o ni baje
3: ai
0: ah ah
3: mo gbo suba fun
0: ti yin o ni baje mo dupe e seun mo nbo mi o ti de kasa o je ngbe eleyi si ko to di pe n wa lo gbe ka ipolowoja ka to wa so so elo ta lo wa nbe ka le o
3: elo
0: baba mi ti yin o ni baje o e ka le sa oro re o
3: ah e pe
0: pe e ma seun
3: opolo yin o ni daro
0: pa mi eledun mari ati ti yin na ba mi
3: oruko ni mi afa se ipolowoja
0: ati masa yi nipinle ogun
3: bene
0: baba oro re
3: ah abala yi je mo abala to da fun po
0: se po abala ile tun da
3: o da fun po
0: eh e la wa loye
3: o bi mi o se se omo ti dan
0: kun o se se
3: ah se le se ka ma so bi
0: eh bo lati wa rin
3: e wo president wa ni Nigeria o si baba mo to be to le gba president le pako ṣugbọn fun arija ni nibu iyawo e ma gba le pako ta tun ma rẹrin
0: o ma jo sere pa o tun mo pe n to ba wa nipo lori obi ara ata ni o le se be si won ṣugbọn don pe ni yawo le won e ku lakaye
3: ewo lori awon ogun to ba le pe ni boya soja tawon eyan nbe bi owo obi ni ba to wo obi lati mara won ro duro do wa ti mara e
0: yo so won do de nu ile
3: o e ti wa ri pe olohun bi agbara fun bi e ma wa je ka lo sawon ti ko tele yi ibi temi ati jo wa yi ta n pe laye ko si nkan to n jaye gbogbo ni
0: eh
3: abu ni awai
0: akọ
3: olorun lọdọ olorun
0: abola wayi akọlọrun
3: ni abori awon lo ni bi ta wayi eni ba lo ke to la la la to si ga be e ti lo lo o ti ta ba kan o bere nbe le yin
0: oro yi kenu po
3: baba to bere ba je ba ji se bu kan
0: eh
3: a mo ko kan de
0: ah e mo ko ma ye ba o e ba so mo ko ma ye ba o
3: ega ati
0: a mi eledumare okun ba mi mo dupe e seun oju oni tin oda to ba ri be mo ki alayoke alayoke omo odunu iya mi oju o ma ni tin nigba kokan e seun te wa amo lese bi eyinbo mo ri enbe oduro dada ola niyan omo tunde awon na wa lori ijoko bakare iya wa kubrat alaja kubrat olawiye e ka le o e ka bo si pade toni Alaba Yusuf awon na ti wa nkale o pe en te wa loju oko mo dupe e se ka se bayi ni papapa e ba mi share program yi e like e e de to comment sabe to po e je yara we ka ipolowo oja mi ni pe para tin ba ti de ka gbara ka sida ka te si waju ka ma ba eto bo e ku ikale
4: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀!
1: Splash FM 105.5.
2: Ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò torí pààrọ̀ ojú ọjọ́ yìí mo sò lókun fún àwọn tó wà lórí ìkànnì TikTok lọ́hùn-ún. Afèjídára ìyálóde wọ́n ní àwa wà ń bí o wà á Abdulrazak wọ́n ní ẹ̀kú ètò aláàjì ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa oyin Kánsọ́lá Bákàrè Bọ́láńlé aya ìjùrẹ́ ìyẹn náà wà lórí ìkànnì ti Facebook níbí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ńgbà náà ẹ jẹ́ ká máa lọ sí abala ẹlẹ́ẹ̀kejì ilé ìta pè ní abala àròjinlẹ̀ kí lè dúró ṣíwájú ọjọ́ mẹ́jọ lọ mo béèrè ìbéèrè kan lábala tá a ṣe parí ìta àti rẹ̀ ní ìdáhùn ẹ̀ ìbéèrè náà là á sì máa ṣàgbéyẹ̀wò lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́yìn ìyàwó máa palẹ̀ mọ́ ẹ rí páwọn méjì jàbí mẹ́tẹ̀ẹ̀ta tó pè wọlé lónìí ọkùnrin ni gbogbo wọn ṣùgbọ́n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ìbéèrè ni pé ìjẹ́ ẹ̀ṣẹ̀ kan ń bẹ tí ò lẹ́mìí ìdáríjì lọ́dọ̀ òbí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan wà tọ́pọ̀ àwọn bàbá wa lè ṣẹ̀yìn tẹ̀ sì ní foríjì wọn tó bá rí bẹ́ẹ̀ kí ló kọ ẹ̀ṣẹ̀ ọ̀hún káwọn ọmọ kéékèèké yìí ó lè bá kúra ró káwọn náà má bàa lùgbàdì olúwa ó ṣọwájú ọjọ́ mẹ́jọ lọ a máa yanjú ìyẹn ní ṣísẹ̀ntẹ̀lé ẹbí yẹn sì lóhun ó jẹ́ nìyẹn aṣọ ìlédùmarè tó lórí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ẹ káàbọ̀ sí abalẹ̀ lẹ́ẹ̀kejì eléyìí tí a pè ní abala àròjinlẹ̀ lórí abala ìfún tòní ewé kan la fẹ́ máa ṣe àgbéyẹ̀wò léyìí tá a nígbàgbọ́ pé yóò wúlò fún gbogbo ọmọ adáre wọn ẹ wò ó ẹ má jẹ ń tàn yín ewé tí mo fẹ́ nà sáfẹ́fẹ́ láálẹ̀ yìí ewé kan tó wúlò púpọ̀ púpọ̀ ni fún ènìyàn àti àwọn ẹranko àbí ohun tí mò ń sọ òye yín a sì ṣiṣẹ́ ìwádìí alágbára báwọn bàbá wa ńlẹ̀ yorùbá bí wọ́n ti lo ewé yìí lánàá fún ìwúlò ọmọ adáre wọn pàápàá jùlọ lórí ètò ìlera tàbí láti mú àìsàn kúrò lágọ̀ọ́ ara ọmọnìyàn kálàáfíà ó sì jọba ọ̀rọ̀ ò tán síbẹ̀ báwo ni wọ́n ṣe é lò ó láti mú ọ̀nà àbáyọ fáwọn tó bá ní ìpèníjà pé ọ̀nà dí mọ́ wọn nínú ayé ọ̀nà àbáyọ tí wọ́n ń lọ̀ sí nígbà náà lọ́hùn-ún ẹ̀ ń bèèrè pé wíwo ni mò ń sọ nípa rẹ̀ táròyé pọ̀ lórí rẹ̀ tó báyìí ewé kan tó lóyìnbó kọrun tó pọ̀ nípa rẹ̀ iṣẹ́ ìwádìí olóyìnbó pọ̀ gan lórí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun tá a fẹ́ yẹ̀ wò lálẹ́ yìí òun ni báwọn yorùbá ti lò ewé wo ni mo wá ń sọ nípa rẹ̀ ewé kan tí wọ́n ń pè ní asofẹ́yẹjẹ asofẹ́yẹjẹ báwo ni wọ́n ti lò ewé yìí èpo ara rẹ̀ báwo ni wọ́n ti lò egbò tó wà nídìí rẹ̀ àwọn àgbàlagbà tún sọ pé iyọ̀ ọbẹ̀ gan nìyẹn asofẹ́yẹjẹ kí láǹfààní ẹ̀ iṣẹ́ ẹ̀ kí ló sì ń ṣe ní ètò ìrìn àjò ọmọ ẹ̀dẹ́yàn mú bọ̀ ẹnìkan ti wà lójú òpó ní àyín ẹ ló ẹ ká lẹ́ ń bẹ̀ o. Bàmí ẹ kalẹ̀ káàbọ̀ padà.
3: Ẹ kú ètò yà dún àwọn ọmọ.
2: Àmì àṣẹ ìdùmàrè.
3: Ọmọ bá ti já ní.
2: Mo kì í bà mí.
3: Iyọ̀ kì í parẹ́ mọ́ bẹ̀ àrùn parẹ́ mọ́.
2: Àmì àti àmì.
3: Orúkọ mi ni Afáṣí Ikeọ pẹ̀lú Yẹ̀rú.
2: Láti lù Máṣá yí wá. Ẹ ṣeun.
3: Ha èyí jẹ́ ẹni tó mú wá fẹ́ ní káàpù náwó lálẹ́ yìí.
2: Tó.
3: Ewu tó dára púpọ̀ ni.
2: Asofẹ́ yẹjẹ.
3: Ìwúlò ẹ̀ ò sì ṣe kà tán.
2: Ọ̀yà.
3: Mo ní torí ìjọba àsìkò. Àwọn tó gbé tòyí lálẹ́ yìí, a kò rèrè o.
2: Tó.
3: orire wa na ko pajo
2: ase idumare
3: ti kokoro ba mu omo
2: kokoro
3: yo mo mo di apo ba balaga
2: aha
3: ewe aso fe ye ti yi ta ba ja lojo oni ye a wa gu yo kuno daada
2: to
3: a gu alufera mo
2: alufera
3: ene a wa fi o se gbogbo
2: a fo se ko
3: iru eni ti gbogbo nbe lara e o ma fi we
2: ah
3: si o ma fi we o si ma fi omi si o ma fi para
2: to
3: pelu ogun olorun kokoro lo gbe ni mo na wa
2: koko yen o gbe mo lara ah
3: ele se ji
2: to
3: ewe aso fe ye je
2: ehe
3: ah ta ba ja ajẹ obale
2: iwe ajẹ obale o di meji
3: ohun o po omo ti jani
2: to nje yin o
3: a wa je iwe akoko si
2: iwe akoko ohun le wi keta
3: bene eko jia
2: ki le pe
3: eko jia oko jia
2: ehe o di merin
3: bene o dabi okuta kokoko bayi ni bo ki so amuko wa fi wewe ni
2: e sa fi we ni
3: bene pelu yere ni won ba a wa gu awon ni papo daada ninu odo ta ba ti gun tan omo ti jani
2: nje yin o
3: a wa sa sinu si a fi bẹ fún ọ̀nà ńlá a fi pò ó tàbí miss paris ta bá ti fi pé wí a wà gbé sínú ilé títí tí ó fi gbẹ tó bá ti gbẹ ọ̀nà ò sí ni ọ̀nà ò là ni nǹkan pọ̀ lè ni a máa bò nínú tòrà àrídálẹ̀ a sì máa gbé sí yàrá wa pẹ̀lú ògùn ọlọ́run kùràrí aṣínà ni.
2: Aṣínà tó dájú ní tààrà.
3: Bẹ́ẹ̀ni kùràrí aṣẹ́gbọ́lẹ̀
2: èèyàn
3: fi ń bọ́ nínú ogun.
2: Nínú ogun.
3: Ogun kò sí kò sí. Pẹ̀lú ògùn ọlọ́run yóò bọ̀ ọmọ ẹ̀.
2: Ó bọ́ kúrò nú ẹ̀ nìyẹn.
3: Pẹ̀lú ògùn ọlọ́run.
2: Lórí asọ́fẹ́ yẹn jẹ náà.
3: Iyì ẹ̀. Ewé ẹ̀. Ìwúlò ni. Wọ́n lórí ibùdó bá sí. Ká lè gba àwọn àgbàgbà tó kù láàyè.
2: Tó.
3: Ẹgẹ̀ ń dúró láàyè.
2: Mo dúpẹ́ ṣeun.
3: Ìwúlò kan ìwé asọ̀fẹ́ yẹn jẹ́ ewé ni. Ẹ máa fi tó bọ̀.
2: Àbá. Bí nǹkan méjì ni bàbá wa ti ṣàlàyé lálẹ́ lórí asọ̀fẹ́ yẹn jẹ́. Wọ́n sọ alákọ̀ọ́kọ́ nípa kòkòrò tó bá wà lára ọmọ tó jáde sọ́mọ lára. Ẹlẹ́ẹ̀kejì òun náà pè ní aṣínà èyí tó dájú tààrà. Ẹ̀lẹ́ o ta ló wà ńbẹ̀? Yes, sir. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ bàmí. Àmì Elédùmarè. Ẹ dákun láti social media lọ́wọ́ ẹ bá mi àwòkárẹ̀ yóò dà fún ẹ bá fi wé yẹn síta. Àwọn èèyàn tó láǹfààní láti máa wò wá ewé asọ́fàyẹjẹ àti fàwòrán ẹ̀ síwájú ẹ lè wò ẹ gbójú ayọ̀ wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ẹ rí ewé yẹn tààrà. Bẹ́ẹ̀ ni a wà pẹ̀lú yín o bàbá wa.
4: Ewé afisa yẹ jẹyẹ. Ọkọ lọ́nà ló ń ṣiṣi láti máa lò. Ẹ̀kíní. Ọta ìrókò.
2: Ọta ìrókò.
4: Ewé yẹ wá ja pọ̀. Èso rẹ̀ náà wá fi si. Àti gbogbo rẹ̀.
2: O di mẹ́ta.
4: Ní ti ẹ̀ gangan. Wá sí èpo rẹ̀. So wọ́n wá gún gbogbo ẹ̀ wọ́n wá gún pọ̀. Wọ́n wá fi ọsẹ kú.
2: To.
4: Pẹ̀lú Saint Michael. Pàfíìmù.
2: Òróró pàfíìmù yẹn.
4: Tẹ bá fi ṣe tán kò sí ni ọ̀nà kankan ò lè dín mọ́lúwa rẹ̀.
2: N tọ́ ká gbàgbé pọ́nà ń dín mọ́ èèyàn mọ́ nínú ayé.
4: Ọ̀nà máa là ni.
2: Ọ̀nà ó là ni.
4: Ẹgbẹ́ afẹ́ràn rẹ̀ ọmọdé afẹ́ràn rẹ̀ àgbà afẹ́ràn rẹ̀.
2: N ó sì ṣe é lóore. Olúwa o.
4: Orin ńlá mi ò kì í ṣe orin kékeré.
2: Saint Michael. Odu kwa baba mi. E se o. Oju oni ti. Ah mi
4: o.
2: E se adupe gan. Ran se Olorun ala iwole ogire e kaabo le kan si. Ke. Alaja wa la ke Razak mo kiyan. Ipe mi tun ti wole e lo.
4: Akusha.
2: E se o ba mi. Aha. Ologun ara Omadeleke.
4: Yamada.
2: Ase Idumare. Oya baba mi.
4: Seri iwo yen gangan.
2: Ewe aso fe yeje.
4: Ah, un gaga fare.
2: Eh.
4: Immun booster ni.
2: Immun booster. I ma je kara olokun dada.
4: Eh.
2: Ah. E sha wo.
4: Sori ti yan ba ja.
2: Hmm.
4: To wa gun.
2: Hmm.
4: Yo sta fa dele, to so de powder, to ni stone ni.
2: Hmm.
4: A pe kini kan fufu okun.
2: Fufu okun be ni. Hmm.
4: Awa hafu fuku si alo mo.
2: Ehe.
4: Awa alo si nyongi.
2: Hmm.
4: Yali shibi kan o dani mo me to lo woro la aro.
2: Hmm.
4: No batu lubi sha juma mo me kinyo gui mo.
2: Ulu au.
4: Iye ni o shi. Motu mante te inda gui nkanju. Kini kan.
2: Ah.
4: Kuma kawe di bimani.
2: Kabi isi li dumari. Eh.
4: Mario. Ebo ibi aso fe je daga.
2: Eh.
4: Awon ti mo iru mo su.
2: Hmm. Ti o kan laju le ti le ba ti su.
4: Eh, ti mo iru mo su. Ton ba ti ha ibo yen, ton ba ti ha ibo ti are ko fere fere won kan gege gege sinu kege.
2: Hmm.
4: Awon mo ibi e ma so sinu kege.
2: Eh.
4: Ma ba won si.
2: Hmm.
4: Kamba di joke ta.
2: Kai.
4: Je di ago meje.
2: Lale.
4: Oko ma mu gasi koka.
2: Bi ago meje ale.
4: Ko abo ni ti o lo ko fun alabo wo.
2: Njo mejo.
4: E wa je fele ikun.
2: Oya, oya.
4: Ta ba ro mo ti ake ka o to npe ka le.
2: Hmm. To pe pa nwiru nwiru.
4: Wa ko pa ra so to lo ni esoju ajogun.
2: Oni kuro mesan.
4: O ben sugar mi kuro mi je.
2: Mi je. Mhm.
4: E je o ma fi mo gbe ni tabo mi gbona.
2: Ah.
4: Bo yo lo to. O suka.
2: Mhm.
4: Yo lo to suka.
2: To.
4: E wa ja kare so raje.
2: Eh.
4: Sori o mi ye.
2: Eh.
4: A pe igi kan ni igira.
2: Igira beni.
4: A pa ipo e die.
2: Hmm.
4: Ewe na.
2: Hmm.
4: So ko di meji ben.
2: Beni. O di meji.
4: Ipe ile iwe.
2: Ipe ile iwe.
4: O di meta.
2: O di meta.
4: Ewe ya lo se kere.
2: Eh, aso fe yeje.
4: A wa fo se ko.
2: A gun gugu e papo. Ka wa fo se ko.
4: A gun pa fo se ko.
2: Eh eh.
4: A wa se lebe ndadan gba la ko.
2: Hmm.
4: En ti o ga riwe na to ba tin gun lowo ko mo ese na ninu aropo so ti to.
2: Ko ju sinu e. Hmm.
4: Ka na le ise.
2: Ko na gun papo mo. Kai.
4: Bẹni. Ko fo mu ko so si.
2: Kai.
4: O ni ani o.
2: Ah. Hmm, oda.
4: Ni le ni ada mi na.
2: Hmm.
4: Ìra ló ní ẹbá mi rà.
2: Tó.
4: Ẹ̀hún mú kò mú balùwẹ̀ gbóni kí ẹ.
2: Balùwẹ̀ ìrùpẹ́ balùwẹ̀.
4: Asòfẹ́ yẹjẹ ké sórò kún wọn tó bá nájà.
2: Asòfẹ́ yẹjẹ lẹ́ẹ̀kẹrin.
4: Kì í ké sórò kún wọn tó bá nájà.
2: Káì.
4: Níbi mo gbé wà yìí. Ẹ wá ra tọ̀dọ̀ tèmi náà.
2: Láì pariwo.
4: Ẹ máa dúró
2: bọ̀. Láì ṣẹ́jú sẹ́rò E wa ara to do temi yi na. Ologun ara o ma deleke leba mi. Eledwa o se pele awon agba oni la ka ito fi ta wa lore yi. E ja so si waju kin gba ko bi meji se kada. Ko da baba won je gba lo ale yi ni. E ka le nbe won o mu tun kin o.
5: Hello.
2: Hello.
5: Ajo awogba.
2: Ami a se idumare ya lode. Yo na wo e ku pale mo awa niyan o.
5: Ewe aso fe yeje.
2: Ewe aso fe yeje.
5: Egbo re.
2: Egbo to nbe ni die.
5: Ta ba wa. Ni yan fo to mo. Ta go. O kwa na. Eran na mi si ri fa.
2: Eran na mo ikiri e yo kan.
5: Emi orun to po die.
2: Emi orun to ba po.
5: Eje. Ta ma fun si ari.
2: Kai. Ka sa.
5: Ah si orun sa o.
2: Ehe, abe ele lati sa. Ti gbogbo o fi gbe.
5: O soja. Onjo fe ko faraja. O ma lo shop we.
2: Ko ma lo shop we. Kasa.
5: O wa tun soro. Baba jale. Ti wa se die.
2: Orun otun. Ehe.
5: Ti yan faraja.
2: Kai.
5: O ni ma gba to won so.
2: Ko wa bo ri ibusun.
5: Bẹ́ẹ̀ni.
2: Ah.
5: Ewe aso fe yeje.
2: Ewe aso fe yeje.
5: Ni ya go. Ini orun na ba kana.
2: Ehe.
5: Alomu dudu.
2: Alomu dudu o di meji. Ewe aso fe yeje alomu dudu. Hello. Hello.
5: Won
2: ko ri ami. Aye n ko ri ra o. O ye fe ri mi un la ti tan.
5: Aboko mi wo. Ko ma wo.
2: A lo mu dudu ati ewe aso fe yeje kogun papo.
5: Be ni.
2: Ko ma fi we. Ati mi orun die ko wa fose ko ma fi we.

0: òní máa kó lùmọ̀ ọjà mi ta ní jẹ́ bẹ́ẹ̀ àbájí máa kó lùmọ̀ ọjà mi àwọn kọ́ ni wọ́n kó lùmọ̀ ọjà àbí yẹ ègùn ni wọ́n náà gbọ́n táyé wí ni èwo ni àwọn yìí ni máa kó lùmọ̀ ọjà lójú ẹ àwọn kọ́ ni wọ́n gbọ́n dẹ̀ máa sọ pé máa kó lùmọ̀ ọjà mi àwọn kọ́ ni wọ́n fẹ́ kó lùmọ̀ ọjà ó ti jẹ́ kó mo máa mú sọ́sà lọ bàbá yẹn dákun ẹ pè padà mo rí pé tí ń pè tipẹ́ òjàre kí n gbà pé igi tó sún síwájú lábala yìí fún ti aṣálẹ̀ yìí nǹkan ṣe my google àyígbàmí ayọ̀dẹ́lẹ̀ mo kì í tiẹ̀ wà ńbẹ̀ dáadáa olórí tìjà ní fátímọ̀ princess afèjì sọ̀rọ̀ adéhùnmí aramide mo ń kí àwọn tó wà lójú òpó tí ń bá wàá ṣe àtòdẹ̀ ń kọ́mẹ̀ǹtì lọ́wọ́lọ́wọ́ mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o ẹ̀yìnwó wìrè o
1: ẹnu ẹnu
0: kábíyèsí tó bá láǹfààní àti kólùwọ́jà
1: ó máa ra iye tó fa burú ọwọ́ wọn sí wa
0: yíyọ̀nda tó lọ àṣẹ ìdùmàrè àṣẹ ìdùmàrè àṣẹ wà.
1: Ọmọọba Musa
0: èmi náà rí bí ànábì
1: ọjọ́
0: káì ànábì tó láwọn mẹ́ẹ̀ẹ́ àṣẹ ìdùmàrè ọlọ́run ló fi ń kí a bàbá ọláàbà èmi náà pẹ́ dúore ànábì ọjọ́ ẹ dúore o olúwa ṣeun àmì àṣẹ ìdùmàrè mo dúpẹ́ bàbá mi.
1: Iṣẹ́ ọlọ́run lè ń jẹ́
0: o tó
1: ọlọ́run bó ṣe máa kún
0: yín àmì elédùmàrè àmì o àmì àṣẹ ìdùmàrè
1: gbogbo ẹ̀yà síwájú o akóyànjú akó òun
0: ẹ ṣeun
1: bí ẹ náà ni ó máa jẹ
0: o àṣẹ o
1: ẹjẹ òrùn
0: àṣẹ ìdùmàrè
1: aṣọfẹ yẹ jẹ mo mọ pẹlú yọǹda tọlọ ó dájú
0: ẹ mọ tó dájú ẹ já wo
1: kí orí bá dàrú pátápátá
0: òun burúkú dìgbò
1: ẹmọ káwọn ọmọ kan wà sí yá bá mu ìmúkúmu tí gbogbo ẹ bá jápọ̀ mọ́ra wọn
0: tán yálà èyí tí wọ́n fín tàbí èyí tí wọ́n fà àbí èyí tí wọ́n gé
1: àbí èyí tí wọ́n mu wọ́n ti wá da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ti wá takura wọn
0: kẹ́míkà ti wá takura wọn lọ́wọ́ wá fẹ́ da kọ́ntrásẹ̀tì rú
1: bẹ́ẹ̀ni wáyà ti wá ń gbé ẹnu léra wọn ẹ kò fi wáyà bá
0: iṣẹ́kíṣẹ́ lọkọ̀ máa ṣe
1: ọkọ̀ ó sì máa jáde
0: wàhálà nu ó fẹ́ ya ìwọ̀n rìfáàsì nu ẹ
1: má ti ya ìwọ̀n rìfáàsì
0: nǹkan ṣe ok yóò máa ṣiṣẹ́ dálẹ̀ lásán ni tọrọ bá wá rí bẹ́ẹ̀ báwo láti wá lu aṣọ fẹ́yẹ jẹ.
1: àwọ̀ tọ́jú ẹ̀
0: kàṣà
1: ẹbẹ bóyá ìwà àárò òun sùn
0: ẹjẹ
1: amú báyìí lórí àsìkò
0: ẹ ṣeun
1: ẹyìn òró òun sùn ìfúnpá ga
0: lága jù
1: èso aṣọfẹyẹjẹ ewé aṣọfẹyẹjẹ
0: ó di méjì
1: ipò ara aṣọfẹyẹjẹ
0: ó di mẹta
1: ipò aṣọfẹyẹjẹ
0: òun lẹlẹẹkẹrin
1: àpòmọ
0: pándọrọ ó di mẹfà
1: ayò
0: ó di méje.
1: Gbogbo àwọn nǹkan ìlẹ́fọ̀ tí ó mọ̀ dáadáa
0: tó
1: wà kó sí pọ́ọ̀tì ẹ̀bùnmílẹ̀ lórí
0: káì
1: kẹ wá sí
0: kó jiná
1: dáadáa lóto wá ná wa 15 minutes tó bá ti wá jiná bá wọn ẹ fi ilẹ̀ ju ara lọ́wọ́rọ́ gbogbo ìfúnpá gá o ìyòrò òun sun yòmú.
0: Ẹ dákun ẹ tún ṣe yẹn kàlẹ́ kan sí ọmọba Musa ẹ dákun ẹ tún ṣe yẹn kàlẹ́ kan sí bàbá.
1: Ewé aṣọfẹ́ yẹ jẹ.
0: Ewé aṣọfẹ́ yẹ jẹ.
1: Èso aṣọfẹ́ yẹ jẹ.
0: Èso aṣọfẹ́ yẹ jẹ ó di méjì.
1: Èpo aṣọfẹ́ yẹ jẹ.
0: Èpo tí ń bẹ lára aṣọfẹ́ yẹ jẹ ó di mẹ́ta.
1: Egbò aṣọfẹ́ yẹ jẹ.
0: Egbò òdì rẹ̀ ó di mẹ́rin.
1: Àpòmọ́.
0: Àpòmọ́ ó di márùn-ún.
1: Pándọ̀rọ̀.
0: Pándọ̀rọ̀ lẹ́lẹ́kẹfà.
1: Ayù.
0: Ayù òun lẹ́lẹ́kẹje.
1: Kùlákàyè. Ẹ kò sí pọ́ọ̀tì ẹ sí. Ẹ mọ ẹ lọ.
0: Kò sáwẹ̀ mọ́. Kò sáwẹ̀ ńlẹ́bàmí. Ó ṣe mo dúpẹ́ okú òun. ajile ina o to nti abayi labala ika ora do nbe ni won ba fere jogi o tun ke eyin agbe ku ohun lataro imo na o ma tesi waju ko ni joba omo ba mola lara pe san wine de alo odupe mo mo lori o ti e wa nbe pelu wa iko aisun aye oni gba lafia lara eni kokan wa arafia ara ti wo si ni di fiafia e ja so si waju ka gbara kasida ka lo si abala eleketa lori eto yi e ja lo ba won yen dupe e ja lo femi mo riyan se ledumare papa julo fun aimoye ati aikakatan ore teledu an se lo si ose lori eto beruba monuro yo mo pe da e ja lo mu nbo okay ati fola mi leka to yi aye gba mi ayo dele ba mi let's go there e ja lo bunire yo e je ka tun bo ara teledu atunda laarin ijejo soni oh my good god oluwa ni fe wa to po lori eto yi oluwa o se ogbon ko imosiko seri ki ogun dipo e ka abo ba mi olorire eda adun barin ma to si okan ninu awon opo to gbe irin ajo eda duro eni ye eni wo la se lowo iledumare gbogbo yin patate duro sibi te wa yen mi ni sukun lori yin eyin na oni sukun lori temi oluwa e se oh siwaju adebisi akinwole watching you on TikTok as well gbo do mari be yin leleru to nbe nle gbo tun ye gbosin yo jere kamoro adeye mo brother mi baba mi lati ilu oyo alaabi oh oluwa ise ya tun faye le lasale yi kawon eyan tun bere si dupe koda ope gan odo ti wa nbi lo ti bere oluwa ise te da wa lebi eba mi yo eba mi dupe ayo rin de moji sola awon number to wole sile agbara re oh 070 144 75 770 abi 070

0: Femi Foley won ni testimony time eyin o lenu ope ayo lagbara lowo Elédùmarè ni ka to ni testimony segment testimony arena testimony stage testimony period te ba ri e pe oh Oluwa o se o tu faye le fa won yan kin to wa da temi gan le tara awa gan lo lopo fun temi sugbon ba gba won yan laye hello ta lo wa loju opo yi hello
1: hello
0: esa esa e ka lesa
1: Mama
0: Alon Dudu. Kini okay, ise ti mama so Alon Dudu. Ewe asofe
2: yeje
0: imi orun leleketa imi orun e seun ya lo seun seun dakun tori pe awa wa ni owo e lale era kon won ti mo fe pe awon ti mo fe ko dupo e ba tun bere bere ngba mo le ma dahun bere yan eja to bo ti e ka to ba ngbe pe yan pe ti wa nbina gbe toro ti e na hello hello sir
1: e kale
0: ti yin o ni baje ba mi
1: ẹnìgbọkùnrin o
0: àmì Elédùmarè mi náà ni gbọ́ ti yín lágbàre Elédùmarè
1: tí wọ́n pọ̀ àgbàlẹ̀ wa ga o
0: olúwa ṣeun
1: àwọn àbá yẹn tí a ní òbí sí ayé àwọn èèyàn o
0: olúwa o mà ṣe kí ló dé kí lẹ rí kẹ tó sọ bẹ́ẹ̀
1: ọpẹ tí mo fẹ dú ìlọpẹ bàbá tí ò wà níjọ àjọdún tí wọn náà fẹẹ fi lórí kù iṣẹ kanlẹ fún wa
0: ok
1: fọmọ bíbí
0: o sì wá níjọ àjọdún
1: àwọn làwọn fẹẹ sọ mẹríkù ìfẹ ẹlẹ fa wọn wá padà wà níbi ọsẹ kẹta tí gbà wọn wá sọ sẹyìn ẹlẹ ìfẹ yẹn dáadáa rẹ.
0: Irú iṣẹ́ wo ni kí ni iṣẹ́ náà dálé lórí.
1: Iṣẹ́ yẹn bàbá ní ká lọ wá ọ̀sán mímu tí ọmọ obìnrin bá ti fẹ́ máa rọ bí. Ó ká lọ wọ́ ọ̀sán mímu. Ó ká fún sínú kọ́ọ̀fù. Kò fomi tó lọ́wọ́ ọlọ́sí kọ́ yọ kó orí rẹ̀ kó. Ó fi aláboyún yìí ó mú. Ọwọ́ kan lọ mọ́ wà yìí.
0: Kábíyèsí Elédùmarè.
1: Ìkejì. Wọ́n tún sọ sẹ́ ewé olójóǹgbòdú lẹ̀ fún wa.
0: Olójóǹgbòdú.
1: Wọ́n ní kí aláboyún bá ti fẹ́ lọ rọbí. Kọkọ rẹ lọ sáré jẹ ewé yẹn tútù. Ó fọ sójú ara rẹ̀. Wọ́n lọ́wọ́ lọ mọ́ wà yìí.
0: Tó.
1: Ẹni tí ọba Ari Ríyàn ṣe, wọ́n ní kó ti kó ewé yẹn papọ̀ mórí sílẹ̀. Kó fọ aláboyún yẹn. Tó bá ti ṣe kó fẹ́ lọ níbọ̀ kó tọ́gbù ní ẹ̀kọ́ fi ojú ara rẹ̀ wọ́n lọ́mọ́ wàlẹ̀. Àwọn ọpẹ́ tí mo dúnà.
0: Sẹ́yìn tí wàá gbìyànjú àwọn ọṣẹ́ wọ̀nyí ni.
1: Mo gbìyànjú méjèèjì ni mo gbìyànjú fún ìyàwó ọmọ mi. Bọ̀bẹ́ tí máa ní ọmọ tó kọ́ bí ìnira yẹn pọ̀. Ẹlẹ́ẹ̀kejì yìí ni kódà ẹgbẹ́ ni màpò bí máa ga rárá.
0: Olúwa kù sí ọlá.
1: Ẹlẹ́ẹ̀kẹta tó tún fara pẹ́ ẹ mo lọ fún yín pé èmi ni wọ́n sọ sẹ́ ewé ilá àtòrí
0: bẹ́ẹ̀ni
1: lẹ́fun ẹni tí máa fi gbóyè mi tí mo ti wá dúpẹ́ gbàdọ̀dọ̀
0: bẹ́ẹ̀ni
1: ẹni mẹ́jẹ ó ti wọlé pátápátá.
0: Ó ti wọlé pátápátá.
1: Ó ti wọlé pátápátá. Bí pé kò dàbí láàmú mọ́. Ẹ̀sìn arú mẹ́rin kan ṣe mẹ́rin kò sí àkàmọ́.
0: Gbogbo ìyẹn ti di ó ti dàfí ẹ̀yìn tégún fi sọ.
1: Wọ́n wá fún bọ́dà mi kan ní iṣẹ́ yẹn. Ó ti wá bá a fún òrí àti ewé náà. Ó ti bá a fún olóko.
0: Kílókò kí ló tún pè é.
1: Lámpárì ni ló kọ́ òyìnbó.
0: Ẹ́.
1: Lámpárì.
0: Lámpárì.
1: Lóko ìbò tó fún pé bó ṣe ṣiṣẹ́ sí.
0: Lámpárì lorúkọ tẹ tún pe ewé láàtò rí báyìí.
1: Lámpárì ni o.
0: Mo dúpẹ́ Elédùà ẹ ṣe olúwa ṣe mo dúkà mo ń bọ̀ jẹ́ kí n sáré. Ok oh my god olúwa ẹ ṣe ìyá mi yẹ ẹlẹ́gùn sí ìyá mi dáadáa lájà ẹ̀kọ́ àìsùn látòdò ọ̀bà nílẹ̀ Ìbàdàn. Christiana Beni, yawa yawa ria erin kan bayi. Mo ka ji ile wa. Mr. Odin Olawale Olatayo. Leba mi. Ti wa na oni soro se lagbare lede mare. Won lo tun ti lampari. Ah, o ko ti tun ose titun. New week, new blessing. Ose ose la ngboruko ayo mi ni boya ah. Promotion gori ara won Olorun ma se. Gbe kan nu awon pe to po nbe yen ka le bayi yayi. Ago meji la ma ti fe lu. Hello.
1: E
0: ka le ba mi o.
1: A se dupe ni o.
0: Ah, wa gan faye ele. Ah, e je nba yin wa to to sin.
1: A se dupe fun agba awon agba papata.
0: Awon agba ngbo yin o.
1: A je gan mo fe dupe fun.
0: Ah. To. Mo ngbo yin o.
1: Imi sa gba ri ba ni je.
0: Won yi se agba rire ba ni je.
1: Be ni.
0: Hmm.
1: To n gba kanju la mo re.
0: Pe yin agba ti so niyan.
1: Ah,
0: you want me?
1: Sorry,
0: I sent a tattoo. Oh, yeah,
1: I don't see him.
0: Sir, can I, sir? Tim Bacalia,
1: who
0: Ah, ah. Dupe akoko lori comment ti won so nipa mi awon ba fi nkan ranse bi card 203 mo le ma pe pada ṣugbọn gba ta won wa ninu inira awon moye igba ti mo ti pe awon iyen fi card 50 naira ranse so mo ti jani to bi loju mi gan kodi awon to ma nwa si le ise wa lojo isegun won mo pe ke to ne 1000 naira si mi kin to gba lowo yin ki se pe tori ipo kere o ṣugbọn pẹlu ipinu ati alakale eto yi a ni fi kun inira omo lakeji o si ma n jo mi loju gan eyan ba fi le towo bapo to mo riri baba to pe yi ni won pe lọjọ ijejọ pe awon ni ba lo to ti fe di nkan mi tun se ladua lawo lesu gbo yin te ngo mi kaakiri orugun mere agba nla aye a ni dubule aisan olorin oba to a si ni deru aruka fa won ebi wa pelu omi loju ni won fi pe lojo ijejo pelu inira to lagbara ṣugbọn leyin igba ta ko lori eto tan awon agba kuku da won lohun to ba ti rori ko mai ya ojo monday abi nkan pe saturday lati bere alaafia sunday bakan na igba to di monday ni won da mi mbarika àwọn bọ́ kúrò nínú ìnira ìlú ọmọ ṣe o òun wọn sì yàtọ̀ láàárọ̀ ọjọ́ náà ní kùtù háì pẹ̀lú nǹkan táwọn àgbà ní kí wọn ó lò nígbà tí ó fi dọjọ́ ìṣẹ́gun ara ti tù wọ́n olúwa mo dúpẹ́ gbogbo ọ̀nà tó rí kàrọ́ gbà kó máa fi ní ẹnìkọ̀ọ̀kan àwa náà kí bàtọ́ máa fi ta wá lẹ́sẹ̀ ìyá láàárín sì kí ni òótọ́ ìjẹ́ ẹ̀mú ló nira tàbá làáfíà ló ṣòjòjò ń bò mí ìfọmọ ẹlòmíì gbogbo ohunkóhun tó bá rí kó máa dá kálukú wa láàmú ní wákàtí ọ̀wọ̀ yìí ìjẹ́ adániwáyé o ororo otura mo tinu rin ajo aye kaluku wa kara o de wa kara o tu wa ka si ma mo ni ra lai lai wala haula wala quwata illa billahi wal azim oluwa o se o ni agba mo ba yin dupe o o te ka fun baba yi ona won jide e bon se pe were yen o mo lolufe eto yi ni wa ri ke mo sonu yara gbara lohun so kan ninu awon to je ekan to di eto yi mu won benu ni ra won si gboro ma kuro nbe tori pa wa na oni wonu ni ra lai lai de dupe pe loni oluwa o se baba mi to pe wole eni mo ni ra o gbogbo ise te se lori iduro eni je lori idubule be eni ori lagbara ile hello ta lo wa loju opo yi hello hey kan ti se laaro
2: yi
0: nka yo se dada bayi wa alekun salam e ka ro sa o
2: Ale wa poto
0: sa. Awa niyan o, mo na ti ri pa koko e ti to.
2: Na dupe lori ise anu ni.
0: Ise anu?
2: Eh, ti mo mi si sile, ewe ipin ati epo epa.
0: Ewe ipin ati epo epa.
2: Ine na sise be.
0: O sise?
2: Wallahi mo fo ba to ni bo.
0: Ewe ipin?
2: Epo epa.
0: Epo epa ti kini?
2: Ato se.
0: Egun gbogbo e papo e wa fo se ko
2: well sir
0: iyen e pa sisi e pa ta nje
2: well
0: le ba we le ba bere si ri iyanu olorun se we ipin le wo ni abi epo e pa abo se ta fi ko ko ju bayi lo baba mi
2: well sir
0: be ti ri ayi pada nu aye yin re
2: well
0: ogun to ilu wo le tin pe yi
2: Ibadan ni sa.
0: Ogun to senu aye yin o tun gbori mo.
2: Aye.
0: Eh ni ba won kin dara ko atijo o.
2: Sa, e jo mu fe ba yin so mu ma pe number yin ko lo.
0: Ah, ko eh oda. Mo ti gbo yin ko si wahala sa. E je ki awon e duro sibe o fun iseju kan. Eh wa pe won fun yin la yin ba yin so leyin eto. Ko si wahala nigba le ba mo. Ti je nu. Wa se Oh la ba ti se ka yara lo abala adua na Abi ka ti eyan ju ti oro ti oni ope ta nda yi lowo na Ta ja ni bi lanfani ati pada si bi yen mo Omo Nigeria Papa julo eyan lo lufe eto yi Epo omo ti ja ni e ba dupe won aju Olorun Gbogbo ikọ̀ ètò ìrìn àjò ẹ̀dá bá wà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi kí àwọn àgbẹ̀ ni wọ́n kó àṣẹ yege. Àbí ohun tí mò ń sọ òye. Mo láyọ̀ láti fi tó gbogbo olélé tipa wa náà bí mọ́ o. Níwòyí ìjẹjọ́ ta wà lórí ètò. Ìpè ti ń kọlura wọn pé wọ́n ti ń pè wá lé. Mo kete ta pari lowo odaji kutu aye. Se mo ko mo ti ja ni otun seto alaago mesan ti e. Eyin igba ta pari tan. To se wa la mode wa titi dagbala o. Awon eyan mi gba le lo. Nigba ti o fun ma lo bi ago 4 abo ago 5 ago 6 ni role ojo jima. O ma da wa mbarika. Awon na bi mo obirin lanti lanti. Omo rin ajo eda mi itunde eni ta lo bimo won ti jan tun ti bimo keke omo omo ni ki se temi gan o e ma binu mo layo lati wo omo Nigeria pada padi la yo lolufe eto yi egun e wa to mi ajiri ke omo re bimo lojo ijejo kile ti mo be ni lojo jima ijejo Abi mo obirin lanti lati. Ayo tun wole iwo Oluwa dupe lowo e. Gbogbo eni to nsunkun omo pata. Ati awon to diwo dise sinu teru n ba won. Ke bawo lojo okunle o ti ri. Lomodebirin yi bimo pelu rorun ti o ri nira kankan rabi ti oko kere mo. Oluwa o se. Baba ti o da wa lebi. Tori to ba ri ba mi lojo ojejo. Oto ni to ma raye ba so. Ṣùgbọ́n Ọlọ́run ó ṣètò dá wa lẹ́nu abímọ o ṣùgbọ́n ní júwe àdírẹ́sì kílíọ̀ má kún ju bó ti yẹ láàárọ̀ ọ̀la ìrìn àjò ẹ̀dá o ke wa ara ajase ni o wa won ti ko mo lo ajase o eri pe ya ajase gan o wa sori eto leni won ti lo ile odun won ko mo rele o giri
3: ajase ga wa ga wa ga ji sunu
0: eh eh
3: Ajun
0: Badan. Okay, ajase ni won ti lo se suna.
3: Ajun
0: Badan. Ajun Badan. Ni pe won se Badan.
3: Eh, da na se ga be na, ati lu ajase agbagbon mu ta ajase.
0: Ah. Ile tun fe soro tun die ju ti bi yen gan lo. Ajase yen gan. Wa gbe pe ko ya lo. E ka le ka ro sa.
4: Salamu
0: alaikum. Aleku salam, baba mi e seun.
4: Alaji olo
0: kan. Mo wa dukẹ baba mi oju oni ti ngba ko kan.
4: Fola Olorun awon kan fo
0: lo mo wa. Ami o, ami o baba mi, ami o.
4: Lai
0: lai la la o ma wa titi laye. Ninu ola nla pelu dera o la o ma wa titi laye mo dupe o baba mi e se o be ni ori pe na o ami ami e se e ku la kaye
4: bani e se nta
0: ami e se baba mi ti ni oni baje
4: ta gbo ko ti ni ni la je
0: a report ni sala ma o ni o o o o o o o o Ito mwantin ta bi o ju be lo. Ami o ate yina o baba mi mo dupe o. Ami, ami, ami. Ami ate yina sa. Ami mo dupe. Ami o. Oh, baba e yini. Mo dupe o baba mi. E se un. Kawa ila
4: ila
0: eh eh
4: ewe
0: ala nu
4: kawa ni ya are kadam je ko kawa ro mi
0: Iṣẹ́ kí ni wọ́n pè torí àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́?
4: Àtọ̀ ni.
0: Omi ńlá ni yamuyamu, káì.
4: Ọwọ́ àti kó dàbẹ̀ lọ ṣe
0: stamped. Bẹ́ẹ̀ bá pàṣẹ mistake rọ́lọmọ kékeré káì àwọn bẹ́ẹ̀ tá ó tún padà wá. Bàbá mi kò sí àgbàlagbà ṣe ìgbé tí kò ní tu káì.
4: Gbogbo àwọn bàbá rẹ̀ lágbà yìí gbogbo ọdún wà padà sí ní ọṣọ rẹ̀ ọlọ́run lè jẹ́ wọn
0: ọmọdé. Àmì àmì àtẹ̀yìn náà sà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Àmì o àmì o. Àmì o àmì o ẹ ṣe mo dúpẹ́ gan. Alakubata ilabilali ese woju oni tiyin labilali lase ese baba mi oh my god ise ti won ti e file mo nbo ma ti gbe ipe o pa na se lori ni idowu adams kasali kazim abdullahi aziz sanwai nadialo alhaji abisola moga jimi fitaudi olawale olatayo omoba mola olarape ekasola bakari Fadari Oluwa Tobi Loba Adepeju Omo Babe Omo Nu Radio Merci Oni pe Kilo pe
3: Tomboy
0: Ewo lo nje be nu won
3: father de oluwa to bi loba
0: e pade yo fi si fun to e ri pe won se wa lore ni baba wa gbe lesi meta to soro tan san yin baba nso nipa ise ila to wa ge kekeke odidi omo odidi atare omo atare tokan oni yin darun ninu e o da sinu kegi o wa ro mi si e ato le ni ato jade daada ni o kan kan to ni a ato ti gba won beta wa nbe ntosi laarin ose kan pere to fi dijo keta ibere si yo mu kasa agbari bi jabiya gito to ki oto kasa adani wayo n to je pe to jo ba ti ro ire tun gboro se monu aye olonjo
3: nti ga nu pe na arushi ka dondo
0: o nde adugo odo tin na
3: arushi ka dondo
0: okay arushi ka dondo ti ba ti e gbo tele owo eh arushi ka dondo

0: minu si wo jare ma da mi lo awon ma ni lowo die kokan poju ma ni ti tun wa ra won to lo nda pelu ya. Oh my God, abeke o la ko ewo omo irin aju eda iraju eda tun le kan si adupe fo lohun ori na ba wa kale ami eku eto se ma ari si ka si ndondo
1: Arushi kandondo.
0: Arushi kandondo. Eyan wa tun wa se owo bayi si kandondo.
1: Ebe za jindoro.
0: Nkan se o. Father le jori nto dagun le bayi. Ohun lo so owo be o dun mi pe won o gbe camera si waju ti e gan. Ka yori bi ti o nko wa lede le mi o mo nto npe be o. Sugbon mo sa gbo Arushi kandondo. Ehe. Ti wa da bayi. Okay, last you know. Ah, you know, hello, talo, I'm be jack by lace, you go to the pay. Ah, bossa balatoka, hello. Yes, sir.
2: Hello, sir.
0: Hello, ma.
2: Hello, sir. Good evening, sir.
0: Good evening, ma.
2: Eka le, sir.
0: Eka le, ma.
2: Koto nse ni mo fe so, oju ro mi. Oju a ma nsu.
0: Eh.
2: O ma nsu, and you get inu ma a mi.
0: You ma ta e?
2: Obwes.
0: Ah.
2: Ogbo sangare wa adikile o ma cross mi loju ona le gbogbo.
0: Okun Elena.
2: O beta wo.
0: Okun Alantakun cobweb. Mhm.
2: Yes.
0: Aha. Okay. It has been noted.
2: Atinu tita ati oju e ma o ma nshu.
0: Oju ma nshu.
2: Eh tin ba re oju a ko ma nshu.
0: Eh
2: eh. O meta ta lo worry.
0: Oju ma nshu, inu ma nta e abi?
2: Eh.
0: Okun Elena ma nko e wa je meta.
2: Bene sa.
0: O ti ye wa. Ele ti e se gbo di ejo ari se kan dundo. Ita gbo ri gan agbo laaro yi. O ti ye di wa. Gbe pe lodo ti e da se abi ari se kan iwo na ni. Hello.
3: Hello.
0: Hello
3: akara baba ko le da hoza ni.
0: Baba ko wo omo Olorun. Awa baba mi mo ma dupe e ma seun. Ah. Ewo omo ni o. Ami le dun mari e seun gan sa. Eni e ki wa mo dupe o. Hello ta lo wa nbe? Ah. Hello? Ah. Hello? E ka ro. Ah, o yeba ya sisi wa. Lati bu ora. O ye sa.
3: Mo ti gbo eto mi o ti sibe adi.
0: O to bi odun melo?
3: Ọdún kan.
0: Bí wọ́n ń yẹ̀ bí ọdún kan sẹ́yìn. Ẹ̀hẹ́.
3: Ìbọn ìṣù kan ṣe láì ní.
0: Ẹ́.
3: Ráyè gbọ́n dáadáa mọ́.
0: Ok, ẹ̀gbọ́n wọn.
3: Ìjọba tó wà pẹ̀lú ní alẹ́. So, mọ́ọ̀nù mi kan ló wà. Wọ́n ní àwọn máa ń jẹun lójú omi. Wọ́n wá ní kí n bèrè sá.
0: Oda, ẹbá wa ká lọ.
4: Ó wà núwe, fún ó lọ
0: rà. Tí mo fẹ́ ṣàlàyé fún wọn náà nìyẹn pé tí wọ́n yẹn ṣe ohun tó le rárá. Èrò mọ́ mi yẹn, ìwé ni kẹ́ ẹ lọ, ìwé táwọn àgbàlagbà ṣe yẹn ni kẹ́ gbìyànjú kẹ́ ẹ lọ rà. Tẹ bá ti níwèé yẹn lọ́wọ́, ohun tẹ́ ṣe sí oúnjẹ ojú oorun yẹn wà nínú ìwé. Ká bàbà tún padà wá sẹ́yìn, ẹ ṣe ohun tí yín ò ní bàjẹ́. Ẹ dákun ẹ já dúró bí àkókò tí ó yẹ ká tọrọ ká gbàdúrà ó ti tó nǹkan tí wàá ṣe bí nǹkan ayọ̀ ti ṣe bí o ká sà àṣì kándòndò. Ìyá kàṣe o, oh my God. Ẹ níṣòro díẹ̀ fún ẹ̀dákun. Gbogbo ẹ̀yìn tẹ́ ń béèrè fún àdúrà ẹ̀dákun ẹ̀ níṣòro ìṣẹ́jú kan sí. Àkókò yẹn ti tó ṣùgbọ́n kankan ti ṣẹlẹ̀ ń bí. Mo dúpẹ́ kádúrà ó lè gbà náà ni. Ẹja gbé pè kàṣí lọ́dọ̀ ẹ̀mọ́ ẹ̀. Bẹ́ẹ̀ tí gbà náà sísítẹ́ẹ̀mù yóò ti kọ́ mọ padà.
4: Ó ti jáwọ́.
0: Ẹni ẹ̀ ti jáwọ́ kí ló ń jáwọ́ pé. Ẹ ló ta ló wà mẹ́ Ogun nígbẹ̀.
3: Bọ́lá ọjà ṣe o.
0: Àmì Elédùmarè.
3: Ẹgbẹ́ ilé ìṣẹ̀lẹ̀ láàárẹ̀ o.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
3: Gbàdọ̀ ìta.
0: Ẹ ṣeun.
3: Ẹ jẹ́ sá, mo ní ìṣe.
0: Kílẹ̀ pé.
3: Ẹ jọmọ ní ìdí ẹ̀kan.
0: Ẹ ní ìdí nǹkan kan.
3: Bẹ́ẹ̀ni, bọ́dà mi kan ni wọ́n ní ìpá.
0: Wọ́n ṣe kí ni?
3: Ìpá.
0: Ok, wọ́n ní ìpá.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó ń ṣe kí ni?
3: Ó ń tẹ̀ ni wọn, ó ń dààmú.
0: o n da won laamu hmm o ti da ko si wahala awon agbalagba ti gbo ah ki la fe se bayi o oh my god ah ayore o ore ta ko la yore o pe ta ko lana lo ni o da o ti wa nda si o e lo ta lo wa nbe ah ari se kala ma yanju e lo die die bayi o e ka ro ma o
2: e ka ro
0: o ati wa lori okay gbeji beyan jare e je ki fele so pe awon to ba ni ipenija kan abo mi e to adura pada mu wa sugbon je ka yeju awon kan kan sele lo lo inu studio ni bi awon system wa nbi ta yanju ta ba ti yanju eta e lo ta lo wa nbe
4: latoki
0: eh an gboyun e seun sa ami ile du mare
4: ile lo wa ala le mo ba
0: ah ami o
4: idakole
0: ah kan je bo ti je idakole nbe nu we e ni we wa lowo ni egbe ni e ti le ba mo egbun eju ke lo e ma ba ba eto boye ri be se le riwe yen a salaye fun yin lori eto eto yen iwe ni ke lo ni e ba ti ni we oro ti bu se we le te so idakole nkan to kere ni oluwa de ti yanju e lopolopo gba seyin te e tun ti gbe mi ni hello.
4: Hello.
0: Eka ro. Yeah,
4: e go to
0: sir. E seun.
4: E be e mo pe ni bi o se bi meta re mo mo jalo do. Do mo tra mo ba pa ni mo fi do. Mi ni o fi para. Do mo to si wa nu na mo ti lu. E ra yi para.
0: Ah, e ra yi para.
4: E sir.
0: O nje oju orun.
4: E sir.
0: Mo. Okay. Ati go yoda. O to di pe mo bere si gbe ipe mi mo bo.
5: E ma ti ko lo ye.
0: Aju meji lati koja ogun iseju. Nikan ni ti wa ni aye. Gbogbo igba ta ba doko na laaro eni. Olayo ke omo odunu. Akoko to ta tewo siwaju Eledumare awon kan la nba da ope loni ta nba yo adani waye jawe orire le awa na lowo lataro.

sí ìwé ìrántí oríire kan àwa náà. Àwa náà o the talk of the town. The man of the moment. Olóríire ẹni tí oríire súnkàn. Ọmọ tí wọn ó sọ tí wọn ò ní lè sọ ti ẹ̀ tán. A ní ẹ sí ìwé oríire kan àwa náà. Kógun kò sí kò tó kó tánú ayé tiwa náà. Tó fi jẹ́ pé bẹ́ẹ̀dá ò bá ná kan tán kò ní rí mí. Àní látò nílò ẹjẹ́ ó dópin nú ayé tiwa. Ẹ sí ìwé ìrántí kan wá. Ká láàánú wá wa rí kí wọn ó ṣe àwa náà lóore. Mo ní ìwọ̀nba àǹfààní àtẹ̀bùntẹ́ fún wa nú ayé. Àwa ti lò ó láti fi ṣe ọmọ adáre orun lóore lọ́nà kan àbó mi. Tó bá wa rí bẹ́ẹ̀ ń gbà náà. Gbogbo àwọn tí ó ṣe àwa náà lóore lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Nílẹ̀ yìí àti lókè òkun. Ẹni tá a mọ̀ àtẹni tá a mọ̀. Gbogbo àwọn tẹ́ ẹ̀rán sí wa pátá nínú ọmọ adáre orun pé kó ṣe wa lóore. Kẹ́mi wọn ó mà nísinmi tí wọn ó fi jíṣẹ́ tẹ ẹ̀rán sí wa. Ohun tó ń pa ọmọ ẹlòmíì lẹ́kún. Ó ń bẹ lágbàlá ẹnìkan débi pé kó dà kọ́ mọ ohun tó lè fi ṣe mọ́. Ohun táwọn kan ń sunkún lórí rẹ̀ tó mọ́ wọn bí nǹkan míì. Ó sì pọ̀ yanturu rẹ̀ ó yí pọ̀ yàmùrà lọ́dọ̀ ẹlòmíì tí òun tí ó fi ṣe mọ́. Tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Tó bá jẹ́ pé ilẹ̀ ṣe òjò tẹ́ ẹ̀ ṣọ̀dá. A ti la ọ̀dá kọjá. Ọwọ́ ò tó ẹnu. Òkèlè ò tọ́ bẹ́ẹ̀. A ṣiṣẹ́ bí aláìṣe. Ìyàtọ̀ ò sí láàrin ẹni tó ń ṣiṣẹ́ àtàwa tá a ṣe láàrin àwa tá à ń ṣiṣẹ́ àtàwọn tí ò ṣe. Àkókò ti wá tó. Àwa náà ti bọ́ lọ́mọ yọ̀. Abonire dúpẹ́. A ti bá ọ̀pọ̀lọpọ̀ a ti kí wọn kó ewu ọmọ. A ti bá wọn jókòó. Nígbà táyé rẹ́rìn táwa náà rẹ́rìn síta ta sì ń sunkún sínú. Alákòókò tó a dániwáyé. Ẹ sí ìwé ìrántí kan àwa náà. Ẹ sí ìwé oríire kan wá. Gbogbo àwọn tí ń sunkún ọmọ láàrin wa. Àyájọ́ ọjọ́ tòní ni kẹ fi síjú àánú wò wọ́n. Tí ó bá fi dìwò yí ọdún tó ń bọ̀ ní àyájọ́ ọjọ́ ìní gan. Ọjọ́ kẹtàdínlógún nínú oṣù keje. Ọdún 2027. Gbogbo àwọn tó wà lórí ìjókòó tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Ṣùgbọ́n tó jẹ́ pé kò tí ì sí èso òdùnnú lọ́ọ̀dẹ wọn. Ẹ jẹ́ kọ́ mo máa sunkún lọ́ọ̀dẹ tiwọn náà. Wọ́n máa sunkún ayọ̀. Káwọn náà ó máa rẹ́rìn. Kí wọ́n rántí ọjọ́ ẹ̀ ní lọ́dún tó ń bọ̀ kí wọ́n ó sì bú sáyọ̀. Gbogbo ẹni tó ti wá ṣe fún tó ń bẹ lọ́ọ̀dẹ kálukú wa. Ẹyọ kan ni méjì ni mẹ́ta ni àìbọ́lọ́mọ kan mọ. Gbogbo èso ayọ̀ tó fún kálukú tá ń dúpẹ́ lé lórí. Má jẹ́ àfi wọ́n ṣàwátì lọ́dún tó ń bọ̀. Má jẹ́ wọn ó rẹ̀ dànù. Ọmọ kan yìí dàgbà lọ́dọ̀ àwọn tó bá bi. Báwa náà ti lè sọ pé a dàgbà tó lọ́dọ̀ àwọn tó bí ọmọ là á ṣe. Má rẹ àwa náà dànù mọ́ àwọn òbí wa lójú. Má jẹ́ wọn ó sunkún lórí wa. Má jẹ́ káwọn tó bí wa kí wọn ó gbaṣọ kú wa lọ́wọ́ wọn. Àlùbáríkà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run. Ìwọ ló ní àwọn nǹkan wọ̀nyí ò dẹ̀ ní tọrọ lọ́dọ̀ ẹnikẹ́ni. Ìwọ ló lè fẹ́ dá tẹ́nìkan ò lè bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àyájọ́ ọjọ́ tòní. Ẹ sí ìwé ìrántí kan wá. Àlàáfíà ọmọ ẹlòmíì ò tó nǹkan. Ẹlòmíì ò bá lo oògùn kò róorun sùn. Àwọn kan ń gbélé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tó bá rẹ́rìn láàárọ̀ yóò sunkún lálẹ́. Ilẹ̀ bá ti ṣú ni wàhálà ọmọ ẹlòmíì ti bẹ̀rẹ̀. Bẹ́lòmíì wà lórí ìbùsùn yóò dìde jókòó. Tó bá tún pẹ́ yóò dìde dúró. Tó bá pẹ́ yóò tà káàkà. Àwọn míì ń dò balẹ̀. Wọ́n máa wá kage àjà pẹ̀lú ìnira. Ǹjẹ́ adániwáyé o? Láyàjọ́ ọjọ́ tòní ni kẹ fòpin sí ìnira nú ayé tiwa. Ara ò gbọdọ̀ niwá. Àwa náà ò sì gbọdọ̀ mọ̀nira. Ká má dẹrù àrùká. Ọmọ ara yóò má gbé wa káàkiri. Má dá wa dùbúlẹ̀ àìsàn o. Sì má sì wá síta ń tẹ̀sí. Ìyá wèrè wà lóòótọ́ ṣùgbọ́n ìyá rẹ̀ ò lè yọjú ni. Gbogbo ohun tí ń yá àrùn pátá. Ẹlẹ́sìn mọ ẹ̀sí. Àtẹ́lẹ́sìn ò mẹ̀sí. Gbogbo ohun tí máa ṣe èèyàn tẹ́bí máa fi sá fun. Àtẹ̀yìn tí máa ṣe èèyàn tẹ́bí máa fi ya dànù. Ìdí Ọlọ́run o. Ó kéré ọ̀pọ̀ nú àìsàn tàbí àrùn. Má dẹkun ẹ̀ sí wa. Àkọsílẹ̀ burúkú. Kádàrá burúkú. Èrò ọkàn burúkú. Èrò ọ̀tá burúkú. Má yóò kò lé wa lórí. Má yóò kò lórí àwọn ọmọ wa. Ọlá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọlá agbára yín Ọlọ́run. Ọlá pé lánàá ẹ̀yin ni. Lónìí ìwọ náà lọ́lọ́run. Tó bá dọ̀la wọn ní pààrọ̀ rẹ. Ọmọ èèyàn ní máa pa wọ́ọ́dà. Kò síbi tá dániwáyé lọ.
omo eyan ni je anibire adani waye okukure bi kan e da wa lohun bere wa be ni kori la haula wala quwata gbogbo awon te tin fun ni orisun alaafia tinu won tin dun werede were pa won tin bo lo nbe gbogbo awon to tin ni alaafia to kan won tin bale gbogbo ajeje alejo to nbe lagu ara kaluku ori fifo otutu e wo iba owo tefa arumo le gbogbo to ba je lomi inu irun ti e awon kan si nbe lowo osadiba ye soro ye o ti e mo to so me lomi gbogbo ajeje to nbe lagu ara kaluku wa ele won danu kuro nbe e fo nle dipo ti won pe lalaafia alaafia ti o bo sitan ti o barun tan ti o ba emi to kuru tanu aye oni ke fi teni kokan wa lore awon ya laje ati ya loja o to lagba pe adua ni gba agbara okingba eyin le ni ka sise ka le ba jare ise eyin lo mu kopolopo o ma da gbogbo re papo lona kan abo mi ka le ba roke lo senu mo ti meda pati oja ti o fi re eyan nbe to to gba kale ti won oni ba neja re ibunu aye wa oni bara rere awon ni bara awon ni bara alalubarika alaanu kan to ju gba alaanu lo awon ti ba ni neja tona yen si si rere awon ti ba ni neja tona yen la si rere iru awon oloriri eda be ti won si won laaro yi gbogbo eni to si shop re pata laya jojo to ni ojo 17 ojo jimo osu keje odun 2027 ti le ni o ba fi su ki kaluku wo ti eda monu aye wa pa boju ri olohun pade be ni ko ri fe ni kankan to fa awon irin ajo le lowo o be la awon mi wa go bayi pe kile o sa ti e mo ka won gbe ra irin ajo ma je abowo lowo o ma je ara ni fe se si o tori pe won so pe ara fe se si o kan mile gbogbo irin ajo pata loni aso ere bata ere gele ere tabi fila ere ti won fi da won mo ni waju lohun ma je o je pin ti wa o awon ta so pa nbo ni ka pada de ma je apare sona be ni ko lagbara olohun gbogbo awon to wa pe la siwaju pata ninu ebi gbogbo awon to jako awon to jabo gbogbo en to ma araye n foju wo ko to ba kan tohun ti kala re de mo lokan re pe ohun fere ju be se wo yen lo olohun o o lati paro mo me elomi mi kan ni body fun de gba bi omo ti jani ko bo ko ni ye olohun o gbogbo awon to la paro mo munu aye taye ro ko nbe lowo won o de elomi o tun pe won lahun ko fe fun wa ni o lowo lowo to olohun ro adowo e bayi gbogbo eni omo araye ti aje paro mo to la paro mo won yigba pada si dada fun kaluku wa awa na o le je rorun ka le mu rorun ka le na ni rorun koda ka lo ni rorun ka tun lanfani ati fomo la keji ko ma ni wa lara be ni se torin ajo aye wa ka ti ba won pe loke yi pe ka ma neja wara wara ti o mu ko ma ara yo ma so ke mo fura si na gbogba ki igba na ma fura buruku o ti mo na ta o mo kini gbogbo ero buruku be ti o mu kota o ma jere oro lara ru wa ikú tó yáwó ẹ má fi pa àwa o kádàrà rẹ kó má kò lé wa lórí o àkọọlẹ burúkú bẹẹ kó má jẹ pin tiwa ká lògbà tiwa dalẹ ká sì má fọlá pìtàn ká sì má ṣàìsàn gbogbo tilẹ̀ ń kọ́lá tiwọ́ wá tó jẹ́ kí tàwọn ọmọ ojú tiwa lọ́nu ayé láhàúlà wàlá kúwàtà.

ọlọ́run ló mọ ọjọ́ tẹ́lòmíì ti bẹ̀rẹ̀ sáìtì ẹ̀. Igi ńlá ti padà wù nínú ẹ̀. Míì ti di gbó tó ń gan òmójú ẹ̀ mọ́. Wọ́n ti gbalẹ̀ lọ́wọ́ ẹlòmíì ńgbà tí ò rí kọ́. Olè ẹ̀mí àti tàràmájì ó jẹ̀wọ́ ọlọ́run. Gbogbo aláṣepatì alákòóso.

0: Nyamia she du mari. Eja rada yen du labala bi bayi kale ba lanfani ati sun si waju. Eja ma lo sabale le to kan ka lo biere lowo awon eyan. Awon to ba ni pe ni ja kan abomi ti won fe keledua ko ba won yanju e. Ton fe ka won agbo ba won da si. Eje kin si oju opo le. Funrufe awon eni be ka sun si waju. Ifere di je.
1: Aye la wa o. Awon ita o se o.
0: Activité de mari siwaju awon kan be laaye ta wa ye elomi sunkun kekoro awon kan ti so die ko siwaju ko to di pa lo tele egbelegbe si tun pe tori popolopo nkan sa awon yen nu aye
1: atunbatun aye lawa o
0: se koluwa o sa nu wa
1: o se o
0: ya to fa awon yi ta ti kole yi
1: ti
0: sikale kan pe mi laarin ose won tun ti pe mi lale ana pelu iyawo won to ni ipe ni je lati bi odun melo seyin
1: ile kun orun ti sikale
0: ke ko je gbe ni won ni wahala yi ti bere lowo jade ti won gbe kakiri ile iwo sin
1: ise lo tun bo si
0: pe ka won agba o ba mi de mole to ba jona abale
1: ise lo
0: mo pe leyin opolopo ayewo
1: Olorun
0: wo ti ayewo gbe jade ni pe ora ti poju ninu edo eni edo e ti tobi ju ayin sunkun won ni fe iyawo won ojo si ti dale to wa sowo na ele buruku ti so won do ni gbese nu aye olowo operation igba jare sodo olorun waju eyin agba ọ̀rá tó pọ̀ ju tó mú kí ẹ̀dọ̀ ó tóbi kí làwọn lè lónú ewé àtẹ̀gbọ́ tí ó mú kí ẹ̀dọ̀ ó padà wà bó ṣe yẹ kó wà àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé 000 144 75 770 tàbí 070 6949 3000 àwọn nọ́mbà tó wọlé ilé pé tèmi lúpọ̀ ọ̀nà ọmọtìjà ń ti kàlágbé yẹn náà gbé kama sini papa papa wen to ba ti pole ba mi se papa papa e ma je ope hello e ka ro sa
2: apeto
0: e seun
2: ara o sa nu wa
0: ami sa
2: ara nu olohun gba
0: ami baba
2: gbogbo omo te ko ja ile ni nagba olohun e po oyo yata lafia
0: ami ile ni mari ate yin na o seun
2: iko iko bala iko ikrito nagba olohun
0: seun
2: ko won de la yata lafia
0: ami ile ni mari awon tin na o ni yo ku o
2: ila
0: bila lela si e seun
2: kasa ma dupe lo soro
0: oh kasa ma dupe e seun se ohun ti wa pada da bayi se like ohun yen lale yi abi laaro ide ni
2: mo like
0: e mo like
2: e ti like
0: e bayi e seun dupe gan
2: eni sare
0: ami eledumare ate ina ati gbogbo wa
2: ajo omo kan ti o ti mo obirin ri o wa to ito eje
0: ko se mo obirin ri
2: ko mo obirin ri
0: o da yin loju be abi won so be fun yin
2: o so fe fun mi ni
0: ko mo ko mo tin to spray te yin o mo
2: ko ti mo obirin ri
0: okay
2: tori ora ko we student mi to ja ni 2 years ago ni
0: okay o wa n toto eje
2: o wa n to ito eje
0: isele yen sele ti to bi ojo mi lo seyin
2: o ri to bi osu ka
0: ito yen si ti idade akoko yi tó bá ti tò wọ́n rẹ́jẹ̀ nínú ẹ̀ yàtọ̀ fún pé ó ń tọ ẹ̀jẹ̀ jáde kí ló tún fi ń ṣe é ṣé abẹ́ rẹ̀ wú ni àbí bá wo àbó ń ro.
2: abẹ́ rẹ̀ ò wú
0: ẹ̀jẹ̀ yẹn
2: mo abẹ́ pé mo ní sọ́tì bọ́ọ̀lù kò mọ̀ bí kò mọ̀ bí kò tí mo bí rárá pàápàá mo ní tó tọ̀ sí bí kan àbí ó tọ̀ sí bí táwọn kan tọ̀ sí bọ́ táwọn ibi jẹ́ tọ̀ sí tó pọ̀ rẹpẹtẹ tó tọ̀ sí bẹ́ẹ̀ ni wọn làwọn ò lè mọ àwọn ọdá àwọn olè mọ yẹn pé bọ àwọn ọdá pé láti nìkan last month ó ti ń tọ ẹjẹ yẹn.
0: ó ti dà kásá máa dúpẹ́ kò sí wàhálà àwọn àgbà wojú tún ṣe olúwa ó sì bá a ṣe é kò sí wàhálà ẹ fọkàn balẹ̀ sà kò sí wàhálà ẹyin lẹ́ẹ̀lẹ́ lè tó olúwa ṣeun mo dúpẹ́ bàbá mi.
2: ọlọ́run bá ní wo mọ́ ọlọ́run dá sí o.
0: àmì ò jàre o àwọn agbẹ́yin náà yọ̀ láìpẹ́ o Hello, ta lo wa me ka ro o. E ka ro.
3: Are aku ataro aku.
0: E seun ba mi.
3: Oruko mi ni Michael lati.
0: Lati.
3: Akana.
0: Akana nle Ibadan. Oya. A n gbadun yin. Kini nkan na?
3: Ewo mo ti dagba sugbon.
0: Kila la na
3: o ta la ti mo ju kin la
0: network yo ma se dada e sun ko ni bi te wa ye tun sun so waju die boya tun le gbo yin si waju si hello
3: eni
0: eh eh a gbo yin mo te la tin gbo yin bayi
3: ti mo so ni bi te mo mo la
0: Nibi ti mo di se kekere. Nibi ti mo nla. Nibi te ti se kekere? Nbe le
3: tun ma nla
0: lapo e tun ti pada si. Ah. Ah. Okay sir. Ko wa ye yin.
3: Exact.
0: O ti da. Oluwa ku Oluwa fi ye wa. E seun. O ti da ko si wahala mo ti gbo o. Awon agbade ti awon toro yi won ti gbo won o da ile oni kope kope e ba wori sa e ja sun si waju hello ta lo wa loju opo yi e ka ro ha
2: e ka ro sa e ku etu
0: oluwa seun
2: awon jin se
0: ami ile ni mari
2: ami se agbo lo
0: ami o
2: e ja lo lo mo fi ka to yin
0: ti e ma wi e ti wa lo e ma wi e fe wi
2: Oni ọmọ kan ọmọ ẹ̀dọ̀ ilé yìí ọmọ kan bíi pé àrísà omi pé ọmọ ẹlẹgbẹ́ ni oyún àkọ́kọ́ tó ní owó alẹ́ ọ̀dọ̀ pé ó ní iye kéèyàn náà oyún àkejì náà bẹ́ẹ̀ náà tó bá ọmọbìnrin pé kí n pè pé nǹkan kéèyàn lè rí ṣe sí. Ẹ̀kọ́ ọmọ náà mi rẹ̀ fílẹ̀ ọjọ́ ọmọ kan bíi pé mo fẹ́ràn gan.
0: Tí mo bá gbọ́ yín ẹ lọ́mọ kan tó dàbí àfẹ́sọ́nà ṣé bẹ́ẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ ni.
2: Bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n gbà tó bímọ àkọ́kọ́ ó níye tẹ́ ẹ ná.
2: Ní o kò sí bímọ kò sí bímọ oyún ló ní oyún àkọ́kọ́ yẹn.
0: Ok olóyún
2: wálẹ̀.
0: Olóyún àkọ́kọ́ ẹ náwó lórí ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Oyún yẹn wálẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ohun tẹ fi ṣètọ́jú owó tó pọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ok ẹyin wa n wo pe to kile le se to dati bo ba tun lele keta ko ni wale mo. Ẹyin o si fẹ fọmọ yẹn lẹ tori pe like ẹ. Ee o ti ye mi o ti ye ko si wahala ko si wahala awọn agbo da wọn. Hello ta lo wa n bẹ o. Anabi ọjọ ni o fẹ da mi oyun tori.
4: Hello.
0: Awọn mẹ ni bayi. Hello.
4: Hello.
0: Hello ma.
4: Ẹnu ẹ kààrọ̀ kòtò.
0: Ẹ kààrọ̀ ẹ kààrọ̀ ma.
4: Ẹ jọ̀ọ́ ọ̀pọ̀ òun kọ́ sí mi lọ sí ọkùnrin ẹ̀jọ̀ ó sì gbaṣẹ́ lọ́wọ́ mi ó sì gbọ́kọ́ lọ́wọ́ mi.
0: Kí ta ni?
4: Ọkùnrin yẹ nǹkan tí mo lè lò sí ọkọ̀ ọ̀run.
0: Ok nǹkan tẹ́ lè lò sí ọkọ̀ ọ̀run.
4: Bẹ́ẹ̀ni sá.
0: Torí pé ọkọ̀ ọ̀run yá ti ṣe kí ni?
4: Ọkọ̀ ti lọ iṣẹ́ ti lọ àlàáfíà ti mí lẹ́sẹ̀ báyìí.
0: Kí ló dé? O wa le ọkọ yin ko nule ni.
4: No, ọkọ mi mo ni.
0: Ọkọ ko wu yin mo?
4: Sa?
0: Ọkọ o wa le mo?
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ewo tun ti ṣẹ́, ṣó ni kẹ ma lọ ṣọ́ọ̀bù ni àbí o lọ le yin ko le ṣẹ́?
4: Iṣẹ́ náà tún dàrú.
0: Iṣẹ́ náà tún dàrú. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe gan?
4: Mo ta àwọn tó máa ta ráìsì fún
0: ok ṣe náà tún dàrú.
4: Bẹ́ẹ̀ni.
0: Àlàáfíà náà tún wá fi bẹ́ẹ̀ sí.
4: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ yín ìṣòro orí afẹ́fẹ́ o. Àbọ̀rọ̀ mi ò yé. Olúwa wà pẹ̀lú wa ẹ má ṣe yọnu wa. Ga o. Ok o.
1: Ààyè láwa o.
0: Àbí kí n sọ pé àwọn àgbà ti gbọ́ o. Ó ti gbé kan rẹ̀ o. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Yes ma. e dakun yin te ba pe wa e dakun e ma ba wa ko legbe radio yin ka le gbadun yin hello e dakun ko legbe radio hello ma
5: kale
0: e ka ro
5: sir
0: yes ma
5: e dakun mo tin pe number la ji lati joji bi o kin ri toro ti mo ni ni pe omo mi won se yin ara wa ko ra wa mi gbadun omo ko ko so ti mo si bi mi si ma
0: se mo gbo yin eni won ko yin ara won sira won
5: won ko yin ara wa won ko yin nso mo omo kan so so ti mo
0: won ko yin eh ni so won ko yin awon ara eh so won ko yin awon eh so pe won ko yin eyin atomo yin sira yin e wa so bi igba to je pe omo bi meji n bara won ja won ko yin sira won ni mo se bere pe eh eh sugbon mo sare pe so ma
5: emi atomo
0: ni o ti ye mi o ti ye omo kan soso te bi ni okunrin lomo na abobirin
5: ti ma lu ni awon kan mi na wa ti bo fe ri
0: omo na ma e ma gbo iyawo
5: e ri nkan kan kan e mo number yin
0: ah ewele fe kin gbagbo ele ti pe number laji ti ti ko lo e tun le mo number ewele wa npe ti o lo ngba na o de ja fi yen le segbe kan omo te nso yi tori bi ta ti yen ju e na re be wa ba mi ga awon agba ma ti yin si hello
5: Elisa
0: eh ma gbo ibere ti mo fe bere omo te nso te lomo yo kan te bi okunrin ni abobirin
5: obirin ni o lulu ni mo lu ni obirin
0: o to mo o te ni odun melo
5: o ti wo 30 years
0: ko ti lo le oko ni
5: mo lo wa omo re ni sun geta o ni kan ma je n wole
0: mo nbo se e bo ti lo le oko
5: o ti lo le oko sugbon oro ya oko ojo gbadun oko won ti fora won
0: o ti wa para sodo yin se ejo ngbele ni
5: owo wa lara re
0: se ejo ngbele ni
5: ai mo lo gbe lodo re tele gba si ifu pa bale
0: e wa lo
5: mo lu yin
0: eh eh
5: to mo wa ku lodo re
0: e mo nbo e ma wori ya wa o ma nlu yin ki le se ti omo yin se pe se to fi ma lu yin ki ni ma so pe se to ma bi ohun ninu eh mi no so
5: wa o ti tire kan o le so pe mo jo nje ohun
0: a le jo nje ohun ah oda mo ti gbo iyawo awon agbalagba nbe loju opo e ba wa ka lo mo la wa e je ka won yen o da awon agbo da yin lohun e je ki won o da yin lohun kan te so yen abala yi mi o
5: ni e ti wa tun pe pada ni
0: e ni suru e gbe se yi te so yi na

0: ǹjẹ́ ti wọ rẹ ǹjẹ́ ti wọ wá dọwọ́ rẹ báyìí.
1: síbẹ̀ ara mi gbogbo ayé òfin bẹ́ẹ̀ jọrọ ọlọ́gùn bẹ́ẹ̀ lọ́dẹ.
0: àwọn àgbà bọ̀ wọ́n lẹ́dí ẹ̀ ń sunkún àìlẹ́yìn.
1: òṣèlú tún wọ ọbẹ̀ o.
0: ó wà wá ń sunkún àìrètí tí ó fi bo tiẹ̀.
1: òṣèlú tó kọjá lọ ẹjọ́ láyé ẹ̀rọ ọlọ́gùn ló tún dé ibẹ̀ o. ìpè lára yẹn
0: ọmọ ọmọ ẹ̀ka ó ṣe wá padà ṣe kó kó ká.
1: ọ
0: ìwọ́ mà dọ́wé ọlọ́run.
1: òdodo orí bí ìgbà o. ẹsẹ̀ ti borí ayé.
0: àbí
1: ti yẹsu. láyé yìí tó lè tọrọ.
0: ìbànújẹ́ kí ló tó kọ́ ọmọ tá a bí ó tún máa lu ni.
1: èyí tó lè dára.
0: lọ́jọ́ alẹ́.
1: amọ̀nà tètè máa bọ̀ o. amọ̀nà tètè máa bọ̀ wa.
0: gbogbo ọ̀nà tó bá rí kó gbà wá pátá.
1: lọ ẹsẹ̀ ń gorí ẹsẹ̀ lójoojúmọ́.
0: àní kọ̀dá ò lórúkọ méjì kọ̀dá ni kọ̀dá ó máa yẹ. ìròyìn ìjeje rèé tí màmá àwọn ti ń yàgbẹ́. òní ló dì jeje tí màmá àwọn ò ti rí gbẹ́ yà. ẹ dáwọ èwo lọmọ san nù méjèèjì.
1: ọlọ́run
0: kó ṣíjú àánú wò wá ni. káwa náà ó sì kíyè sáwọn ìrìn àjò tá à ń rìn. torí pé tá lọ bá lo àbọ̀ ó tún padà dé. ọgbẹ́ ọkàn tó lágbára ni.
1: ohun tí wẹ́ mi máa wí.
0: ẹyọkan tí ò pé méjì.
1: ọ̀rọ̀ tí jésù wá sọ.
0: kádóńdó ọ̀hún tó yẹ kọ́ jẹ́.
1: tabawo náà.
0: ọkàn ṣoṣo àràbà.
1: a rí báyé dọ́gbọ́ lọ.
0: tí kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ̀rún ọ̀ṣunṣun.
1: àwọn okùn àtọ̀tẹ̀ ń ṣẹlẹ̀. fọlọ́kùn.
0: ló kó bòǹbó tó fi bòyá rẹ̀ yìí.
1: ilé okùn náà kọ. wàhálà ayé yìí máa pọ̀jù.
0: ẹ̀yin àgbà àgbàdọwọ́ yín
1: o. onílàyé àti.
0: ọ̀rọ̀ báríbáyì báwo lẹ̀ ti ṣe.
1: ìyọ̀ dédé òjò ń rọ̀ lásìkò rẹ̀.
0: yóò tiẹ̀ fún ìyàlówó tí ò daṣọ fún wọn.
1: kò bá ń yọ lásìkò.
0: tí ayé bá ń ko ìdùnnú àti fọkànbalẹ̀ ọjọ́ alẹ́ lára rẹ̀.
1: èso ń jáde lásìkò rẹ̀
0: o. yóò sì mọ̀ pé òun rí ilé ayé wá. àròjinlẹ̀ ló débẹ̀ ẹ̀hún òṣetán àti gbomi lójú kálukú.
1: ọdẹ ló bá yẹ jẹ àwọn tó ń sọ lórí ìwà.
0: làwa náà ò fi gbọdọ̀ dákẹ́. àdúrà nítọ̀sán tòru.
1: ayé yẹn jẹ́
0: àwọn. torí ẹni tí ò tí ì kú òmọrú kú tó lè pa. ayé ò ní pa wádà sáìdá tọmọtọmọ.
1: bẹ̀rù bẹ̀rù mi lókè o. ayé yẹn jẹ́ àfúrà.
0: kẹ́yìn ìyá àtọmọ síra wọn.
1: kí wàhálà má ṣẹlẹ̀ o. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé. ẹ̀yin àyànfẹ́ olúwa gbogbo. ẹ jẹ́ ká para.
0: serious dilemma.
1: ká gbàdúrà sórí.
0: or complete dilemma.
1: olúwa ò fẹ́ kú ẹlẹ́sẹ̀.
0: you can even call it total dilemma.
1: olúwa ò fẹ́ kú ẹlẹ́sẹ̀ o. ìrònú pìwàdà ló ń tọrọ. ká bèrè fún dáríjì ẹsẹ̀ wa. aláàánú lolúwa o.
0: gbogbo àwa tọmọ ń dùn nínú láàárọ̀ yìí. ayé ò ní pa wọ́n dà sáìdá. gbogbo ẹni tó sì ń ku ìbànújẹ́ kan àbó mi lára ọmọ rẹ̀ lọ́nà kan àbó mi. ìṣẹ̀dá ó ka irú ìbànújẹ́ bẹ́ẹ̀ kúrò. àwọn ọmọ kálukú wa ó da ìyọjú alẹ́ fún wa. ẹ jẹ́ ń gbà pé bíi méjì sì kásùn síwájú. ẹ má mú gbogbo ìrìn díẹ̀ níwọ̀n. ọ̀rọ̀ màmá yẹn ló ti èmi náà. ta ló wà lójú òpó ẹ káàárọ̀. ilé ìwọlé látàárọ̀. hello.
2: ẹ káàárọ̀ sọ.
0: ẹ káàárọ̀ ìyá wa.
2: aláàjì ọkùnrin ní bá ń sọ̀rọ̀.
0: ẹ káàárọ̀ bàbá wa. ẹ má bínú.
2: ẹ káàárọ̀ ẹ bínú aláàjì mọ́gbọ́n ogun tẹ̀ ń sọ.
0: ẹ káàárọ̀. yẹ sà.
2: àjọ àwọn ọgbà rẹ̀ ní sàṣẹ tí ó.
0: àmì elédùnmarè àtẹ̀yìn náà.
2: ẹgbẹ́
0: ọlọ́run
2: bàbá àbá. ẹ sàṣẹ ti olóhùn wa pẹ̀lú wọn. ìwé tí ẹnìkà ló rà lẹ́ńgọ́ èmi ni ẹni tó sọ pé wọ́n ta mi lọ́fà mo wá wáyé wọ́n ní ìwé yẹn ní iléeṣẹ́ ìbàdàbà ni mú ìwé yẹn dé tó dé ti ìdòta ló wà ní ara ìwé lẹ́ńgọ́ mi sà.
0: ẹni.
2: ìdòta ìwé ìdòta ti 2024.
0: ok.
2: o ní ọba mi rà wá.
0: 2024
2: ká lórí tó wà ń bẹ̀ ọ́ dá o nígbà mo wá wá nǹkan tó jẹ́ mọ́tì tí ń dà mí láàmú lọ́wọ́lọ́wọ́.
0: tí ṣe ọfà
2: ọfà mi ọfà ayo ọ̀nà tó náà ni mo ti bá pàdé ìtú máa bọ́ pọ̀ pé tí máa bẹ́ bẹ̀ lọ wọn tí ò yé mi wọ́n ní ewé ewúro àti ìbọ̀ wọ́n la máa gbó ta ba ti wa gbo won la ga ta o so gidi o so wewe ojuta a da mo won la ma lo la ro ati lale ti o fa mo ti sabi lala ibo ko to mo bere wa ni pe ewu o na ju na so do mi tori gbo re mi nbe tin ba ti wa re ni ba mi ta lo to ti mo ba gbo ti mo se si europa olo america ibere mi ni pe se mo le ma lo ni a lo la le bi aso ni to je pe ma ta ewe ni gbo to ka se ka ri bere ko ti wa ni pe eh awon ka to je ma atude kankan o tun po la da nbe ti wa o pe so fun o fa ara ibere ni o ti ba na la ji
0: e seun ti yun ni ba je o da mo ti gbo awon agba na si ti gbo ibere yin
2: ba ti owo ni mo ra ni ya 2025
0: eh iroko e se mo ti e fe satun se were kekere lori yen na ko si ti do ta nu we ti se ati todun yin 2025 la koko se ta koko eleke ye 2026 so ko ti si
2: 2024 ni ta koko date wa la re 2025 no ba te se ara te mi ko ya ni bawa de atodun todun ta wa ni kana ni o ti jade
0: oda ego mi ye dada sa kankan na la johnson alakoko ta se ajojo akoko ta se ti meji la se se seyin se ngbo mi sa January 9 2025 la sa koko ojo yen na la gbe iwe jade ajodun elekeji a se January 10 2026 igba yen la gbe iwe keji jade so ti yeyin sin
2: Okay.
0: Ti ki bayi Oluwa seun. O ti pada yin e se mo dupe. E o ti ye mi kankan la Johnson mo kan date yen mo kan ko si wahala. Awon agbo da yin lo
2: ja.
0: Eh ko si wahala.
2: O ti kan ba
0: mo wa. Eh won ba yin. Ko e ma se yonu e sa fara bale. Won tun ba yin. Won a fi mi ikun fun yin lale gan. Laaro yi. Ya to fe okan te gbo yin won tun ba yin wa mi si. Mo jeri awon agbo ti won. Oju o ti. E se o sa ja so si wa. Oluwa seun sa ko si wahala. E se mo dupe. E je ka sun si waju. Suru lo gba atalaye die na ni ka salaye o ya gbegbe ha kan salaye fun ra wa na ni e lo ta lo wa nbe e ka ro sa
3: abi en agba wa ko mi ko lo ye
0: sa
3: e ri gba mo bi ko di ko ti mo du ko lo lo ko na ma bi wo pe
0: o ya e wa gbe o so bi dada ko yen o clear o
3: to na ni kala ta gara ni
0: aha
3: e jo mo be ko ngba ni na ke ma le mo pe
0: Igba wo le darapo mo eto yi te bere si gbo eto yi. Igba wo le darapo mo wa.
3: Abi last month in the team following mo ko ko wo le be mi se an bo pelu omo
0: kan. Last month. Nje ni we ni ajo e ma
3: ko. Last
0: 2 months. Okay. Nje ni we irin ajo e dada ni. Ewe aso fe yeje mo ro ka mo ba ka ti o kere o pa ri se bi meta lori ibe yen nikan ti won ti soro mi rin ehe lori pe onadi ona ola fun yan so mo fe fayo e ma gbo sa eni soro sa ehe ohun ti mo fe fayo ni pe opolopo wa ma ngbo ati gbegbe se akini pe ni jata ni ta ba si se ko le se ra e meji loro eni ti o ba le da se aje en to lo lopo de da kun e ba mi fa won kan ba mi se nkan bayi yen da duro en to ba mo pe ko ti sagbara be e ja fi yen ju kun ta nse ko ma je pa kan gbo lasan kan sa isun ba se ko ni sera e o oluwa mu wa dile leri mo ti gbo yin sa e fara bale awon agba ti gbo won fun yin nkan te le se sugbon mo ro yin ton ba ti ka fun yin e lo gbegbe se ni ko ma je oro nu we lasan oluwa wa pelu wa e se sa thank you Gbegbe. Hello, ta lo wa nbe sa? Hello. Hello, aha. Aleko sa, egbe soke egbe senu e. Ah. E ka aro.
4: Opo fun mo wole o.
0: Olorun seun ah.
4: Emi lati Sango ta ni Eko ni.
0: Lati pinle Ogun lohun. Yes sir.
4: Beni sir. Emi fe fi wo yin ranse sile ko ngba yen.
0: Yes sir.
4: ohun ti mo fe mo mo nda la po mi o nlo ti e mi o ni ranti e
0: ti le ba ti mo
4: tin ba ti tin le ba ti mo ba yi mi o ni
0: ranti e mo
4: ben pa tin ba tin nkan yen o ba wa to bi boya bi osu ka bo su meji nkan yen to ba pada wa nse
0: e ma wa ranti
4: ma e sha ma ranti e pe mo de ti la la yi o to ti e kin gbegbe se o
0: jo
4: yen mo ni kin
0: ke fi to mo agba leti
4: ben ben
0: e seun o ti da o si wala
5: monila oborogun
0: hello ta lo jo ti to de yen hello hello ma
6: e ka le
0: e ka ro o ti to bayo
6: ai ku de na cha cha o jan to ri to no mo be yin ni leyin o ma mi ni ati ti ni ni ti kan so ri pe oko mo so ko mo ni te wa to re ni ze igba ti te wa ni pe ka se ta se igba yin won to wa ni pe ke se oko mo ko ti se ku lo ko ko bi ogbu o ni ko da igba ti lo bi ti o la ni kan yen to wa gbe ni kan yen mo to na si loju bayi to ba ti wa tono si loju bayi yo ba se wu se ti yo ba da ku la wa na lo ti se e gba ni mo ni so mo ni da ku
0: iya wa ilu wo le ti nsoro
6: ibadan ni mo ti so
0: ele ti pe sori eto re e ma gbo
6: be ni be ni
0: ngba te wa pe e so pe oko run yo mo yin lenu ngba na
6: be
0: awon agba wa juwe fun pe ke lo se awon kan bayi ẹyin ọrẹ yìí ni wọn tún wá padà sọ wípé kì í tún ṣọkọ ọrun mọ ògú òrun ni.
6: Tó bí ògú
0: òrun. Ṣẹ́rí ìyẹn ló máa ń fà á nígbà míì tẹ bá pè sórí ètò báyìí tá a máa fi ń sọ pé kẹ ẹ yọjú. Kò sí àlàyé tẹ́ ẹ lè ṣe àwọ̀ ò sí ń bẹ̀. Kódà bí ìyẹn lọ sílé ìwòsàn dókítà ó béèrè kí báwo ló ṣe ń ṣe yín tàbí kí wọn ó ṣàyẹ̀wò fún yín kí wọ́n tó dáwọ́lé ìtọ́jú. La ṣe máa ń pé kẹ ẹ yọjú àwọn ọ̀rọ̀ tó bá tóbi báyìí. So àwọn tó pè fún yín lọ́kọ̀ ọ̀run a jẹ́ pé ọ̀tọ̀ ni ohun tó ń sọmọ yín ọ̀tọ̀ ni ohun tẹ̀ ń lé ọ̀tọ̀ níbi tó jọṣú sí ọ̀tọ̀ níbi tẹ̀yìn ní àdó sí. So kó tó wá di ẹ tí ń fògùn ẹ̀ tẹ́ wo làpò ègbé bẹ́ẹ̀ yẹn àbí wo làpádẹ̀ ni. So fún di eléyìí tó bá wá jẹ́ pé ọ̀rọ̀ ogun òru bá ni kì í ṣọ̀rọ̀ orí afẹ́fẹ́ o. Ó ti yẹ yín ó ti jẹ́nu.
6: Ọ̀nà tẹ́ ẹ
0: má ṣe yọnu màá sọ̀rọ̀ nígbà bá ìparí ẹ má bá a ká lọ. O ti jẹnu ẹ gbadun wa n sọ jáfi mi dipo ẹ jáfi mi dipo ẹ má bínú jáfi mi dipo ẹ gbé kan si gbé kan si gbé kan si. Hello.
7: Ìyẹn àjọ ẹ̀dá.
0: Olúwa ló yé o.
7: Ayé ló kún wa máa ti já ní.
0: Tí yóò ní bàjẹ́ bà mí.
7: Ẹ ní parẹ́.
0: Àmì Ọlọ́run.
7: Ọmọ ẹgbẹ́ ni àjọ ẹ̀dá náà ni.
0: O ti ri bẹ́ẹ̀ náà ohun ìtẹ́ fi wọlé náà ti fi hàn pé ọmọ inú ilé lẹ́yìn. Àmì Elédùn wa rè.
7: Ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ológun àrọ̀ Adeleke wọn fi iṣẹ́ kanlẹ̀ fún wa nísìnyí nípa asòfin yẹjẹ. Wọ́n ní ọmọ tí ọba ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ni téèyàn ń
0: ọ̀tọ̀ ni tó ń sọ.
7: Mo wá wò pé ṣé epo yẹn lásán nítorí mo bá bí mo ṣe ń wọnú ilé náà mo bá lẹ́nu wọn. Mo wá ní ṣe epo yẹn lásán ni àbí àti egbò rẹ̀.
0: Okay. Okay, what the fuck are you?